àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run. Àti òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọhùn àti òru dé ń fi ìmọ̀. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́rò wọn. Ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé. Nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wò rẹ̀ wá, tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré ìje.

nígbà tí Israeli jáde kúrò ní Íjíbítì. Tí ara lé Jacob kúrò nínú àjèjì èdè ènìyàn. Judah di ibi mímọ́ rẹ̀, Israeli di ìjọba rẹ̀. Òkun rí ó sì sá Jordan padà sẹ́yìn. Àwọn òkè ńlá ń fò bí àgbò àti àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Kí ló ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá ìwọ Jordan tí ìwọ fi padà sẹ́yìn? Ẹ̀yin òkè ńlá tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Wá rírì ìwọ ilẹ̀ níwájú Olúwa níwájú Ọlọ́run Jákọ́bù. Ẹni tí ó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn.

Ojú máa láyọ̀ ló tún mọ́ wa láàárọ̀ yìí. Oní ọjọ́ ajé Monday, ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún 2026. Oní ni ọjọ́ tí Olúwa ti dá ká máa yọ̀ kínú wa kó sì máa dùn nínú rẹ̀. Lórúkọ ọ̀gá àgbà pátápátá tó tún jẹ́ olùdásílẹ̀ West Radio 89.3 FM, Evangelist Mrs. Lillian Bademosi. Lórúkọ gíwá ìkànnì Ayọ̀ Emmanuel Ojo. Àti lórúkọ amojú ẹ̀rọ fún tààrọ̀ yìí, Stephen Ige. Ní èmi ọmọ yín Sunday Afọlábí tí gbogbo yín mọ̀ sí Hosanna fi ń kí yín kàbọ̀ sórí ètò yín ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́.

ìkànnì kàǹgà gbọ́nmàgbẹ̀rẹ̀ west radio 89.3 FM lè ti àkàlẹ̀ sí alavi avenue olúyọ̀lẹ̀ estate nílùú ìbàdàn bí. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo ẹbí.

Ìṣẹ̀lẹ̀ ayọ̀ tó ò nírètí ẹ̀ lórúkọ Jésù lọ́sẹ̀ gangan yóò jalu ayé rẹ. A ní ireto onireti rẹ̀ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ fi wá ọkàn. A ní ìrànlọ́wọ́ ńlá tó múra sílẹ̀ fún lórúkọ Jésù ẹ̀mí mímọ́ gbé ilé ọ lọ́wọ́. Lẹ́yìn má ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́ lètò tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ̀ ní West Radio 89.3 FM, ilé tí a kalẹ̀ sí Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bíi.

mo fẹ kẹyin ọgá ogo láàárọ ẹsìn láti inú ọkàn yín. Lóòótọ́ ilé má ti débi tẹ́ ń lọ, ṣùgbọ́n ẹ ò sí níbi tẹ́ wà lánàá. Gbogbo ohun tọkàn yín fẹ́ lè má ti tẹ̀yìn lọ́wọ́, ṣùgbọ́n lójoojúmọ́ lẹ fi ń rí ire Ọlọ́run.

Ọlọ́run ìláàárọ̀ yìí torí bí táyé fi yín sí lánàá wọn padà bẹ yín bẹ̀ mọ́ lónìí nítorí tí àánú rẹ̀ dúó láéláé ni.

ani ninu gbogbo to n ba nse ma ranti atubotan mo fe ko mo pe ko si gbogbo n teyan ba se laye ti o ni esan ko si gbogbo n to ba se laye ti o ni ere to ba je iwa ibi ni wo yan layo Olorun esan wu o to n yo pada wa se esan abo gbon ti oro Olorun ni o ni Olorun o wulo won to n be esan baba wo lara omo lati iran kini titi de ikerin iwo na o ba jawo ninu iwa e ka jawo ninu ibi nitori awon omo re Aboran ti oro baba ti mo so lana baba to je pe gbogbo igba lo fi dinna mo iranse olorun to si se titi ton fi gbe baba iku ninu ilu ton gbe lo si egberiko igba to olorun esan wa de olorun na wa pe omo re kan sosho olorun pe sinu ise iranse o na wa ri ponju ninu ise iranse ṣùgbọ́n àánú padà sọ̀rọ̀ fọ́mọ yìí nítorí pé ó dá ọlọ́run tó ń ṣàánú mọ̀ ẹ̀sán bàbá rẹ̀ ké lórí ayé rẹ̀ kó tó rí pé ọlọ́run wá padà ṣàánú rẹ̀ àìmọ́ yí ọ̀gọ̀rọ̀ ènìyàn náà tó jẹ́ pé ó ti ní ìdádúró jẹ́ pé ẹ̀sán àwọn òbí rẹ̀ ló ń sọ̀rọ̀ lórí ayé rẹ̀ báyìí ẹlòmíì ẹ̀sán àwọn òbí rẹ̀ la ṣe dá ayé rẹ̀ dúró ọ̀nà dí máa wọn kan nítorí pé àwọn òbí wọn náà ti dínà eré máa wọn kan rí.

0: Efile Emolikuro, Wells Radio, 89.3 FM. Nibe Gongon Lewa.
1: The hits just keep on. We got your music, your request.
2: Number one in all-time favorites.
0: 89.3 FM, your preferred wholesome radio.
3: Sọ̀rọ̀ bá ti jáde àṣẹ ń tẹ̀lé ni.
4: Sọ̀rọ̀ bá mi bá kẹyẹ sọ̀rọ̀ ká gbọ́ o.
5: Lọ́dọ̀jọ́ mẹ́rẹ̀ gbogbo àfojúsùn rẹ yóò wá sí ìbúṣẹ́ o. Àfihàn ẹlọ́pin fún ọba tó dẹ́ gbogbo wa. Àfọ́pẹ́ àti ìyìn fún Ọlọ́dúnmọ́rẹ̀. Ẹni tí ìṣẹ́ òun nánú ẹni tí aráyé ń yọ̀. Ọba tó wò wá sùsùsùsùsù tó gbogbo fọ́lẹ̀ wa. Kò gbọ́wọ́ kò gbọ́bì kábíyèsí rẹ Ọlọ́dúnmọ́rẹ̀. Ọba lánilani yọni yọni gbani gbani lọ́jọ́ gbogbo nígbà gbogbo. Gbogbo ilé pariwo go go go go go go go go go. Pásítọ̀ Fakẹ́yẹ Mọ́nà Babalábíyamọ́ ni mò ń jẹ́. Kí lẹ̀ ní tó ṣú wà rẹ̀ ní ṣàánú rẹ o. Èmi yóò gbé ojú mi sí orókè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wà. Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Tó dáró wọn yé. Láàdẹ̀ ilé òkì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kọ yẹ. Olùfẹ́ bó ṣe ń jáde ní ọ̀sẹ̀ yìí. Bí ojú rẹ sí ọdọ Ọlọ́dúnmọ́rẹ̀. Tọ́rọ oníkálọ́ lè bọ́ sí oníkálọ́ ló lè bọ́ gbé ẹrù yẹn. Fọ̀nà rẹ lé lọ́wọ́ kì í dójú ti ni. Fọ̀nà rẹ lé lọ́wọ́ ń lẹ́nu jùlọ. Fọ̀rọ̀ ọmọ rẹ yẹ lé lọ́wọ́ kò lè dójú ti ọ. Lọ́sẹ̀ yìí ọrọ̀ ajé ọmọ rẹ ò ní dànù. Ọgbọ́n rẹ ò ní pin lọ́sẹ̀ yìí. Ó ní fi àìní lókìkí lọ.

láàrin yín wọ́n ṣàṣeyọrí rẹ̀. Ọ̀sẹ̀ yìí máa pé ọ, ire tẹ́nìkan ògbàrí ó yàgbà o. Ìrìn àjò àti dókè yóò yá ìwà àtọmọ rẹ̀. Ẹyin ọkùnrin ẹ̀sàmì ó yẹ lọ gbowó ńlá lọ́sẹ̀ yìí. Angẹ́rì tí máa ṣàánú ẹni yóò ṣàánú ìwà àtọmọ rẹ̀. Ó tó pé 24 hours àkáǹtì rẹ̀ yẹn máa sọ̀rọ̀ sókè. Oore rẹ̀ yóò tọ̀ wá lọ́sẹ̀ yìí o. Ọ̀sẹ̀ ayọ̀rẹ́ láwà yìí, ọ̀sẹ̀ ìbùkún rẹ̀ láwà yìí, ọ̀sẹ̀ àṣeyọrí rẹ̀ láwà yìí. Ó yá lọ́gọ́ ọlọ́jẹ́ rere tọmọtọmọ lọ́sẹ̀ yìí. Yẹ̀yẹ́ di ayẹyẹ. Alárọ̀pẹ̀ máa ríra ayọ̀ rẹ̀ wò. Ajínilọ́sẹ̀ máa gbèrè tìjú lórí ọmọ rẹ̀. Gbogbogbo àìní wọlẹ̀. Sioni rẹ̀ máa wọ aṣọ ọgọ́ tuntun. Àsẹ́yẹ 52 Yehova wípé ogbó rẹ̀ máa jí lọ́sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí wà lọ́jọ́ pẹ́. Odò yóò fà ní ọmọ rẹ̀ yà wọ́n lẹ́nu. Kódà yóò tún fi òní yà wọ́n lẹ́nu. Ọmọ yẹn gba lẹ́tà fọ pẹ́mẹ̀t. Àwọn ìbátan rẹ̀ máa fọlá ọmọ rẹ̀ tọrọ. Bàbá káwọ́ sókè ọ̀sẹ̀ yìí iṣẹ́ máa dìde. Wàá gbẹ contract yẹn o. Owó gidi á wọlé. Ìgbìyànjú rẹ̀ adé ládé. Ọba tó ń bá gbogbo ẹ̀dá yóò bọ́ ọlábọ̀ yóò lọ́sẹ̀ yìí o. Olówó làgbà owó rẹ̀ máa dé lọ́sẹ̀ yìí. Olówó láyé mọ̀ ó ní fọ́ọ̀sì sayọ̀. Ìjà tí ń bẹ láàrin ìwà tó wọ́ ọlọ́run parí ẹ̀ lẹ́nu. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ amúnijọ́ láìsí ìlú ó yá ó ṣẹlẹ̀ o. O ní ráwọn owó lọ́sẹ̀ yìí o. Lọ́jọ́ bá bùjẹ́ bùdànù. Ata Jésù lọ́rọ̀ ní kọ̀kọ̀ lórúkọ Jésù ọ̀run ta ẹ lọ́rẹ̀ lẹ́nu o. Ọlọ́run tó yọ̀dọ̀ ọjọ́ orí yóò padà yọ̀ǹda ògo lọ́sẹ̀ yìí o. O ní lu ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọmọtọmọ. Ẹni bá dájọ́ rọ́ni tọ́run rẹ̀ làwọn wà á jẹ́ fi yan gan o. Ìkòkò àánú rẹ̀ yóò kún àkọsílẹ̀ lọ́sẹ̀ yìí. Ọba mi tó lànà létí òkú pupa yóò lànà owó fún ọ lọ́sẹ̀ yìí o. Olúwa tó tóbi yóò fohun tó tóbi tẹ Ọlọ́run. Àánú pàgàn rẹ̀ nu lẹ́yẹ lọ́sẹ̀ yìí. Dúró ṣiṣẹ́ ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ìbùkún ni Fẹ́mi àti ìwọ o. Mọ́mí kan owó rẹ̀ máa dé lọ́sẹ̀ yìí. Àwọn rẹ̀ 21:2 gbá ìrànlọ́wọ́ látọwọ́ Olódùmarè wá. Àwọn 1:9:2 Olúwa yóò jẹ onígbàwọ́ rẹ̀ lọ́sẹ̀ yìí. Ìsúnmi rẹ̀ ò ní gbẹ o. Ògo Olúwa yóò yọ lára rẹ̀ tọmọtọmọ. O ní wá owó tí o. 27 Olúwa yóò gbóhùn rẹ̀ lọ́sẹ̀ yìí o. Lọ parí project yẹn kíákíá. Lọ ra mọ́tò yẹn ní àsìkò tó tọ̀. Sáńtà tí Olúwa ní gbàgbé ẹnikẹ́ni wá o. Ọ̀sẹ̀ yìí máa bímọ re fún wa. Wàá rẹ̀ èèyàn ta ọlọ́rẹ̀. Ẹnìkan máa bèrè àkáǹtì ẹ. Ó máa ṣòwò sí ọ. Wàá lọ́jọ́ ayọ̀. Ìbùkún Abraham yóò jẹ́ tìpín rẹ o. Ìbùkún akẹ́kọ̀ọ́ bíi ti Solomon yóò wọlé wẹ́rẹ́ o. Ọ̀sẹ̀ yóò ní jẹ́ gbèsè. Orísun owó ò ní gbẹ o. John 9:1 Ogbó Ọlọ́run yóò fara nù léyìn o. Ayé máa bá ogbó Ọlọ́run ga lónìí o. Ọba mi aláṣọ àṣírí yóò daṣọ àṣírí gbogbogbò wa. Ìgbòkègbodò wa lọ́sẹ̀ yìí lórúkọ yẹ yóò yọ owó kò ní yọ wàhálà o. O ní di alárìkiri tọmọtọmọ. Ọba mi tí jọ gbogbo lọ́dún lọ́dún yóò yà lẹ́nu tọmọtọmọ. Lọ́sẹ̀ yìí a yóò ní fún oúnjẹ nù ọ́ tọmọtọmọ. Lọ́sẹ̀ yìí abánigbẹ́rù yóò bọ́ gbẹ́rù ayé rẹ o. Lọ́sẹ̀ yìí òròdì òní gbé oṣubú o. Bẹ́ẹ̀ pín rẹ padà. Bẹ́ẹ̀ kọ́lọ̀ rẹ padà. Bẹ́ẹ̀ má jẹ̀mú àṣeyọrí. Ọba tó ń gbọ́gbé aládùúgbò yóò gbọ́ ẹgbẹ́ wa lọ́sẹ̀ yìí o. Ó yà lọ borí ogun kòsí kòsí. O ní fomi jẹ́ tọmọ. Psalm 90:15 inú rẹ̀ máa dùn lọ́sẹ̀ yìí o. Ayé máa yọ ọ́ lọ́sẹ̀ yìí. Iṣẹ́ kékeré owó ńlá lọ́sẹ̀ yìí o. Ènìyàn yóò rí ògo Ọlọ́run lára rẹ̀ lọ́sẹ̀ yìí o. Ayé rẹ̀ máa dìde. Gbogbo òsókè takùkọ ayọ̀ rẹ̀ máa kọ́ lọ́sẹ̀ yìí o. Lọ di araba ogo tirátirá. Torí adá mọ́ ògo ògo rẹ̀ máa búyọ lọ́sẹ̀ yìí. Ayé rẹ̀ máa dára. O ní ṣàṣetì. O ní tata. Wàá rí imú lọ́sẹ̀ yìí o. Àṣẹ ojú rẹ sí ìbùkún rẹ lọ́sẹ̀ yìí o. Àṣàyà 50:7 Olúwa yóò rẹ̀ lọ́wọ́. O kì yóò dẹ̀mú lọ́sẹ̀ yìí o. Luke 2:25 Adá ilé rẹ̀ padà lọ́sẹ̀ yìí. Mo fọ́ fèrè ọmọ rẹ̀ máa dolú ọmọ. Abiyamọ yẹra lọ́dọ̀ ẹni tí ò fẹ́ràn ọmọ rẹ̀ lórúkọ Jésù ò ní ṣẹṣẹ̀ gbé o. Mọ́díkà jèrè iṣẹ́ rere tó ṣe lọ́dọ̀ ọba ọmọ rẹ̀ máa jèrè iṣẹ́ rẹ̀. Ọmọ pọ́rọ́sì dínú bíbélì ọmọ rẹ̀ ò ní dín. Àwọn ọmọ Sefataya dínú bíbélì àní ọmọ rẹ̀ ò ní dín. Àwọn ọmọ Elamu pọ̀ sí ọmọ rẹ̀ á pọ̀ sí nílẹ̀ alàyè. Ayé ta Solomon lọ́rẹ̀ ayé ata ẹ lọ́rẹ̀. Kódà yẹ pé obìnrin àjòjì kiri ò ní ṣẹṣẹ̀ gbé bíi Samson. Tàbí ẹlẹ́yìí tọkàntọkàn kílẹ̀kílẹ̀ kò ní kí ọmọ rẹ̀ mọ́lẹ̀. Abiyamọ ṣàbí àwọn ará bí ò ní gbọ́ ọmọ lọ́wọ́ rẹ o. Lọ́dí júyẹ̀ sìpérẹ́ ni Amoni nígbà tó jọba ọmọ rẹ̀ á jọba nílẹ̀ alàyè. Mánásẹ̀ tún pẹpẹ Ọlọ́run ṣe iṣẹ́ Ọlọ́run ò ní tọwọ́ rẹ̀ bàjẹ́ o. Ẹkú àtijọ́ ọmọ rẹ̀ kò ní ran ọmọ rẹ̀ lọ sí Gálò. Ibi bá gbani là ń pè lágbàlá ilé ayé yóò gba ọmọ rẹ̀ láti ṣe rere. Ìṣẹ́yà jọba lọ́mọdé ọmọ rẹ̀ máa jọba o. Ẹnu rẹ̀ ò ní wọ̀wọ̀ lórí àwọn ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ lọ láàrẹ̀ bàbá ọmọ.

0: ni damu o o da ni damu lori omo o je omo oni ra olowo o omo wo ni sise bi Saul sami eleyi ileri ma se o o de fa yo si olorun re omo wo ni sipo pada eni to n ba rin loju lasa loruko Jesu olorun yo si lowo ise nkan re oni baje loju re o grandma Jesu oluwa iya ji ni re tele re yanu tele yanu e je gbo bo se sele
1: mo dupe lowo olorun emi mimo. So nkan to ma wa bere si ni soro yen wa so mi pe ah pe Olorun to wa won so pe ko se moto fun awon igba to wa di ni April 27 ojo birthday wa igba si oko mi ma de lale moto ni won gbe bo wa ba mi
2: o gbe moto wa o gbe moto wa
1: beni
2: sir o gbe moto wa
1: beni sir
2: e ti gbe moto de bi
1: beni sir
2: eyin wo la fe gbe moto yin wa bi
3: emi do ko sir
0: ba bi gbe eri keji si
4: mo wa ti joju ni school 3 mo wa lo wo ore mi kon ni eleko ni mo se debe ijo ke mo sile omo yen kon jade lati nu yara ye ni o ti ya so o ti bo si owo ti gbogbo ero kan
2: ni
4: obirin
2: ah
4: emu
2: omo ju melo
4: o fe to 43
2: o ka so e
4: ba ororo adura baba labi amo ni
2: eyo
4: mo ba fun mu bo isun ni yen
2: lati gba eso se were
4: mo ko se mo
2: eyo oluwa lango
5: ogo
2: omo re o ni ya were so gaga
5: amen
0: mo gbadu eyi ti mo gbo la ro ima isi ojo tuze la pe ni isi agogo ayo asa agogo ayo fe lu nile yin la ipe yi ni kia kia ti ewa ni agogo ebe ka fe lu eyin ka agogo ebeji fe lu nile yin eyin ka agogo etusile fe lu nile yin eyin ka agogo ibala fe lu nile yin eyin ka agogo iwosan fe lu nile yin itoni ojo tuze yi mi o ti gboru re ri emi oluwa ni kiko agogo la 20 jo ki gbogbo bi ya moderi pa nlu agogo ayo nleyo kokan lola nitori ni bi ti agogo ayo ba ti du angeli gbadọ sukale ko wa gbọn to fe sonbe atori pepe ni church ni mo tin kobo asa gbo igbala na fi ndo mo si esimo ba je mu ni ola ba fi gbadua ni ola bo le ni ko la gbadu ejaye leko lona AIT yen so fo olokada ko gbe lo si classic arena hall ago mẹ́sàn-án ni o wà á rí rẹ gbà torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni ọrẹ yìí náà la máa fi ń sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun bá ṣe ń dá lórí dáàdì mọ́mì láà máa dá lórí àwọn ọmọ ọrẹ ti tòní mo fẹ́ kó ṣe bí ọlọ́run bá ṣe bùkún ọ tó ìwọ jẹ́ àrí wípé o dá sí ọrẹ ti tòní kò sí iye tó lè fi ránṣẹ́ o ò ní wálẹ̀ láéláé màmá ìsọjí ọjọ́ mẹ́ta nílùú Èkó tó ti gbọ́ sí ní September 9 ni ó bẹ̀rẹ̀ ìlú Èkó fẹ́ gbà wọn bí ọmọ lálejò àìsàn bí ọmọ kan tí pé bàbá lábíọmọ ìjọ sọrí nínú ìsọjí ọlọ́run fẹ́ dalẹ̀rú ó fẹ́ túlẹ̀ tù September kí ni mo pè September 9 ọlọ́run bàbá lábíọmọ o ààyè ló wà.
6: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kọ́ sí 30-34-34-77-14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
7: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
8: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
9: Láti ìkànnì kọ̀ǹga àgbọ̀nmọ́gbẹ́ gérégé lago mẹ́fà ìdájílù.

0: wọ́n fẹ́ ṣe màdàrú ni but mo ṣe gúdò fúrájì torí pé ọlọ́run ló máa yẹn láti jẹ́ kí everything kó wà peaceful because ó dé stage kan níbẹ̀ yẹn ìjà ti fẹ́ ṣẹlẹ̀ wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ but ọlọ́run lo ajì láti make everything to peaceful and then carry the right place so àwa ni ká múra ká mọ̀ nǹkan tá fẹ́ ṣe ní 2027 ọlọ́run dé ràn wá lọ́wọ́.
1: Ẹ
0: kú ṣe.
1: Ẹ ṣeun sá. Ẹ ṣeun sá. Gómìnà Adeleke sọ̀rọ̀ pé àwọn máa jáde tán fún Ààrẹ Bọ́lá Tinubu kì í ṣe torí pé àwọn ní agreement kankan wọ́n láwọn á ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ti jáwé olúborí fún sáà àkọ́kọ́ tí wọ́n sì nílò àsìkò láti parí gbogbo àwọn àtúnṣe tí wọ́n ń ṣe wọ́n láwọn á campaign fún wọn ní gbogbo capacity tí wọ́n bá fẹ́ káwọn campaign àwọn sì ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ àwọn láti campaign fún àtúndì ìdìbò Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó sọ yìí nígbà tó ń kópa lórí ètò amóhùnmáwòrán kan lálẹ́ àná níbẹ̀ náà ti sọ̀rọ̀
2: yìí. Wẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú ṣe rí ibi tí Gómìnà Adeleke tán bá wòó pé ibi táwọn fẹ́ lọ tèmi kàn ní pé ó ṣeéṣe ṣe mọ̀ pé àṣẹ ẹgbẹ́ òun ló máa
1: borí
2: tí Gómìnà Adeleke bá kódà tí Gómìnà Adeleke bá wòó pé ibi táwọn fẹ́ lọ nìyẹn yóò tún yà wọ́n lẹ́nu pé àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun tán bá tún ṣe tán lọ́pọ̀ ìgbà ṣe aláwọn èèyàn mọ nǹkan tán fẹ́ ìwọ la fẹ́ lápá bì òun mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé kí ẹnìkan má lọ wò pé bóyá nítorí dáadáa tí Adeleke pẹ̀lú báwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ sí Adeleke tó kó wá wò pé ìwọ tí wọ́n ti dìbò fún láti kíní pé kò lọ sójú wọn Lábújá ò ṣe dáadáa ò wá ń sápamọ́ sábẹ́ pé Adeleke a campaign fún ẹ má lọ tan rẹ.
1: Tó bá ti ṣe dáadáa
2: lórí àwọn èèyàn rẹ ṣẹ́rí yẹn ló fi máa ìyẹn gangan ló yẹ kẹ́ fi mọ̀ pé àwọn èèyàn mọ nǹkan tí wọ́n fẹ́.
1: Kò ní tàbí ìbò Ààrẹ Buhari àkọ́kọ́.
2: O ti yẹyin so àwọn èèyàn mọ nǹkan tí wọ́n fẹ́ ẹ má jìyà
1: ní ìṣojú ti là
2: ojú ti so àwọn èèyàn mọ ohun tí wọ́n fẹ́ wọ́n dẹ̀ mọ nǹkan tán fẹ́ ṣe.
1: Ẹ jẹ́ agbọ́lá a lọ sẹ́mi mọ́ láìpẹ́. Ẹ ló ẹ ṣeun sá.
3: Mo kí bàbá wa tó kú mo sì kí bàbá wa àṣìṣe tó wà bẹ́ẹ̀.
2: Ẹ ṣeun sá.
3: Adéyẹ Olúṣẹ́gun lórúkọ mi mọ̀ kí látàrí bọ̀ lẹ́yọ.
2: Ẹ káàbọ̀ sá.
3: Mo kọ́ kí gbogbo wa ọmọ Nàìjíríà tí a kú oríire tí ìbú ìbò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun torí kò sẹ́ni tí ò káyà sókè nípa àbí yẹn. Mà á dúpẹ́ pé Ọlọ́run jẹ́ kí láti bọ̀ wà. Gómìnà wa tó wọlé mo kàn rọ̀ wọ́n ni láti ṣe iṣẹ́ rere tí wọ́n ṣe ló gbé wọn wọlé. Kì í ṣe agbára ẹnikẹ́ni agbára Ọlọ́run ni. Torí Ọlọ́run gan mọ̀ sí ìwọlé bàbá yẹn padà. Àwọn aráàlú sì fẹ́ tí ẹ ló jẹ́ kó wọlé. Mo wá rọ̀ wọ́n gbogbo àwọn tí a jọ ka kàngàn kó pè wọ́n mọ́ra kí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀. Mo wá tún fi àsìkò yìí rọ̀ wọ́n gbogbo àwọn tí wọ́n ti sọ ẹ̀mí wọn nù nítorí ìdìbò yẹn ní ìrọ̀kẹ̀kẹ̀ ìdìbò yẹn kí ìbò tó wáyé kí wọ́n rántí àwọn ẹbí wọn gbogbo àwọn tí wọ́n sì kó sí àtìmọ́lé tó jọ mọ́ àkọ́tàkì tí wọ́n tú wọn lẹ̀. Iṣẹ́ bá ti ṣe yẹn àwọn ìpínlẹ̀ wọn ò tún máa nífẹ̀ẹ́ wọn sí. Ìbò tó wáyé yìí ó fi hàn bí 2027 ó ṣe rí. A dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa náà o fún ìgbìyànjú wọn láti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Torí pé ńgbà wọn kó wọn síbẹ̀ àwọn kanpe àwọn sikiọ́rítì yẹn ti kọjú. Ẹ wá wò ní ìsìn Ọlọ́run ò jẹ́ kí láàásì gbọ́ wà kò jẹ́ kí pa ni ó wà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn. Kí gómìnà wa náà kó tún wá ṣiṣẹ́ kárakára ju ti àtẹ̀yìnwá lọ bó ṣe ṣe ní àkọ́kọ́ kó ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kejì. Àdúrà mi ni pé Ọlọ́run ràn bàbá yẹn lọ́wọ́ láti tẹ̀síwájú. Nàìjíríà ò ní dàrú o ìpínlẹ̀ yóò ní dàrú o ìpínlẹ̀ ọ̀ṣun gbogbo ìpínlẹ̀ tí ń bẹ Nàìjíríà kò ní kò sí ọ̀gá tí yóò dàrú inú ẹ o. Iléeṣẹ́ West Radio náà sì máa tẹ̀wájú kò ní jóná o. Ẹ kú ètò náà.
2: Ẹ ṣeun sá.
1: Ẹ ṣeun púpọ̀. Ẹ já jókè lọ́hùn kásẹ̀ mi mu tí a bá ti padà dé á tẹ̀wọ́ iwájú. Pẹ̀lú ìpè àti àwọn ìròyìn míì àwọn ọmọ Nàìjíríà tó jàrá yìí mú ròyìn míì bá a ṣe ń gbìyànjú àti mu ní ìpè rápálá wọlé. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ ó tẹ̀ wájú tá a bá ti tọ́jú ọjà dé à ń bọ̀ náà.

0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún, ìtẹ̀síwájú kan náà ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun. Bí ojú òpó ṣe ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́ ń gbà lọ ṣẹ́ mímọ́, òun náà ni àwọn ìròyìn náà ń ṣẹ́wọ́ sí wa pé ẹ̀ tí dèbí, ẹja máa mú lẹ́ ọkọ̀ kejì wọnú ara wọn. Hello.
1: Ẹ ti mú tèmi náà,
2: àlùbáyé kan. Àkójúmọ́. Ẹ káàárọ̀ sà. Yes, sir.
0: Olusanya.
1: Olusanya Gari. Ewe so.
2: Yes, sir. Ṣeun, sir.
1: Gari. Atọ́kùn.
0: Sir.
1: Akojumo.
0: Ṣeun, sir.
1: Àìná rẹ ni látàgbẹ́ta Rola.
2: Ẹ káàbọ̀, sir.
1: Ògàrí akúṣẹ́ ìlú.
2: Yes, sir.
1: Yóò máa ju wá ṣe.
2: Àmì.
1: Ìgbà tí wọ́n dìbò Èkìtì, Ṣéṣì jáde, mo sọ mo pè náà pẹ̀lú ìṣòrí. Mo ní àwọn ọmọ Èkìtì àkárí Èkìtì. Ìhun tí wọ́n fẹ́ náà fọwọ́ ara wọn yàn.
2: Bẹ́ẹ̀ni.
1: Yóò dára fún un. Wọ́n á bá àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pípẹ́ àtàrà ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí túmọ̀ sí ọ̀rọ̀ mi, mo á fẹ́ darí ọ̀rọ̀ mi sí gbogbo àwọn èèyàn kan máa ń sọ wípé kì í ṣèbùsàn bá dìrán máa ń kà ayé ìgbani ti lọ.
2: Bẹ́ẹ̀ni, àwọn aláìmọ̀kọ́mọ́kọ́ ni.
1: Àwọn aláìmọ̀ yóò dára fún un. Mo tó sọ fún ọlẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká tọ́jú káàdì ìdìbò wa. Dáradára àti dáradára. Kọ́lọ̀ kó ṣẹ́ nira kù.
0: Ẹ ṣeun sá.
1: Ẹ wò.
0: Yéè, a dẹ̀ fẹ́ wo. Ẹ wọ́n bínú. Accidentally ni mo discharge wọn. Hello, accidental discharge. Ẹ tún wà ń bẹ̀ o. Ojúmọ̀ aláyọ̀ sá.
3: A kò ní máa jẹ́ fún orúkọ tẹ̀mí Adé sí UIM sí
0: báyìí. Mr. Adé láti UIM, ẹ káwọ́ sá.
3: Ní gbogbo tó ṣẹlẹ̀ yẹn, ṣé ni nǹkan méjìlélẹ́ ẹ̀fọ́ mi?
0: Ok.
3: Nọmba wà ní ẹjẹ́ ká máa ká lọ tú orúkọ wa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa ní ti máa bá àtẹ̀jọ́ lóṣìlú ta lówó lọ́wọ́, how many people la ń tọ́ọ̀ṣì láàrin ẹbí wa àtàwọn ọ̀rẹ́ wa? Ìjẹ́ tán bá kù aṣá pé kọ̀ wọ́n, tẹ́nìkan bá sọ pé ẹlọ́sà mú ma fẹ́ rí iṣẹ́ padà reply ẹ̀ mọ́. Fact number one. Níbi gbogbo òṣìṣẹ́ gbogbo ọjọ́ ìṣèṣẹ́ tó báyìí nínú ẹgbẹ́ Ìsìkàyẹ̀ for example. Ẹnìkan ni wọ́n ní gbogbo ẹ̀wù fẹ́ contest that the government fẹ́ ṣe orúkọ ẹnìkan ni wọ́n fẹ́ lò sí ìrìn dárúkọ tó ló dá. Ṣé ẹnìkan wá ní rep tó wà ní gbogbo Ìbàdàn? Ó ṣe wá ju abẹ́rẹ́ ni wọ́n fẹ́ pamọ́ sí báyìí sí ìrìn dárúkọ orúkọ ẹ̀yẹn bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú how number one. Nọmba tó ti mú bẹ́tọ̀ ni pé ní gbogbo Nàìjíríà kálukú wà wọ́rí nípa ìbọ̀ṣù ṣọ́mọ̀ tún ni wọ́n. Móòdù yẹn kálukú ṣàlùkù fún Adélétì, wọ́n gbàdọ̀ Adélétì. Mo tráàlù níbi kan lọ sí eré à Kwara nígbà yẹn. Kálukú ṣàlùkù wà abẹ́rẹ́ afẹ́ńsìlì bàbá ọ̀ṣun pé máa gbọ́dọ̀ wọlé. Tí ó mú sí mú jáde ní gbogbo Nàìjíríà, àwọn kan wà bí ẹ pé aráàlú ò fẹ́ wọn mọ́.
2: Ẹ ṣeun sá.
0: Ẹ ṣeun. 0916893, ẹ jẹ́ mi kó pe ojú òpó 0916, torí àwọn tí wọ́n náà fẹ́ darapọ̀ one way or the other. 0916893 1000 tàbí 0915333 4893 tàbí 0911 34 893. Hello.
4: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ kojúmọ́ sá.
4: Aláàjì mo kọ́dọ̀ sàkárẹ́ yàrá kàyé gbóná.
0: Látàrí ìgbà sábọ̀ sọ.
4: Mo kì í mo sì pé bàbá tó wà ń bẹ̀ hàn.
2: Ẹ ṣeun sá.
4: Ọlọ́run bá ní sí o.
2: Àmì.
4: Tó adúpẹ́ fún ọlọ́run.
2: Ọlọ́run
4: ṣe. Ọlọ́run bá tó ní síbú ọ̀sun. Kọ́lọ́ tí ọlọ́run sì gbé ẹni tí ìlú fẹ́ sáyé ẹsẹ́ ọlọ́run ti fi kó lágbára ọlọ́run láti ọlọ́run. Ọlọ́run ti fẹ́ mi rè ogún.
2: Àmì.
4: Gbogbo àwọn ará ìpínlẹ̀ ọ̀sun lápapọ̀ ọlọ́run lápẹ́ ara bí ọlọ́run bá ní sànú wọn. Àwa bá ní náà. Àwọn tí wọ́n sì ti kú ọlọ́run bá ní forí jì wọn. Ìjọba ní mú ìdílé wọn dúró.
2: Àmì.
4: Tọ́ ọ̀rọ̀ ìjọ Nàìjíríà ní ìsìn. Ó kúrò ní pé téèyàn sọ yìí tó bọ́yá agbára kan lòún lò. Téèyàn lágbára èèyàn ọmọ. Téèyàn rẹ ti pé kò sí alágbára kankan lẹ́yìn ọlọ́run.
2: Bẹ́ẹ̀ni.
4: Gbogbo nǹkan tá a bá dẹ̀ ṣe lónìí, àbọ̀ǹbọ̀ lọ́la. Bẹ̀ẹ̀ni ti àsìkò yìí ní fi rọ bàbá wa, pírẹ́sìdẹ̀ntì wa, kí wọ́n yí ìjọba yìí padà. Ní dandan tó pè wọ́n yí padà fún akárọ̀ dẹ̀ wá. Kò sára bá ti tẹ̀ wá, kò sí wàhálà. Àìsàn
2: fẹ́
0: 0916893 1000 0915333 4893 tàbí 0911 34893. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Molano le fun pada wole.
0: Ah,
1: sir. Ah, come here, Abura Bini. Gbogbo atunse ti Bola Abere Tinubu se ka to dibo ati leyin ibo. Oyi awa. E wo n ta wo mo pili osun tara pili osun se lana. Igba ta dibo tan tan fe le silence won se kini, won gbo kada tele won. Àwọn tẹ rí tí wọ́n dúró ti ìbò yẹn, àwọn tadéléke nìyẹn. Àwọn tadéléke nìyẹn. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ nípa ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń wáyé ní Ìjẹta láwàtà àṣẹ́kù. Mo ṣe rí ta ọwọ́ aráàlú lágbára wà o.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọwọ́ aráàlú ni agbára wà. Àtàfàkù tàbí ọmọdérin tó bá fi tẹ̀ka tó fi sọ àwọn ènìyàn di alágbára tẹ̀rù fáwọn alágbára. Àwa la lágbára. Ọ̀dọ́ wa lágbára wà. Ṣùgbọ́n ṣá ó bá jẹ́ wípé àkóso láti ìjọba àpapọ̀ bá dáa tó bá ti àlọ́ ó pèsè àlọ́ tó bá tó dáńdà sí jù ó pèsè àlọ́. Èmi sọ̀rọ̀ kọjá ẹnu.
2: Ẹ ṣe sà.
0: Ààrẹ Bọ́lá Tinubu wọ́n disagree pẹ̀lú former president Olusegun Obasanjo lórí ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àwọn refineries wa ẹlẹ́bù ìfọpo ti Porakot wọrí Kaduna tí wọ́n ṣe olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ pé wọ́n lè ṣiṣẹ́ may never work.
2: Bí ó ṣe é ṣe kó má lè ṣiṣẹ́.
0: So nígbà tí ààrẹ Tinubu àwọn ní kíní kan ṣe mọ̀ ààrẹ Tinubu bìtìbìtì owó. Wọ́n ti kọ́kọ́ náwó lọ́pẹ́ ó ti fẹ́ máa.
2: Fẹ́ máa gbéra.
0: But unfortunately.
2: Kò padà.
0: Ó wálẹ̀. Wà ní kankan. Báyìí. Ẹni tó ààrẹ tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Wọ́n ti rí àrísà kínní.
2: Bẹ́ẹ̀ni.
0: Ààrẹ Bọ́lá Tinubu àwọn náà ti rí àrísà kínní. Àbí àṣàlẹ̀. Àlè sọ pé wọn tí mọ bí nǹkan ṣe lọ wọn ó ti fún wọn lábọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Wọn yan Minister of Petroleum which means indirectly
2: àwọn ni minister.
0: Ẹja wo ọ̀rọ̀ yẹn.
2: Ṣé ẹ rí bàbá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tẹ́ ẹ bá wo bàbá òṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ nípa àwọn ẹbù ìfọpo yìí. Láti kódà kí ààrẹ Tinubu tó débẹ̀ ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ń sọ̀rọ̀ nípa àwọn ẹbù ìfọpo. Ọ̀rẹ́ ìbùfọ́pọ̀ yìí pé kò lè ṣiṣẹ́. Ó dá ẹ̀yin tẹ̀ ń sọ pé ó lè ṣiṣẹ́. Láti bí ọdún mẹ́rin.
0: Going to 4 years.
2: Tá a bá ka èyí tí ẹgbẹ́ yín wọ́n ti ń lò níbẹ̀. Ó ti ń lọ bí ọdún mọ́kànlá. Nígbà tẹ́ ẹ mọ̀ pé ó lè ṣiṣẹ́. Bàbá sọ lọ́jọ́ sí. Wọ́n ní kí bàbá mórí wá kó fọrùn lẹ̀. Nígbà tó ń tún so ilé ẹ̀yin lẹ́ prove ẹ̀yin lẹ́ máa prove ara yín pé ẹ̀yin tẹ̀ prove bàbá ẹyin tí ẹ prove bàbá wrong pé nǹkan tí bàbá yìí sọ bàbá yìí ò mọ nǹkan ó yá àwa ti wá gbé dìde ẹyọ kan náà even half nínú ẹyọ kan náà ẹ tí ì gbé dìde ẹ tí ì ṣe bẹẹ ẹyin náà tí ẹ ṣe kẹ tí ẹ mọmọ ẹ dójú ti bàbá pé ohun tí bàbá ń sọ bàbá ò mọ nǹkan tó ń sọ àmọ ẹrọ ẹnu lásán lẹkọ fi ń sọ tó máa sọ pé eléyìí ò lè ṣiṣẹ eléyìí ò tí ì ṣiṣẹ ẹ ti dìde ẹ ti máa sọ tó bá lè ṣiṣẹ lóòótọ
0: ẹjọ
2: ṣiṣẹ ṣé láàrin ọdún mẹ́ta ń sìn gbogbo owó tà náà níbo ló tiẹ̀ wá dé kò tiẹ̀ wá sí pé ká kò tiẹ̀ wá rí kó tiẹ̀ ṣiṣẹ́ ọ̀sẹ̀ abóṣù mélòó kan. So bàbá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ. Wọ́n mọ nǹkan tó ń sọ.
0: Ààrẹ Tinubu wa ń kọ́.
2: Káwọn àwọn nìkan ṣe ohun tí tọ́mọ fẹ́ mọ̀ pé bàbá ò mọ nǹkan tó ń sọ káwọn ṣe.
0: Ẹ
2: ṣeun sà.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ kú ojúmọ́ sà.
1: Bàbá mo fi ń dọ̀ yẹn kó
2: tẹ̀kọ̀.
0: Olóyè Akintule ọmọ nìyí.
1: Olóyè Akintule ọmọ nìyí láti lọ́kọ́ Àtàmàdì.
2: Ẹ káàbọ̀ sà.
1: Ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fẹ́ kí Gómìnà Adeleke. Wọ́n má jòyà di ní òjòjò. Wọ́n múra sí iṣẹ́. Torí pé àwọn nǹkan tó ṣe ló mú ọ padà bọ̀ wá sí ló mú ọ padà. Ó ti jẹ another governor tó jẹ. Orí káwọn ọmọ ọ̀ṣun fẹ́ràn wọn pẹ̀lú àwọn nǹkan tó ń ṣe. Orí ijó náà fi ń takùn wọn tẹ́lẹ̀ wọn náà ń jó wọn ń jó. Èmi ò mọ̀ pé sẹ́yìn máa tó òun máa àfẹ́ ti government àìlóyìnbó nù. Wàá dúpẹ́ pé wọ́n wọlé padà kọ́ lọ múra ṣiṣẹ́. Sọ́dà tí
5: ìtàn wa wọlé kó tún wá púrù wọn pé àwọn tún lè ṣojú kó táwọn ṣe tẹ́lẹ̀ lọ nǹkan má jẹ́ kínú wọn dojú. Mo dẹ̀ fẹ́ fi àǹfààní yìí rọ gbogbo àwa tí à ń gbọ́ ìkànnì àbí àwa fẹ́ pé a jẹ́ olùdìbò ìbò kàǹtì o. Tí bò bá ti ń kàǹtì ni Ọlọ́run bá ń gbọ́ pé Kádélékè wọlé padà ní Ọ̀ṣun ṣe.
6: Kódà àwọn tó ń ra gan ni máa ra.
5: Pẹ̀lú intimidation yẹn. Ìbò kàǹtì. Tí gbogbo wa bá lè jáde káàdẹ̀ lè fi ọkàn kan àti voice kan ṣàbẹ̀sọ pé ibi tá à ń lọ lélẹ̀ Ọlọ́run ò lè wí mi wa. Pé gbogbo àwọn olóṣèlú kan sọ pé àwọn ṣòṣèlú yìí wọn ò tún wà náà wọn ò tó má sì fi.
6: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n lọ kó gbogbo àwọn gómìnà pẹ̀lú wa tá ìgbọ̀nsí tẹ̀ ó já nǹkan tó fún mi ní ìwúrí gidi. Gbogbo ọ̀yà àwọn tó lọ kó wá wọ́n yẹ pọ̀ tó wọn ò borí Adélékè. Sọ àwọn másìkì dúró tì ìyẹn bẹ́ẹ̀. Ẹ́sà bàbá mọ̀ nǹkan tó ń sọ lórí ọ̀rọ̀ rìfáínárì o. Kọ́ má tún lọ kó owó kan bàtàbàtà kọ́ má wàá kó lérí rìfáínárì o. Àwọn nǹkan tá a fẹ́ ṣe pọ̀ ara ni àwọn èèyàn nílùú ìnáwó.
7: Ó bẹ́ tà ká ṣèmí àbí.
5: Ẹ ká lọ ṣe ní wọ́n ló ti wà updated. Ó kè ní ìsìnbáyìí wọ́n fẹ́ parí ọdún mẹ́rin. Àbí kí ìjọba ọdún mẹ́rin lọ fẹ́ parí àríkẹ́kẹ́ election. Láti ìgbà tí bàbá Buhari ti wà ńbẹ̀ wọ́n ti ń náwó sí rìfáínárì yẹn. Ẹ tó kù náà ni ṣé àrí changes ni. Kọ́jọ torí Ọlọ́run ká má ti lọ kó owó mi lórí ibẹ̀ yẹn o. Ìyẹn bẹ́ẹ̀. Tẹ̀lé kókó tí mo wá fẹ́ sọ tó jẹ́ pabambá ni Ìdẹ̀sà. Kí bàbá wa Tinubu kọjọ kọjẹ́ kí ara tu ọmọ orílẹ̀. Kókó bẹ̀ ni mo fẹ́ sọ yẹn o. Kọjẹ́ kí ara tu ọmọ orílẹ̀. Kò sí ibi bẹ̀rẹ̀ kan. Sára ò bá ti tù wá kò sọ́rọ̀ o. Kò ní bàjẹ́ olórí àti ìpínlẹ̀
6: mi. Ẹ ṣeun sí.
7: Hello.
8: Ok, bàbá mi ló mi lò.
7: Yes, sir. Bride láti Ìdó.
8: Ẹ pẹ́ fún wa, sir.
6: Ẹ ṣeun, sir.
8: Olóṣèlú ni Bob Solomon.
7: Àmì.
8: Ìdíkẹ́ bàbá mi náà nínú Kolombo.
6: Ẹ ṣeun, sir.
8: Ìtàgé ní ìlú.
6: Ẹ kàbọ̀, sir.
8: Ní àkòrí kókó. Wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀sọ̀ nípa. Adélékè sọ pé òun fẹ́ sọpọ́tù Tinubu pé ẹ wo nínú ó yẹ wo ni o ó yẹ ẹjọ́ ni o. Èmi wà nínú tẹlifíṣàn lánàá tí mo jẹ́ ń gbọ́ bí ọ̀kìn ṣe wọ́n pín ba lóye ó ṣe ń tajú ẹ̀ bàbá wa Adélékè. Ní kúkúrú sà ó ní ìbò kan lòun jẹ́ Tinubu ìbò ẹyọ kan. Adélékè gbọ́ o gbọ́ wọ́n mo jẹ̀ bá wọn kú oríire for the second time. Ní kúkúrú sà ṣé ẹni tó fẹ́ bá ti yàn jẹ́ tó jẹ́ wá gbogbo ọ̀nà láti fi bá ti yàn jẹ́ ẹ ṣe títí ètò ọ̀sọ́ yìí pé kọ́ máa pa pàtì ẹ̀ gbogbo pàtì ẹ̀ lẹ̀ ẹ́ àrẹ́sì. Ẹ kọlu Abuja. Wọ́n náà fẹ́ sọ́pọ́tì ẹ̀ ní 2027. Kò pọ́síbù ọgbọ́n ló fi sọ̀rọ̀ ọ̀bẹ yẹn o. Ọgbọ́n ló fi sọ̀rọ̀ ọ̀bẹ yẹn. Ìyẹn lọ báyìí. Ṣé bàbá wa Tinubu àti bàbá wa Fásọjọ́? Bàbá wa Fásọjọ́ ti wà ní gọ́ọ̀mẹ̀ntì. Kí Tinubu tó ní àlá fún àwọn gọ́ọ̀mẹ̀ntì. Bẹ́ẹ̀ ni bàbá wa Fásọjọ́ ti wà ní gọ́ọ̀mẹ̀ntì. Tí bàbá wa Tinubu tó lálàá fún ìmọ̀wọ́ gọ́ọ̀mẹ̀ntì. Ó kèsè báwọn ọjọ́ láyé ti kan lọ sọ pé wọ́n ti ṣe rìfáínárì yẹn ó dẹ̀ ti ṣiṣẹ́. Àwọn ọjọ́ láyé ti kan ṣáà sọ wọ́n pariwo àní dárúkọ wọn. Ohun tí a fi pé West Radio ni pé ẹ máa ń tọ ìmọ́lẹ̀ ẹ dẹ̀ máa ń sọ òtítọ́ iléeṣẹ́ náà ní jóná o. 2027 yìí ìbò kà. Tí ìbò bá kà gbogbo ọ́ọ̀dì gọ́vnọ̀ nítorí ẹnìkan ẹja bẹ̀rù Ọlọ́run. So ká ti ara igi ọ̀pọ̀tọ́ ká kọ́gbọ́n tó bá tó ti ká lọ sí APC ẹlòmí ayé ìlú lẹnu ẹ máa fi tò lọ.
6: Mo ti sọ pé bí èèyàn bá o bá kúrò ní AGP kó lọ IGP.
7: Lọ FFP.
6: FFP ibi o bá rí o lọ.
7: NPPP.
6: Àwọn èèyàn ṣáà mọ̀ pé even o bá lọ kó lọ sí kó kúrò ní ALC kó lọ sí ICC àwọn èèyàn mọ bí tán lọ. Ẹjọ́ máa sá kiri. Òun mò ń sọ ṣẹ́rí 2027 ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú máa kẹ́kọ̀ọ́ sí i. Wọ́n máa kẹ́kọ̀ọ́.
7: Wọ́n máa kẹ́kọ̀ọ́ sí i
6: gidi gan torí pé lójú wọn yẹn wọ́n gbàgbọ́ pé ẹgbẹ́ ló máa gbé àwọn ló máa sọ àwọn
3: sí kó
7: padà lẹ́kẹ̀ẹ́. Ẹ kojú wọn sá.
6: Ẹ káàárọ̀ sá.
3: Mr. Tony Lasedona.
7: Mr. Tony Lasedona, ẹ káàbọ̀ sá.
3: Ẹ kọ́ àti Tony Lasedona.
6: Ẹ ṣeun.
3: Wọ́n ti ọkọ̀ kí Gómìnà Adeleke ọkọ̀ ọkùnrin ṣe. Kò tẹ̀ yọ pọ́n àwọn ọ̀tá gbógun títí wọ́n borí wọn. Ó tẹ̀ fi ń dá wọn lójú pé ìbò wà 100% ó ń káńtì. Ṣùgbọ́n àwọn èèyàn náà kán dẹ̀ máa wò bẹ́ẹ̀ ń pé gbogbo tán máa sọ pé ìbò hàn kì í káàbò hàn kì í káàbò. Wọ́n máa ròyìn mọ́ báyìí ó ń káńtì. Ó ń káńtì gidi. Ṣé second question tí mo fẹ́ bí ilé ẹjọ́ fúdà ká tí mo fi ń dìbò látijọ́ yìí kí òun mo ti máa lo àbí màá padà lọ sínú ẹ.
6: Èyí
3: ni àwọn ẹran náà gbé kan jáde sí alálòpẹ́ nǹkan kan bẹ́ẹ̀. Bùn alálòpẹ́ náà ló wá lọ ṣùgbọ́n mo àmọ́ bóyá
6: títí ṣe jẹ́. Tí nígbà tí nǹkan kò bá ti ṣe voters card yín, tí nǹkan kò bá ti ṣe, òun náà lẹ́ẹ̀ máa lò. Níwọ̀n ìgbà tí nǹkan kò bá ti ṣe.
7: Tẹ́ ti gbọ́ báwọn. Tí o bá ti ṣe tó ṣe voters card yín kò mọ̀ ló bí alálòpẹ́ tí o bá ti gba alálòpẹ́ kan tẹ́lẹ̀ tí o bá yẹ pé ó ti ṣí o
6: àbí ìdí ẹ̀ ti padà kúrò
7: nídìí àti padà lọ bẹ̀. Mo fẹ́ mọ àwọn àtẹ̀jíṣẹ́ Esther Adéwùmí Kazeem Adékaz wọ́n ní akójúmọ̀ ẹ̀kú ìròyìn lórí ọ̀rọ̀ ọ̀ṣun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye àti rògbòdìyàn Adúpẹ́ pé Adeleke ti lékè. Ọ̀sẹ̀ yóò dùn fún gbogbo wa. Àmì. Sulaimon Sheriff ẹ káàárọ̀ ẹ kú ètò lágbára Ọlọ́run. Ẹ̀ẹ́ni sọ́tàn àmì. Èsì Ọ̀ṣun ó jẹ́ ẹ̀rí wípé election ó gbọ́dọ̀ jẹ́ ti àwọn tí wọ́n kájú ẹ̀ gbọ́dọ̀ jáwé olúborí ń bẹ̀ nípasẹ̀ ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú tí wọ́n fẹ́ kán máa ṣe ìdarí lórí wọn. Kìí ṣe àkójọpọ̀ àwọn adarí ẹgbẹ́ òṣèlú tàbí àwọn gómìnà. Láì wo bí àwọn tí wọ́n wá àwọn senator àwọn governors náà wọlé sọ́ṣun wọ́n pé ó fi hàn wípé ìfẹ́ àwọn èèyàn rere ìpínlẹ̀ ọ̀ṣun ó padà borí. The will of the people surpass the heavy threat of dash. Mr. Adeolu ẹ jẹ́ gbà pé kan sí àbí méjì ká tó máa sẹ́rí padà rele. Hello.
9: Hello sir.
7: Yes sir. Bọ́lá
9: náà ni látàpẹ̀tẹ̀.
7: Yes sir.
9: Nípa ọ̀rọ̀ ààrẹ. Nípa ọ̀rọ̀ rìfánárì èyí ò gba ọ̀rọ̀ ààrẹ gbọ́ mọ̀.
7: Ẹ̀yin ò trust wọn mọ́.
9: Èmi ń tèmi ni o. Gbogbo mo lẹ́tọ̀ láti sọ èrò ọkàn mi.
6: Tí
9: mo sọ̀rọ̀ kọjá ẹni orí afẹ́fẹ́. Ààrẹ tó sọ fún afẹ́fẹ́ fọkàn balẹ̀ gbogbo nǹkan tó wà lókè ló máa bá ni gbé wálẹ̀. Èló ni wọ́n ń ta epo ńgbà táàrẹ̀ gba ìṣàkóso ìjọba táwọn olówó Buhari. Ìlú láàrin pé ó sùn. Èló lówó náà tí mò ń san tẹ́lẹ̀ èló lówó náà tí mò ń san sí. Èmi ń tèmi ń tèmi. Mo máa lè gbọ́ rẹ̀ ṣùgbọ́n màmá wù ẹ́ ni. Iyì tán ní tẹ́lẹ̀ lọ́dọ̀ mi ti já wálẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo ò ṣòótọ́ pẹ̀lú wa.
7: Wọn ò ṣòótọ́ pẹ̀lú wa. Ẹ jẹ́ àgbà pé ń bí. Ta ló wà ń bẹ̀?
3: Ẹ káàárọ̀.
7: Ẹ kojú wọn sá.
3: Olómiyè. Ẹ káàárọ̀.
7: Ẹ kojú wọn sá Comrade Ige.
3: Ẹ ṣe aláàrí wa.
6: Yes sir.
3: Òkè ní àkóso ní àná o.
6: Ẹ ṣeun sir.
3: Ọ̀pọ̀ láṣẹ lórí ìpẹ́.
6: Àmì.
3: Inú mi dùn fún àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun. Torí pé àwọn kan ti ojú wọn ti clear by. Inú mi tiẹ̀ dùn wípé irú ìlú ìlà wọ́n mọ̀nà láti dìbò fún ẹni tó wọlé. Àwọn ìlú kan náà tún wà bẹ́ẹ̀. Torí pé rẹ́tẹ̀ rẹ́tẹ̀ rẹ́tẹ̀ lẹ̀.
7: Kí ló tẹ̀ fún bẹ́ẹ̀nu bá ìlà?
3: Ẹ ìlú wa nílà.
6: Ṣọ́mọ lálẹ́ yìí.
7: Ẹ̀yin mélòó?
3: Ṣé ara ń fu ara ń fu yín?
7: Ó yá ẹnu sọ lẹ́.
3: Mo wà mọ̀ lọ sí ìlà ni. Torí mo mọ̀ pé ọmọ ìlà lẹ ní sọ̀rọ̀.
6: Àbájọ.
10: won olorun lo ni pe kan ti gori if not a pari a pa lu won ti amo ko ni ri be
7: awon ti ilesha yi ti won ko awon ilesha
10: ko ah okun ra won meji nbe ni
7: okan awon kan lo west
10: awon meji kusi wa no meri meji she correct a kan she correct jona keji it mo wa be fa yo ni pe ko da pe oju ati o ke al ko tin fi ala tin foju oko lehan bayi bola de tin ri nkan ti yo pada sele ni ojo waju wi pe ki n se party lawo eyan duro ti mo nise in tin ta luku ba se ni o mo je ni o mo so nkan ti be ka eyan se ko o ko tun ka luku ba nje ni o mo je ka won lo wi pe ah lagbaja o mo gbianju o o mo try o o mo se bayi o ama n lo fi da ke yo mo se dara even ko mo ti se selu la so
6: ben
10: tin bi se aye eyan ke yo mo se dada tori a mo royan ti ki o tun se kini fun yan so bo se ti bayi awa eyan ta fe dibo ni ka laju o fe bayi ka wo ati mo se bo awon ta fe dibo fun ka ma de pe lagbaja party logo lo wa party kini kan lo wa mo se to fe wa ni party yen gangan kini nkan to ti se fun wa ko to de pa agbegbe se lori oro e ni si te o a de ni si ka te
6: amen
10: tori akado se ni mu wa lowo baba ti jo di jo
6: amen o e seun sa
7: eh pe won na la fi ka de nle awon ni business news today business insights won fi oju wa han si awon owo abi abi mi ti nkan de bo wa wa salaye fun ara e bo baya eh oni ese olobe ese en te ba fi fe je ẹkọ ìbínú àgbà olùsànyà ẹṣinwó ẹkọ tó tún
6: lọ ẹṣin
7: amọ̀rí yín bá láṣẹ
6: ìdúmàrẹ
7: ẹṣin púpọ̀ àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan tẹ̀ wọ iwájú adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi olóko tèmi jẹ́ mo fi ń sọ́wọ́ ọlọ́run nàìjíríà ó da yóò dùn gbogbo kan sí bàbá da tó dùn tán àtẹ̀yìn àtàwá wọ́n ní fẹ́nikẹ́ni nínú aṣàwátì àgbà lọ́wọ́ elédùmàrẹ títí ọ̀la tátù pàdé láago aago mẹ́wàá láàárọ̀ ọ̀la ẹ̀mọ ìyáṣẹ́ ẹsẹ̀ rí pé ẹ̀yin náà ẹ ṣeun tó tọ́ àti tó yẹ láyìíká yín ó dàbọ̀.
11: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa. Gáwo ni gbogbo ayé ń dàdàrí kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́mágbẹ́.
12: Your preferred wholesome radio.
13: Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are your state's number one family radio station. We connect with the heart of families in Oyo State. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan. Our white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Ayo on 0706-840-7359. Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
14: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, with delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jaiola, and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafin Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
15: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
16: I am so sorry. Our network is slow. I will just run out of data.
15: Same excuse yesterday. It is unacceptable. Please. You better switch to One Data Internet Service.
16: One Data?
15: Yes, One Data. One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
17: FM, your preferred wholesome radio.
18: Thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
19: Oh, wow. Yes, please.
18: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets, all on BillStation. Fast, simple, reliable.
19: Wow, that's amazing.
18: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
20: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
18: WhatsApp 091-6858-1914. Bill Station, your world, your money, one station.

Ẹ̀ka sàn-án, àsìkò ṣẹ́ látàárọ̀, àkójọpọ̀ ìròyìn àgbáyé lámúà fún yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ̀ 89.3 FM. Eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá, Olóyédè, lòníròyìn ṣáájú ẹgbẹ́ òkùnkùn tó wà nínú ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke ti pè fún àlàáfíà bí ẹgbẹ́ òṣèlú APC ṣe ń gbèrò láti lọ pé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn tó ń ṣe pẹ̀lú ìbò ọ̀hún. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lẹ́yìn Àtíkù ti nà ká lébò sí ìjọba ààrẹ Bọ́lá Tinubu lórí mímọ di ẹ̀bi ru àwọn ìṣèjọba tó ti lọ tẹ́lẹ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹbu ìfọpo eléyìí tí a forí sán pọn. Nílẹ̀ òkèrè, ilẹ̀ olómìnira ti DR Congo ni a ti ń ṣe ìmọ̀ rírì àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àrùn ẹ̀bólà tí a pè wọ́n ní ọba àwọn fẹ́ra lásìkò yìí bó ṣe jẹ́ bí ẹni pé wọ́n ṣe àkọọ́lẹ̀ bí èèyàn kọ̀ọ̀kan ṣe ń jáde láyé láàrin ọgbọ̀n ìṣẹ́jú lójoojúmọ́. Aṣojú ààrẹ Trump Kushner ni a pè ó ti gúnlẹ̀ sílẹ̀ Israel báyìí lórí ìjíròrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Hamas fún àlàáfíà tí ó wáyé nílẹ̀ Gaza. Nínú ìròyìn eré ìdárayá orílẹ̀-èdè Cameroon ni a pè wọ́n láǹfààní àti gba ife ẹ̀yẹ àkọ́kọ́ wọn nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tàwọn obìnrin bí a ṣe fìyà jẹ Malawi nínú àṣekágbá tó wáyé. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke òun ló ti rawọ́ rasẹ̀ tó sì ti pè fún àlàáfíà àti ìṣọ̀kan ní ìpínlẹ̀ náà lẹ́yìn àtúndì ìdìbò eléyìí tó wáyé èyí tó sì mú kí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà máa gbèrò láti lọ pé ẹjọ́ lórí awuyewuye tó súyọ lẹ́yìn ètò ìdìbò lẹ́yìn tí wọ́n fìdí rẹmi nínú ètò ìdìbò sípò gómìnà. Adeleke tí a pè wọ́n ní ó láǹfààní láti gba ìbò eléyìí tí a pè ó lé ní 1,500 èyí tó sì fi fìdí olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Oyèbámíjì janlẹ̀ ẹni tí a pè ó láǹfààní láti kó ìbò tó lé ní 1,400. Adeleke òní ọ̀pìn kéde gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí lánà òde yìí látọwọ́ àjọ tó ń ṣètò ìdìbò olómìnira lẹ́wà INEC pẹ̀lú bí ẹni tí ṣe alákòóso fọ́rọ̀ ètò ìdìbò náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀jọ̀gbọ́n Joshua Ogunwọlé tó jẹ́ alákòóso ilé ẹ̀kọ́ ti yan tó jẹ́ ti ilé ẹ̀kọ́ Ifáfitì ìjọba àpapọ̀ nílùú Ọyẹ́ Èkìtì níbi tó ti kéde èsì ìbò ọ̀hún. Ó pe ìkéde náà òun ló fìdí rẹ̀ múlẹ̀ ó pe Adeleke òun ni a pè ó ti padà sórí ipò báyìí gẹ́gẹ́ bí gómìnà èyí tí ó ṣe ètò ìṣàkóso ìpínlẹ̀ Ọ̀ṣun fún sáà ẹlẹ́ẹ̀kejì. Ààrẹ Bọ́lá Tinubu ló wá ránṣẹ́ kú rere sí Adeleke lórí ìjáwé olúborí rẹ̀ nígbà tó sọ̀rọ̀ pé ìsìnbò ọ̀hún òun ni a pè ó ṣe àfihàn ìgboyà táwọn ará Ọ̀ṣun ti ń ní nínú ètò ìdarí rẹ̀. Ààrẹ Tinubu ló tún ṣàlàyé pé òun dìídì pé gómìnà náà láti ké nígbà tó sì rọ Adeleke láti ṣe àmúlò sáà kejì táwọn èèyàn fi jìngítàn fi jí orí rẹ̀ láti fi ṣe ìsopọ̀ àwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n sì ṣiṣẹ́ fún ìtẹ̀síwájú àti àsopọ̀ gbogbo àwọn ẹgbẹ́. Ètò ìdìbò ọ̀hún eléyìí tó wáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé pẹ̀lú bí Adeleke òun náà pé ó jáwé olúborí láwọn ìjọba ìbílẹ̀ 19 nínú ìjọba ìbílẹ̀ 30 ti bẹ̀ ní ìpínlẹ̀ náà nígbàtí Oyèbámíjì láǹfààní àti kó àwọn ìjọba ìbílẹ̀ 11 láàrin àwọn agbègbè gbogbo wọ̀nyí.

Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Atiku Abubakar ló ti tàn ká lébù sí ìṣèjọba ààrẹ Bola Ahmed Tinubu lórí bí ó ṣe ń da ẹ̀bi ru àwọn tí wọ́n pín ti ṣèjọba tẹ́lẹ̀ rí lórí ìpele tí ètò ẹbu ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà wà lásìkò yìí. Atiku nínú àtẹ̀jáde lánàá látọ̀ ẹjíṣẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìbárà ló sọ̀rọ̀ Frank Shahibu. Ó ṣàlàyé pé ìṣàkóso ààrẹ Tinubu ó ní apẹ kò nílò láti máa di ẹ̀bi ru àwọn èèyàn lẹ́yìn tí wọ́n ti lo ọ̀pọ̀ ọdún bíi mẹ́ta ó lé eléyìí tí wọ́n ti ń ṣàkóso lórílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìsọ̀rọ̀ àti ìfọ̀rọ̀dánilójú eléyìí tí ààrẹ Tinubu fi síta wípé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹbu ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà ó ní òní pẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ jọjọ. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí òní apẹ́ ó sọ̀rọ̀ ẹ̀kanminú tó sì bu ẹnu àtẹ́ lu àwọn tí apẹ́ wọn ni ó ń sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn iléeṣẹ́ tó rọ̀ kàn bíi NNPC eléyìí tí apẹ́ wọn ṣe àfihàn rẹ̀ wípé pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ àti àjọṣepọ̀ tó ń ṣe pẹ̀lú àwọn iléeṣẹ́ bu ìfọpo láti ilẹ̀ Port Harcourt, Warri àti Kaduna òní apẹ́ ó ti ní ṣe pẹ̀lú iye owó tí wọ́n ti gbà eléyìí tí wọ́n sì ti ná sí agbègbè wọn látọdún 2023 ní títí di ọdún 2024. Ẹ̀wẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ẹ̀ka lóríṣiríṣi wọn ni a pe wọn ni àwọn náà ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé nípa bí wọ́n ṣe fa àwọn nǹkan mínú lórí bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe ń gbèrò láti jí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹbu ìfọpo náà padà lórílẹ̀-èdè wa Nàìjíríà. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ní apẹ́ ó ti pe ẹjọ́ eléyìí tí apẹ́ wọn ni ó fi ń bèrè fún bílíọ̀nù mẹ́wàá náírà lórí ìtẹ́ ìtọ́ ẹni lójúmọ́lẹ̀ eléyìí tó ń pè tako àjọ tí ń gbógun ti ìwà ìbàjẹ́ ìyan ICPC lórí ẹ̀sùn pé wọ́n kọ̀ láti fún láǹfààní láti yọjú sí ìyàwó tó ń ti ọmọ rẹ̀ nígbà tó wà ní àkàtà wọn. El-Rufai eléyìí tí apẹ́ ń pè fún owó ìgbà àmọ́bínú àti ìkéde láti mọ àwọn ẹ̀tọ́ tó jẹ́ tiẹ̀ lábẹ́ òfin òní apẹ́ ó di tí apẹ́ ó ń bèrè fún lásìkò tara bó ti wà ní àhámọ́ àwọn agbófinró yìí. Ẹjọ́ náà eléyìí tí apẹ́ wọn ni ó pè ní iwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá lọ́jọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún tá a wà yìí nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Ubong Akpan. El-Rufai ló fẹ̀sùn kan àjọ ICPC wípé wọ́n dènà ìyàwó rẹ̀ èèyàn Aichautu Asabe àti ọmọ rẹ̀ Aba El-Rufai láti ṣe àbẹ̀wò sí i. Gómìnà tẹ́lẹ̀ rí yìí ọ̀nà tún náà ka lébù wípé ìmọ̀ tẹ̀sọ́ iwájú láti fáwọn èèyàn láǹfààní láti yọjú sóhun àbí òun náà láǹfààní láti yọjú sí wọn òní ọpẹ́ wà lára àwọn èrèdí àti ìgbèrò eléyìí tó ní ṣe pẹ̀lú bí àwọn èèyàn ti ṣe ń pèsè oúnjẹ oògùn àti àwọn nǹkan míì tó nílò èyí tó sì tako ẹ̀tọ́ òfin òun lábẹ́ ètò òfin orílẹ̀-èdè Nàìjíríà ọdún 1999 àti àwọn nǹkan míì eléyìí tí apẹ́ ń bèrè fún. Bákan náà ló wá rọ̀ tó sì pè fún ó tún fẹ̀sùn kan àjọ ICPC àti àwọn òṣìṣẹ́ rẹ̀ bí wọ́n ti ṣe ń lo àwọn ipá àti àwọn ìgbésẹ̀ láti rí pé wọ́n ṣe àwọn nǹkan tí kò tọ́ sí ìyàwó àti ọmọ òun láàrin àwọn ọjọ́ àti àsìkò tó fi wà ńbẹ̀. El-Rufai ló darapọ̀ mọ́ ló fún fa ẹni tí ń ṣe alága àjọ ICPC àti ẹni tí ń ṣe agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà nínú àwọn tí ó pè lẹ́jọ́ nínú ẹjọ́ náà.

Nínú ìròyìn ilẹ̀ òkèrè, ìbẹ́sílẹ̀ àrùn ẹ̀bólà nílẹ̀ olómìnira DR Congo òhun ni pé ó ṣe bí ẹni jẹ́ èyí tó ti fẹ́ léwu jù lórílẹ̀-èdè ọ̀hún bí àkọọ́lẹ̀ tuntun ṣe ń fojú hàn pẹ̀lú bí wọ́n ṣe pé èèyàn kọ̀ọ̀kan ní pé ó ṣe bí ẹni máa jáde láyé látàrí àrùn náà ní gbogbo ọgbọ̀n ìṣẹ́jú síra wọn. Ìjọba nílẹ̀ ọ̀hún ni pé wọ́n ṣe àkójáde lónìí wí pé àwọn èèyàn àti pé wọ́n lé díẹ̀ ní 2000 láàrin àwọn bí 5000 tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n lárùn náà ni pé wọ́n ti jáde láyé. Àkọọ́lẹ̀ àwọn tí wọ́n ti jáde láyé láàrin àrùn ọ̀hún láàrin ọdún 2018 sọ́dún 2020 ní agbègbè North Kivu òní pé ó ti pa àwọn èèyàn tí wọ́n pé wọ́n súnmọ́ bí 2000 ó lé ní 300 láàrin àwọn èèyàn bí 3000 ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ní àrùn náà láàrin àwọn ìgbésẹ̀ tí wọ́n pé wọ́n ṣe láti ṣe àmójútó àti láti kíyèsí àwọn tí wọ́n pé wọ́n ní wọ́n ti ní àrùn ọ̀hún òní pé ó tún bẹ̀rẹ̀ sí ní fẹ̀jú sí bí àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ìlera bí wọ́n ṣe ń kùnà láti lè máa tẹ̀wọ́ iwájú nínú ìgbésẹ̀ náà. Wọ́n ní kò dín ní àwọn ìdá bíi 80 nínú àwọn tí wọ́n pé wọ́n fura sí pé ní àrùn náà tí wọ́n sì ń tètè kípe gbéra láti ṣe ètò ìtọ́jú wọn òní pé wọn ò tètè mójútó wọn lójú ọjọ́. Bẹ́ẹ̀ ò bá gbàgbé rántí pé lọ́jọ́ ẹtì Friday àjọ àgbáyé ló kéde àfikún owó $1,600,000 nínú ètò ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti tí wọn yóò ṣàmúlò láti fi gbójú agun ti ìgbé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àrùn náà ní ilẹ̀ olómìnira DR Congo. Aṣojú ààrẹ ilẹ̀ Amẹ́ríkà fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àárín gbùngbùn ìlà oòrùn nílẹ̀ náà Jared Kushner òní pé ó ti gúnlẹ̀ sórílẹ̀-èdè Israel báyìí níbi tí ó ti pàdé pẹ̀lú alákòóso ilẹ̀ ọ̀hún Benjamin Netanyahu lónìí òde yìí. Àbẹ̀wò ọ̀hún ló wáyé lẹ́yìn tí Kushner ṣe ìpàdé pẹ̀lú Hamas láti jíròrò lórí àmúlò ètò àlàáfíà Gaza eléyìí tí ilẹ̀ Amẹ́ríkà ń ṣe àtìlẹyìn fún lásìkò yìí. Àjọ fún ọ̀rọ̀ àlàáfíà ti Ààrẹ Donald Trump òun ló sọ lóṣù tó kọjá pé àwọn ti fẹnukò lórí fífi ohun ìjà Hamas àti àwọn ẹgbẹ́ ológun mìíràn ní agbègbè Gaza sílẹ̀ pátápátá ṣùgbọ́n ti ilẹ̀ Israel kọ ètò Trump eléyìí tó ní bíi kókó 15 lọ́sẹ̀ tó kọjá. Ètò náà ló tún gbèrò pé kí àwọn ọmọ ogun ilẹ̀ Israel kúrò ní agbègbè Gaza kí wọ́n sì tún Gaza kọ́ lábẹ́ ìṣàkóso àwọn ará Palestine eléyìí tó jẹ́ alágbádá. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ orílẹ̀-èdè mùsùlùmí 8 wọn ni wọ́n ṣe àgbéjáde gbólóhùn àjọ náà lánàá tí wọ́n fi dá Israel lẹ́bi látàrí pé ó kọ ètò ọ̀hún. Àjọ tó wọ́n ṣètò ọ̀rọ̀ àlàáfíà yìí eléyìí tí Trump ṣàgbékalẹ̀ tí Trump náà jẹ́ olórí rẹ̀ ló jẹ́ ẹjọ́ àjọ àgbáyé eléyìí tí wọ́n dá sílẹ̀ láti mú àlàáfíà wá sí agbègbè Gaza ṣùgbọ́n lẹ́yìn náà wọ́n gbèrò iṣẹ́ rẹ̀ sí àwọn agbègbè míì tí ìjà ti ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ àgbáyé.

Alákòóso ìjọba nílẹ̀ Gẹ̀ẹ́sì Andy Burnham ló ti sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan eléyìí tí a pè wọ́n ní ó ń díbọ́n bí Swiss Wales, ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ fún ààrẹ Amẹ́ríkà Donald Trump. Ẹni náà tí a pè wọ́n ní ó kàn sí Burnham nípa fífi ara rẹ̀ hàn bí Wales, èyí sì ti ń fa ìkànnínú bí ó lè jẹ́ ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè ọ̀hún. Ìwé ìròyìn Politico ló kọ ìròyìn ìṣẹ̀lẹ̀ náà tó ṣàlàyé pé Burnham sọ̀rọ̀ díẹ̀ pẹ̀lú ẹni náà kí ó tó fura pé ó ṣe é ṣe ó jẹ́ pé ẹni tó ń bá sọ̀rọ̀ ni kì í ṣe Wales gangan. Ìbánisọ̀rọ̀ tí wọ́n sọ yìí náà pé wáyé lórí ẹ̀rọ fóònù pẹ̀lú ọ̀rọ̀ alátẹ̀jíṣẹ́. Àwọn aláṣẹ ṣàlàyé pé kò sí àtẹ̀jíṣẹ́ pàtàkì kan tó ti wáyé àti pé wọ́n tètè fi ìbánisọ̀rọ̀ eléyìí tó ń fa ìkànnínú náà tó èyí tí àwọn aláṣẹ tó yẹ. Downing Street ló ti wá kọ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà pẹ̀lú agbẹnusọ ìjọba kan tó ń ṣàlàyé pé ìjọba kì í sọ̀rọ̀ lórí irú àwọn ọ̀ràn tó súnmọ́ ètò ààbò orílẹ̀-èdè. Ìṣẹ̀lẹ̀ náà wáyé lẹ́yìn àwọn ìròyìn pé àwọn ẹni ibi kan ní àtọwọ́bọ fóònù Wales lóṣù karùn-ún ọdún tó kọjá. Nígbà náà Wales ṣàlàyé pé ẹnìkan tàbí àwọn ẹgbẹ́ kan òní wọ́n kó ara wọn jọ tí wọ́n sì ń ṣe bíi òun tí wọ́n ń lo àwọn ojú òpó àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún láti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn aláṣẹ gíga nílẹ̀ Amẹ́ríkà. Nínú ìròyìn eré ìdárayá orílẹ̀-èdè Cameroon ni a pé ó ti jáwé olúborí mọ ikọ̀ Malawi lọ́wọ́ pẹ̀lú àmì ayò mẹ́ta sọ́dọ̀. Eléyìí tí a fi gba ife ẹ̀yẹ àwọn obìnrin ilẹ̀ adúláwọ̀ yìí WAFCON tọdún 2026 fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn orílẹ̀-èdè náà. Marehunga Manga òun ni a pé ó kọ́kọ́ mi àwọ̀n fún ilẹ̀ Cameroon ní 20 ìṣẹ́jú lẹ́yìn tó fi orí gba bọ́ọ̀lù sínú àwọ̀n tí Naomi Eto'o sì mi àwọ̀n kejì ní ìṣẹ́jú 30 ní Aile Rabat ní olúlu ilẹ̀ Morocco. Malawi tó jẹ́ ẹgbẹ́ tó ní ipò tó kéré jùlọ nínú ìdíje WAFCON 2026 òun ni a pé ó wà ní ipò 43 lágbàáyé eléyìí tí wọ́n sì dé ìpele àṣekágbá náà nípasẹ̀ agbára wọn ìyàn tó jẹ́ àwọn arábìnrin ilẹ̀ Chawinga ìyàn Tabita àti Temwa. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ̀ lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la tí mo wá fún yín pé gómìnà ìpínlẹ̀ ọ̀sùn Adémọ́lá Adélékè ti ra wọ́rasẹ̀ ó sì ń pè fún àlàáfíà àti ìṣọ̀kan ní ìpínlẹ̀ náà lẹ́yìn ìjáwé olúborí rẹ̀ sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́ẹ̀kejì bí ẹgbẹ́ òṣèlú APC ṣe ń gbìyànjú láti pe ẹjọ́ lórí awuyewuye fún ètò ìdìbò sípò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ náà. Bákan náà la mọ́ wá fún yín pé igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà Atiku Abubakar ló ti nàka àléwò sí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu lórí mímọ tari ẹ̀bi ru àwọn ìṣèjọba tó ti lọ tẹ́lẹ̀ lórí ipò ti àwọn iléeṣẹ́ epo rọ́bì. Àwọn iléeṣẹ́ epo ti ń fọ epo nílẹ̀ yìí tí wọ́n pe wọ́n ni wọ́n wà lásìkò tá a wà yìí. Àrùn ẹ̀bólà nílẹ̀ DR Congo eléyìí tó fẹ̀ jẹ́lẹ̀ tó ti burú jáì jù ní ilẹ̀ náà òun ni àkọọ́lẹ̀ tuntun ṣe àfihàn pé èèyàn kọ̀ọ̀kan ni wọ́n pe wọ́n ni ń kù ní ìṣẹ́jú 30 síra wọn ní orílẹ̀-èdè ọ̀hún. Ní ilẹ̀ Amẹ́ríkà ni a ti wọ́n fún yín pé ààrẹ Donald Trump òun ti ṣe aṣojú rẹ̀ sí àárín gbùngbùn ilẹ̀ apá ìwọ̀ ìlà oòrùn àgbáyé Jared Kushner gúnlẹ̀ sílẹ̀ Israel níbi tí ìrètí wà pé yóò ṣe ìpàdé papọ̀ pẹ̀lú alákòóso àgbà ilẹ̀ ọ̀hún Benjamin Netanyahu lónìí òde yìí. Nínú ìròyìn eré ìdárayá láti mọ àfòyín pé ilẹ̀ Cameroon ni a pín àti jáwé olúborí pẹ̀lú àmì ayò mẹ́ta sódò mọ ikọ̀ Malawi lọ́wọ́ níbi tí a pín wọn ti láǹfààní àti gba ife ẹyẹ àkọ́kọ́ wọn eléyìí tó jẹ́ ti ife ẹyẹ ilẹ̀ adúláwọ̀ tàwọn obìnrin lọ́dún tí a wà yìí. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ìlú jẹrẹwà gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ aṣọ iwájú sí lójú ìpọ̀nà ti àgbáyé ti www.walesradio893.com ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916893 2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè ló mú ìròyìn náà wá sétí gbọ̀nyín. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì kànga àgbọ̀mọ̀gbẹ 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ máa yáṣẹ́ o.

0: ajé mo ojú ọ̀pọ̀ ọ̀hún lẹ́ẹ̀kan sí 0916-893-1000 tó fi mọ́ 0915-33-34-893 àti 0911-33-33-893 lójú ọ̀pọ̀ Facebook wa Welsh Radio 893 FM fan page. Níbẹ̀ ńlẹ́ ti mọ́ wò wá ketekete ẹ̀sì lè fàtẹ̀jíṣẹ́ yín náà kẹ́ fi sọ̀wọ́ sí wa bóò lójú ọ̀nà tí yín bóò ló ṣe rí kí ni tẹ́ ń lálàsẹ́ rẹ̀ kí ni tí ó ń kọ yín lóminú nípa àwọn ọ̀nà ọ̀hún bí èèyàn bá gbọ́ ọ̀nà míì kọjá báyìí ẹ̀yin ò mọ gbàdúrà ni pàápàá jùlọ tó bá tiẹ̀ wá lọ jẹ́ pé bóyá bí ọwọ́ alẹ́ tẹ kàn rìnrìn àjò kan tí ilẹ̀ wá sú mọ́ ilẹ̀ sú mọ́ yín lọ́nà ó ka yín mọ́nà ilẹ̀ ti sú níbi tẹ́ ẹ lọ bóyá tiẹ̀ wá ròde kan ni ẹ wá wò pé wò ó kò sí ibi tí mo fẹ́ sùn ta yìí kí ẹ máa darí relé o àwọn ọ̀nà kan wà tó jẹ́ pé èèyàn bá ń lọ ọbẹ̀ tó bá jẹ́ pé ilẹ̀ súnmọ́ èèyàn lọ́nà èyí ò mọ ronú ni pé bò ní tiwa délé báyìí ojú ọ̀nà yìí sáwọn ọlọ́kadà bò ń mọrúwọ́ àbọ́lọ́kọ̀ ó fẹ́ gbé mi báyìí nígbà àwọn ọlọ́kadà bò ń mọrúwọ́ ọ̀hún àbọ́lọ́kọ̀ náà bá sì ti gbọ́ pé ibi báyìí lẹ̀ ń lọ làwọn náà bá gbówó gegere lé ojú ọ̀nà yìí ò da bẹ́ẹ̀ yẹn bá ní kóun fa gidi rebẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fa gidi rọ́rí bẹ̀ àfàìmọ̀ kí táyà wọ́n mọ̀ lọ jò kíkiní kan ó mọ̀ lọ àwọn náà ó mọ ṣàròyé nípa bójú ọ̀nà wọn ò ti dáa tó wọn mọ fún yín lára wọn mọ ṣàròyé pé ìdílé o táwọn ò fi gbowó lè pé báwọn bá ní káwọn gbé yín lọ báyìí báwọn ò bá fi owó lè bí táyà wọn bá jò ẹyin ó sọ̀kalẹ̀ ni owó làwọn èè sì tún ṣe àbáwọn ò ní pọ lọ́dọ̀ àwọn tí ń pọ́ táyà ni wọn ò sà kọ́lọ̀ ò sà kì í sì ṣe bí tàwọn náà ṣùgbọ́n bójú ọ̀nà yẹn ti rí tó wá dàbí wàhálà àwọn ojú ọ̀nà míì wà tó jẹ́ pé ojú títì ló wà ẹ ti rí àwọn kòtò kan tó jẹ́ pé àwọn onínú rẹ̀ ẹ̀dá kan ni ó dìídì ìgbé táyà lé lórí pé kó mọ̀ di pé ẹni tí bá ń rìnrìn àjò alẹ́ bọ̀ kó mọ̀ lọ rọ́ sínú kòtò ọ̀hún àwọn onínú rẹ̀ kan ó wà gbé táyà lé lórí pé ká ṣàfihàn nígbà wọn bá ti fìyàn o bẹ́ẹ̀ ẹni bá ń bọ̀ látọ̀ọ́ kan yóò ti rí i pé àwọn gbé nǹkan síbi bí yóò ṣàfihàn pẹ́wọ́ sẹ́gbẹ́ kan ṣùgbọ́n bí wọn ò bá ṣe bẹ́ẹ̀ ẹlòmíì lè rọ́nu rẹ̀ kó lọ rọ́ọ̀lù olódùmọ̀rẹ́ ò ní járí jàǹbá ọkọ̀ ní bó ṣe lóríṣiríṣi báhun làwọn nǹkan tí mọ̀ ń wà lójú pópó wa tó jẹ́ wípé ó nílò àtúnṣe ṣùgbọ́n bàbá ké gbàjà rẹ̀ ẹ̀ta bàbá wí ìta kò sẹ́ni ó mọ̀ torí ibi tí èèyàn bá rìn dé ó ní èèyàn ó mọ̀ dé ẹ̀yọ́ ibi tí èèyàn ò bá dé èèyàn ò lè mọ tí wọ́n ń dojú kọ́ ń bẹ̀ èèyàn ò lè mọ bí nǹkan ti ń lọ ń bẹ̀. ìdí ìtumú nọ́mbà ọ̀hún lẹ́ẹ̀kan sí kó tó di wípé màá lọ ka àtẹ̀jíṣẹ́ tó ti wà lójú òpó kan níbánibẹ́rẹ̀ Facebook wa 0916-893-1000 òǹlẹ́ fi pè wá wọlé tẹ́ fi ṣàlàyé fún wa bóò lójú ọ̀nà yín ti rí kí ni ṣẹlẹ̀ lọ́dọ̀ yín èwo kí lẹ fẹ́ kábàá yín bàjọba béèrè fún lójú ọ̀nà yín ni afárá yín ni agbègbè ọ̀dọ̀ ti yín wàhálà kan ṣẹlẹ̀ ń bẹ̀ ni kí ló ń ṣẹlẹ̀ 0916-893-1000 ẹ̀ka àsán wà ń gbọ́ yín ketekete orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Yúrísà Lásìs látàpẹtẹ.
0: Látàpẹtẹ ẹ̀ka àsán sà ẹ̀ka àbọ̀ sórí ètò.
1: Ọ̀nà kan wà ní apẹtẹ yẹn tí a bá ti ń bọ̀ láti ọ̀nà àwọ̀sán ọ̀nà yẹn láti jẹ́ pé ọ̀nà títí kara fún wa ṣùgbọ́n náà kò jẹ́ ọ̀tàlẹ́sì síbẹ̀ yẹn fún gòsò gbogbo ọ̀nà yóò dára bíjì kan tẹ̀ síwá mẹ́ ó ti fẹ́ẹ̀ já tán báyìí àìdáàkùn ẹ bá ní ro ìjọba kan á bá ní wà fẹ́ẹ́.
0: Ọ̀nà apẹtẹ àwọ̀tán
1: ìjọba àbílẹ̀ èdò ló wà.
0: Ìjọba àbílẹ̀ èdò ó dà ẹ ṣeun á gbé ìgbésẹ̀ lórí ẹ̀ iná ó sì gbúrò gbọ́ ẹ ṣeun púpọ̀ tẹ pè wọlé tẹ bá wa dá sétò ẹ ṣeun ẹ ṣeun. Apẹtẹ àwòtán ìjọba àbílẹ̀ èdò kódà ẹjẹ ìmúpè yìí ẹló ẹ ti wọlé o ẹka àsán.
1: Hello.
0: E ti wole e ka san o.
1: E ka san.
0: E ka san sa ruko yin ati bi te.
1: Alade, alade latapete, alade latapete.
0: Latapete.
1: Oda. Ona wa latapete. Wa si ari idi. Lo si lo sona maniya. E da kun e do e anlo.
0: Apete si ari bi si maniya.
1: Arola, Arola, Haribi, Yidi, Losi, Mania, Edakwejo.
0: Oda, Eshion Pupo, Agbegbe se yon niye.
1: Pati, ki mwa tono da dure yon awa lo.
0: Oda, Olodu Mare nyon, liyon ak bubwa la, wawsi gbegbe se lori a wanti wwa Olodu Mare fi se, lori lori iwa, enyo, to jekwe wwa wane sa kosore la ti shen to ye ose, a wokan se wwa, e ase nekba kwa tutu bayi losan osu.
1: Edakun la sa kweche.
0: Eshion Pupo.
1: Arola. Yidi, wasi ari yidi, kukye ogan. E do turi o lono.
0: Oda, eshe yon baba wa. Eshe yon, te kwe wali te baba wa daseto. Ofe do koso wa wala akpete lo san yi. Akpete arola yidi, ari bi mani ya. Akpete a wotan. Oda, kogwe, age, bese lorye. Anikakbo, kwe dodo bae lo san, osu lodo mori ofun washi. Tinu gbogbo eyan ara agbegbe ona o se pada dan la se Oludumare. Nojo po Facebook wa Mustafa Adeyemi Kabir won ki wa ku se eseun o eseun pupo ese o Eja mu pe kan abi melo se ko to de wi pe a ko ja lo sabala keje to yi 0916 893 1000 0916 893 1000 ati 0915 33 34 893 to fi mo 0915 33 33 893 bo loju ona tin seri ki lo nsele loju ona tin en so na yin o dani se afara iyun bridge en yo so ni o ti fe jani abi awon mi te ba ti wo awon afara mi ta won eyan gba koja ti eyan ba koja lawon agbegbe mi te eyan wo eyan sumo wo ke aye se ba yo laju la pa wa yi ki wa lo sele ke si se bi awon to wa lagbegbe ohun na o Netile tolo awon na gbiyanju ti won lati sa je pe ki nkan sa wa tawon o fi mo fese rin awon pako ni won so lokun pako awon gi oni won tojo won wa fi opolo dipo won wa so lokun lawon eyo mo gba be koja to je pe be eyan ba koja bi o ba mo rin gan emi re o mo mi tupe tupe ko to toja ni nibi Piesi tu wama wo lapo gba wara agbegbe ohun won ton ka won omo won awon omode won ton ko won gba be lati le so da lo so di keji boya won re ilewe abi nkankan ba hun o ti e ti ma won mi la te pe won o ti e wuri si nkankan babara kan sugbon awon nkankan wa to je wi pe gege bi ara ilu ohun amayederun aleto si ohun amayederun ki igbe aye alaafia awon ara ilu ko le tuba ko le tuse lara re lara awon nkan ta nilo ta gbodo mo janfani e gege bi ara ilu oju ona to da to lo gerege ti o mo yo gererere toko ba nko ja lo ti o ni si wahala ti o ni si idiwo o wa lara n to ja janfani a n ri awon afara to ja mo gba koja ile to duro ore ti o si wahala iyun na nbembe O me momo to mo gere, o nan bembe, bam bam bam, o po me lo la fe kanu e nya dikpe de. Eri pe ngba mo bere to yi mo pe, oba to ba je ti lutu ba ti lutu se iton o ne gba gbere. Eyi to ba si je na, to je pe idakeji na lo sele. To je pe gbogbo nkan foju po ilu daru, olomo momo, o ni ya o ti e mo ya mo. Bo ba je yun na lo sele iton ni se kini o ko ni gbagbe ru oba be na o wa ja soju kan olowa npo loni ti o se n tojo se fa awon eyan re ti o munu awon ara agbegbe tin soju abekun tin abi leto eleyi to ja so a soju atolorile to jo lori won ti o se nto yo se fun won ti o se to re ti o se agba wi fun won bo ti yo se ti o ja agbenu so won nile ijoba bo ti yo je awon na o ni gbagbe re enti tan ba ile gun odun ngo ba se ijo kan na ni ijo kan na gbogbe o tan ke so ye le ba be ni kankan eyan ba se bo ba ya sa sare o dopin na lojo kan na ni ori e lo fi je pe be eyan ba wa nipo agbara kan bo se di mu po kan e awon tan yan yin sibe gege bi pe o ye lo soju wa eyin la fe bo ba ti wu wa o ba ti wu yin ni ese eyin la fe o e kan debe soju awa mekunu e soju awa ta ese mekunu gbogbo awa ta ran yin be ran ti wa be ba tebe e mo wa debe tan ke wa de tani o mo me e mo debe tan ke wa mo po we pe ati toje bo lo sa lowo ku ba ben ti o bo ah owe ohun o ye yin o

nípa pàápàá ẹ mọ̀ já fa àkókò ṣòfò ẹ̀yọ́ torí àkókò yìí wọ́n ní kò dúró dẹ́nì kankan ẹ̀nà ṣe pé tẹ́ ẹ bá morin já ìtànà tó ń bọ̀ ọ́ ẹ̀yọ́ àkókò dúró tẹ́nì kankan ẹ̀ ń súré tetetete ni àkókò ń súré tetetete ni wọ́n bá sì ti débi iṣẹ́ dandan ni ó ṣe é lákòókò tó tọ́ àtẹ̀yí tó yẹ ó yà ó àti bọ́ abala kejì ètò yìí nù ní pàápàá abala kejì ètò yìí láàfin mọ sọrọ nípa àwọn ìròyìn tó ṣẹlẹ nínú ìpínlẹ ọyọ bó ti ń lọ nípínlẹ ọyọ jẹ nkọkọ mú ìròyìn eléyìí kí nkọkọ dùúta sí gbòòrò ayé fẹyìn ọmọ nàìjíríà àtẹyìn ará ìpínlẹ ọyọ ẹ mọ pé nínú ọsẹ tá a lò lọ yìí ẹyọ lọjọ àbámẹta ètò ìdìbò gómìnà wáyé nípínlẹ ọsùn tó jẹ pé kó tiẹ tó di pé tó ìdìbò gómìnà ọhún wáyé oríṣiríṣi awuyewuye oríṣiríṣi nǹkan ṣẹlẹ ṣùgbọn bó ti wá kàn wá rè o ètò ìdìbò gómìnà tó wáyé ẹ mọ̀ pé àwọn jàǹkànjàǹkè èèyàn láwọn ẹ̀kan ẹ̀kan nínú òṣèlú àwọn tọ̀rọ̀ kan àwọn tó di ìṣàkóso agbára mú lẹ́ka kọ̀ọ̀kan tó fi máwọn tó tiẹ̀ ti ṣe ìṣàkóso orí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti fi pòólẹ̀ àtàwọn tí sì ń jólùdíje ẹ̀yọ́ àtàwọn tó wà ń pò lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní wọ́n ti ń kí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò ọ̀hún tó wáyé nípínlẹ̀ ọ̀sùn lọ́jọ́ àbámẹ́ta lára rẹ̀ bó ti wá kàn wá ìpínlẹ̀ ọ̀yọ́ rẹ̀ ó tó fi wọnú ìròyìn ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́sàn-án tòní ó ní pé ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tiwa-tiwa hàn-án onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé àwọn náà ò gbẹ̀yìn nínú kínní ọ̀hún o ní báwọn náà ṣe náwó jà kínní wọn sí ẹni tó jáwé olúborí tó jẹ́ gómìnà tó wà ń pò tó jẹ́ pòun ló tún ni wọ́n tún dìbò fún pé máa tẹ̀síwájú máa bá sàárẹ̀ lọ ẹni tí í ṣe gómìnà Adémọlá Adélékè lórí bó ṣe túyàn sípò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wá hàn-án onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé lọ́jọ́ Àìkú náà fa àtẹ̀jáde síta níbẹ̀ wọ́n ti ń kí gómìnà Adélékè ìpínlẹ̀ ọ̀sùn kú oríire kú oríire bá ti yàn wọ́n sípò bí wọ́n ti tún yàn wọ́n pé ẹ tún lọ fún sáà kan sí o tí gómìnà sì ń kí wọn tán dúpẹ́ wọ́n kí wọn pé pẹ̀lú ètò ìdìbò tó ọkọ̀ rọ́pọ̀ ń bẹ́ o ṣùgbọ́n èyí tó jẹ́ pabambarì rẹ̀ ẹ̀yìn tó ṣe kókó tó ní kìnní jù ń bẹ̀ ò ní pé àwọn náà bá wọn yọ̀ wọ́n bá wọn dúpẹ́ wọ́n sì kí wọn ẹ̀wọ̀n kí gómìnà ìpínlẹ̀ ọ̀sùn kú oríire bó ti jáwé olúborí. tẹ̀wájú bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nínú ìpínlẹ̀ ọ̀yọ́ inside ọ̀yọ́ òun náà lè tò tẹ́ ń láǹfààní àti mọ́ gbọ́ lọ́wọ́ ẹbí tí a ti mọ́ ń gbé àwọn tó rọ̀ mọ́ ti ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ a mọ́ ń gbé yẹ̀wò tá a sì mọ́ gbé tajù fẹ́yìn aráalé láti jẹ́ kẹ́ ẹ mọ bó tún ṣe ń ṣẹlẹ̀ bí ti ń lọ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ torí pé kí ni a gbọ́dọ̀ jẹ́ kí tí yín di sí nǹkan tí ń ṣẹlẹ̀ a gbọ́dọ̀ mọ́ fi tó yín létí pé báyìí báyìí ò ní nǹkan tó ṣe ń lọ iṣẹ́ táwa gbà náà nu a sì mọ́ ṣe àṣeyè láàsì ṣe láṣe lódùmọ̀rẹ̀. ẹ jẹ́ ń tẹ̀ wájú pẹ̀lú àwọn ìròyìn ọ̀hún bó ṣe ń lọ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ ìròyìn míì rè o tó ní í ṣe pẹ̀lú bí olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba rashidi ládọjà bó ti ṣe yan àwọn mọ́gàjí mẹ́ta tuntun ọ̀tọ̀ọ̀tọ̀ ó yàn wọ́n sípò àwọn pò tó ti ṣòfò ńlẹ̀ tí ò tiẹ̀ ṣe èèyàn tí tó wà lórí ìjókòó àpèrè ọ̀hún mọ́ ẹ̀yọ́ lolúbàdàn ilẹ̀ ìbàdàn sì mú àwọn mọ́gàjí tuntun mẹ́ta ó fi wọn joyè kí ló sì fà á tí pò ọ̀hún fi kọ́kọ́ ṣòfò tí ò fi ṣe èèyàn nípò ọ̀hún mọ́ wọn ni àwọn tó jẹ́ olóyè àgbà tán wà nípò ọ̀hún tẹ́lẹ̀ wọ́n ṣe kí ni o wọ́n ti gbé koro jẹ lọ́wọ́ ẹ bọ́ra ṣùgbọ́n àwọn tán wá buwọ́lù tán yàn án pò yìí kò yẹ ṣe pọ́nkàn ṣàdédé tó wá ń yàn wọn yàn náà pò wọ́n ṣe ìkànsí àti ìjíròrò láàrin ọba àtàwọn ìgbìmọ̀ olùbàdàn ìkánṣu ẹ̀yọ́ wọ́n ṣe ìkànsí àti ìjíròrò láti mọ bí wọ́n ó ti tọ̀ ọ́ lára àwọn tán wá yàn án pò wọ́n fowókọ wọ́n bẹ̀ wọ́n ni wọlé àríṣekọ́lá kábírù mákindé àti charles àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò ní wọ́n yàn sípò gẹ́gẹ́ bí mọ́gàjí tuntun mọ́gàjí kábírù adémọlá mákindé mọ́gàjí charles mọ́gàjí wọlé àríṣekọ́lá láwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ṣẹ̀ṣẹ̀ jẹ́ mọ́gàjí tuntun olùbàdàn ìbàdàn ó sì yàn wọ́n sípò. ká a bá ń tẹ̀wájú torí ìtẹ̀síwájú náà báyìí ń lọ pa àṣẹgun iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti wá hàn-án àwọn náà fi ìròyìn kan léde lórí bọ́wọ́ wọn ṣe bá àwọn afurasí mẹ́wàá tó jẹ́ pé iṣẹ́ láabi ọ̀nà ń ṣe àwọn ẹni ibi tí ń pọnmọ́re léèwẹ̀ tí ń pọnmọ́re balùwẹ̀
àwọn ní iṣẹ́ láàbí làwọn afurasí yíyan láàyò láti mọ̀ ṣe àwọn afurasí kí làwọn ń ṣe níṣẹ́ láàbí wọ́n ní mọ́nu náà ń tà ó ti yẹ yín báwọn mọ́nu ńlá wọ́n ń tà àwọn ẹ̀yà ara ńlá wọ́n fi ń ṣe okoòwò tí wọ́n ń tà á tí wọ́n rà á ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ mọ̀ bá àwọn afurasí mẹ́wàá ló jẹ́ pé iṣẹ́ mọ́nu làwọn ń tà táwọn fi ń ṣe kíni o tí wọ́n fi ń jòògùn ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ láàbí ọ̀hún níbi wọ́n ń forí pamọ́ sí nílùú sẹ́yìn àti lágbègbè ṣákí ọwọ́ bá wọ́n ń bẹ̀ pé ẹ̀yin èèyàn yìí ẹ gbogbo ẹgbẹ́ ẹ̀yin olókun roko lódò ń rodò ẹni tí ó wà níbi títí ń fa ǹjẹ́ amórúwá àtọ̀kadà títí ń gbéná tó yẹ kó ń kálukú kọ́sà ti wá sí ayé eléyìí tó tọ̀nà tó bófin mu ṣe àwọn tí ń lagí lagí tà ẹ̀yin wá wò sùnsùnsùn ẹ pé ọmọ làkejì yín ńlẹ̀ yóò mọ kun láì ṣe màálùú ọwọ́ ti bà wọ́n báyìí ni wọ́n sì ti ń wọ̀ pa ẹkọ́ ní àkàtà àwọn ọlọ́pàá alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ dsp ọláyinka àyánládé náà fọ̀rọ̀ ọ̀hún léde nílùú ìbàdàn níbi tó ti ṣàlàyé ọ̀rọ̀ lórí bọ́wọ́ ti bà àwọn èèyàn ọ̀hún wọ́n ní lọ́tọ̀ọ̀tọ̀ báyìí ńlá wọn mú wọn níṣẹ́yìn àti ṣákí wọ́n ní pẹ̀lú àwọn oríṣiríṣi ẹ̀yà àwọn ẹ̀yà mọ́nu oríṣiríṣi táwọn ń gbà lọ́wọ́ wọn kìí ṣe yan nìkan o wọ́n láwọn nǹkan alágbára nǹkan olóró tán fi ń sọ sẹ́nà àwọn gbà á tẹ wá ara àwọn ẹ̀yà kan ti pín kélekèlé o náà wọ́n ní wọ́n gbà á lẹ̀ wọ́n sì gbé lẹ̀ báyìí gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi sọ pé a kàn mọ yín lásán àwọn tẹ́ ẹ ti ń tà tẹ́ ẹ fi ń ṣòwò ò náà rèé wọ́n gbà yín ò náà lẹ̀ lọ́wọ́ wọn wá ya àwòrán wọn wọ́n ní kọ́kọ̀yìn wọ́n ya àwòrán wọn wá kó àwọn ọjà táwọn àwọn ọjà aláàbí tí wọ́n ń tà wọn kò sẹ́yìn wọn báyìí wọ́n wá ya wọ́n tiẹ̀ wọ́n mọ bí ìgbà tí ṣe mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá wà nílé ìwé bẹ́ẹ̀ yẹn bá gbàmì ẹ̀yẹ ẹ̀yọ wọ́n ní ó yá gbé àmì ẹ̀yẹ tó gbàdá ní o kó o wojú kinní yìí jẹ́ gan ọ ẹ̀yọ bí wọ́n ti gan àwòrán yàn bẹ́ẹ̀ wọ́n wá ní káwọn kọ̀yìn wọ́n ṣàgán wọn ti àwọn sẹ́ẹ̀ láàbẹ̀ tí wọ́n ń ṣe.

bákan náà nínú ìpínlẹ̀ ọyọ inside ọyọ ìròyìn míì rèé lórí bí àwọn ikọ̀ aláṣẹ tó jẹ́ àjọ ti ń rí sí ọ̀rọ̀ àmójútó ojú pópó súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó ìpínlẹ̀ ọyọ àwọn itmar bí wọ́n ti gbé ìgbésẹ̀ láti mọ dóòlà ẹ̀mí àwọn ènìyàn látàrí wọn ti ń gbé àwọn kòtò tí ń wà ńlẹ̀ àwọn kòtò tó máa ń wà lórí apá kan ojú títì àdéjì máa ń wà lójú títì wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi nǹkan bò ó àwọn bí ìgbà téèyàn bá ń dí kòtò ẹyìn wọ́n bẹ̀rẹ̀ sí ní da nǹkan bò wọ́n bẹ̀rẹ̀ sí di pẹ̀láwọn kan kéré oríṣiríṣi kó lè bá jẹ́ pé kò ní sí wàhálà kí ká mọ́ bá rogun jàǹbá kéwu mọ́ bá ṣẹlẹ̀ lójú pópó ẹyìn wọ́n sì gbé ìgbésẹ̀ yìí lọ́nà àti dáàbò bo ẹ̀mí àwọn ará ìlú láti dènà ìjàmbá ọkọ̀ ẹ̀yìn wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún ní ọjọ́ ṣẹ́gun tó lọ yìí ọ̀nà ṣe bẹ́ẹ̀ kódà wọ́n ní ó wáyé ní agbègbè àpáta nílẹ̀ ìbàdàn gẹ́gẹ́ bá ti fìlẹ̀ dé bí wọ́n ní àwọn ojú pópó àwọn kòtò tó ti wà ńbẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí da kan kéré sí ni wọ́n di pé olódùmọ̀rí mọ̀ ní járí láburú ìwé kòtò ilé ẹ̀mọ̀ kí mo sọ́lẹ̀ kan náà ńgbà bẹ̀rẹ̀ ètò gbígbọ́ àwọn kòtò míì wà tó jẹ́ pé bẹ́ẹ̀yìn ò bá mọ̀ èèyàn lè lọ rọ́ọ̀lù bẹ́ẹ̀yìn bá ń bọ̀ lálẹ́ ẹ̀yìn ò lè pé dandan ẹ gbọ́dọ̀ tètè wọlé ẹ mọ̀jẹ̀lẹ̀ ṣúbà yín ta oníkálukú ló mọ̀ àkókò tí ń lọ sẹ́nu iṣẹ́ tiẹ̀ ẹ̀yìn o ṣùgbọ́n ó lójú bẹ́ẹ̀yìn ṣe lè rìn lálẹ́ ni pé ṣùgbọ́n oníkálukú ló ṣàmọ̀ àkókò tí ń lọ sẹ́nu ibi tó bá fẹ́ lọ tó bá ṣàti jẹ́ ibi tó bófin mu tó sì tọ̀nà ó kù sọ́wọ́ oníkálukú ṣùgbọ́n pabambá rí rẹ̀ tí mò ń gbìyànjú àti sọ kókó ọ̀rọ̀ mi ẹ̀yìn ò torí sàn án báyìí láàárín kókó ọ̀rọ̀ mi náà ni wípé bí mo ti pa àwọn onínúure kan mọ́ gbé táyà wọn a mọ́ gbé sórí àwọn kòtò láti mọ́ jẹ́ káwọn tí ń rìnrìn alẹ́ rọ́ọ̀lù bẹ́ẹ̀ irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ làwọn itmar yìí náà gbé tí wọ́n ṣe kíni o tí wọ́n sì kó kankéré wọ́n sì dáàbò pé káwọn èèyàn kí wọ́n mọ́ bá kọlù kíní kí jàǹbá ọkọ̀ mọ́ bá wáyé.

bá gbàgbé ìròyìn kan jàrìnrìn tó ti jáde níbi tí àwọn àjọ tó jẹ pé wọn rí sọrọ oògùn àkóso oògùn àti oúnjẹ lórílẹèdè yìí yan àjọ NAFTRAC tán ti fọrọ léde borí bá ti dènà mọ à ń já pẹlẹbẹ ọlọ́ràá mu ẹ ti mọ ọtí ọlọ́ràá tí wọn dènà mọ pé kí àwọn òfẹ àwọn bàánú rẹ àwọn gbọgi lé àwọn dènà mọ ẹyọ ní ìbàdàn àwọn tó ń tà á wọn bá ṣe ìfẹ̀hónúhàn alágbára tán ṣe ó ti ẹ̀jẹ̀ pé ìfẹ̀hónúhàn alálàáfíà kò sí à ń jà à ń dara ìfẹ̀hónúhàn alálàáfíà wọ́ọ́rọ́wọ́ ni ẹbí wọn ti gbé oríṣiríṣi àkọ wọn kan oríṣiríṣi dání kálukú gbé pátákó ni wọn wọ́de ni wọn ń kọrin náà ń dárin náà sì ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ wípé kí ààrẹ orílẹ̀-èdè yìí dákun o kán jọ̀wọ́ jàre kán bá wọn ṣìpẹ̀ sí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ tó ń rí sọ́rọ̀ àkóso oúnjẹ àti oògùn lórílẹ̀-èdè yìí yan àjọ NAFTRAC ọ̀gá àgbà wọn ẹni tí í ṣe ìyáàfin Adéyeyè Mojísọ́lá pé ẹ dákun ẹ bá wa rawọ́ ẹ̀bẹ̀ sí wọn kí wọ́n gbé ìgbésẹ̀ lórí kán gbẹ́sẹ̀ kúrò lórí ipá ń dènà mọ́ kíní oní à ń já mu ọlọ́ràá pẹlẹbẹ yìí wọ́n ní kán bá wọn rawọ́ ẹ̀bẹ̀ sí ìyáàfin Mojísọ́lá Adéyeyè wọ́n ṣèpẹ̀ sí ààrẹ orílẹ̀-èdè wípé kán bá wọn bá ìyáàfin Mojísọ́lá Adéyeyè sọ̀rọ̀ kí wọ́n sì gbé ẹsẹ̀ kúrò lórí bá ti wọ́gi lé kíní ọlọ́ràá pẹlẹbẹ tán ń já mu wípé torí mọ́ bá fi lè dé ìnà mọ́ tí wọ́n gbẹ́sẹ̀ lé báwọn tí wọ́n ní káwọn mọ́ tà mọ́ wọn ni nǹkan tí ò ní dá ó pọ̀ àwọn míì ó mọ ṣèṣe kúṣe nígbà wọn ò bá ní sí ajé mọ́ wọn ni torí kíní ní sí ajé púpọ̀ nú àwọn èèyàn mo ti fi ìta mo ti sọ nínú ìfẹ̀hónúhàn tán ṣe ni mò ń gbìyànjú àti ṣàlàyé fún yín o ẹyin o bí nǹkan ti lọ nínú ìfẹ̀hónúhàn alálàáfíà tán ṣe ni mò ń gbìyànjú àti ṣàlàyé rẹ níbi wọn ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pẹ̀lú fọ́nrán eléyìí tán kálẹ̀ níbi ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe tán sì wọ́de tán wọ́de o ibẹ̀ náà ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé tẹ̀ ń ṣe ẹ dákun à ń bẹ ìjọba à ń bẹ ààrẹ kán bá wa bú àǹkan ṣe sí kán bá wa bẹ ìyáàfin Mojísọ́lá Adéyeyè ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ tí ń mójútó ọ̀rọ̀ oúnjẹ àtògùn lórílẹ̀-èdè pé kí wọ́n gbẹ́sẹ̀ kúrò ní orí pé àwọ̀gi lé kíní ìyá dènà mọ́ kíní ọlọ́ràá pẹlẹbẹ yìí ọ̀nà àtijẹ́ àti mú àwọn ní okòwò àwọn sì ní nígbà wọn bá gbẹ́sẹ̀ lé báwọn ò bá rí ta mọ́ kí làwọn fẹ́ mọ́ jẹ kí làwọn fẹ́ mọ́ tà wọn ní ìṣekúsí ó sì pọ̀ ní ẹni tí ò yẹ tí ò bófin mọ́tò ń pọ̀ ńlẹ̀ tó láwọn tó ń ṣiṣẹ́ pọ̀ nígbà wọn ò bá sì lè ṣe mọ́ ẹni tí ò yẹ kán ṣe òun náà ni wọn lọ ṣẹ́wọ̀ ó ìròyìn pọ̀ ńbẹ́ ó pọ̀ púpọ̀ ńbẹ́.

ọ̀sẹ̀ tá a lò lọ yìí òun náà ni ìròyìn kan náà jáde níbi tí ó ti ṣàfihàn wípé ìròyìn ọ̀hún ṣàfihàn wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti ṣíṣọ lójú orin tí a mọ̀ kọ lórí àṣà àti ìṣe wa ẹ̀yìn tó gẹ́gẹ́ bí lára akitiyan láti jẹ́ kí a gbé àṣà Yorùbá lárugẹ ká gbé ìṣẹ̀ṣe lárugẹ ká gbé ìpìlẹ̀ wa lárugẹ ani orin téèyàn ó mọ sẹmọ pé bórílẹèdè yìí ṣe ní orin orílẹèdè wa àti ẹjẹ dáa mọ ń jẹ fórílẹèdè wa bẹẹ náà òun la ṣe ti ní tìbílẹ náà báyìí tíjọba ìpínlẹ ọyọ tí wọn sì ti ṣe kíni wọn ti ṣíṣọ lójú rẹ báyìí àti láwọn orin ìbílẹ tá a mọ kọ bẹẹyàn ti kọ orin orílẹèdè yìí pẹlú ẹjẹ rẹ tìbílẹ wa yìí tiwatiwa tá a fi mọ gbàṣà wa àti ṣe yorùbá lárugẹ wọn ti ṣíṣọ lójú ẹ kọmíṣánná tó ń rí sí ọrọ àṣà àti ìrìn àjò afẹ nípínlẹ yìí ìyan dókítà wàṣíù ọlátúnbọsí ló fọrọ ohun léde tó sì ṣàfihàn rẹ níbi ayẹyẹ ọdún ìbílẹ lè tí wọn ṣe tó jẹ pé ìbàdàn ló ti wáyé ó ṣàlàyé ọrọ púpọ lórí bó ti jẹ pé wọn ti ṣe àkàálẹ ohun èlé déèyàn máa ń ka ohun lẹ bí wọn ti ń kọrin ohun àti fọnrán tó jẹ pé yóò ṣàfihàn àwòrán àti ohun lórí bẹ́ẹ̀yìn ó ti mọ ọkọrin ìbílẹ̀ ọ̀hún tán pé gbogbo bí ayẹyẹ tó bá ti jẹ mọ́ ayẹyẹ ìbílẹ̀ báyìí àbá ti ń ṣayẹyẹ ìbílẹ̀ ìbáṣe ọdún àṣà Yorùbá ni o ìbáṣe ayẹyẹ ìbílẹ̀ yóò wù wọ́n ní tá a bá ti ń ṣe wàyí nípínlẹ̀ ọ̀yọ́ wọn lórí ọ̀hún òun láàmọ́ lò ní gbogbo bí ètò tó bá ní í ṣe pẹ̀lú ìbílẹ̀ jákèjádò ìpínlẹ̀ yìí wọn ni orin ìbílẹ̀ táwọn ṣe yìí ó ti wà ń ta báyìí wọn sì ti ṣíṣọ lójú ẹ wọn ni nìkan wa wo mọ lò níbi ayẹyẹ ìbílẹ̀ yóò wù tó jẹ́ pé àti fọ́nrán rẹ láláwòrán onífọ́nrán tó ti ní àwòrán àtohùn àtèyí tó jẹ́ pé olóhùn lásán lẹ́ mọ gbọ́ wọn ní méjèèjì náà ti parí iṣẹ́ lórí ẹ̀ kí wọ́n kàn mọ́ tẹ̀ yóò sì mọ dún níbi gbogbo ètò ìbílẹ̀ tó jẹ́ pé èèyàn ó sì mọ kọ́ tẹ̀lé lókòó báyìí o.

ìran agbe ló láró ìran àwọn àlùkò ló lóṣù ìran lékèlèké àwọn ni wọn ni ẹfun ẹsìn ló ni aré sísá àgbò ló ni kíkàn gbọ̀ngbọ̀ngbọ̀n ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ilẹ̀kùn tí wọn àbákà bàbá ńlá ta ní jẹ́ sírú ilẹ̀kùn bẹ́ẹ̀ ọlọ́run olódùmarè mo mọ̀ tún ti dé ìwọlọba tó ń pa mí mọ ìwọlọba tó ń sọ mí lọ tó ń sọ mí bọ ọba tó ju gbogbo àwọn ọba tó ń pera wọn lọba ayé lọ ìwọlọba tó fọba jẹ ìwọlọba tó lè yọba kú nípò ọba tó dá wa lẹyọ ọtọọtọ pẹlú èdè tí ọjọra wọn ọba ọkan ṣoṣo ni ọba táwọn mùsùlùmí ń pè ní àlá táwọn onígbàgbọ́ ń pè ní jìhófà mímọ́ ó ń làwọn ẹlẹ́sìn kan àbáláyé làwọn ń pe lọ́lọ́dúnmarè ọba tá a kìkìkì tá a lè kìtán ni ọba ọgbọ́n ni tí ń finú mi sọgbọ́n ọba àmọ́ ni tí ń fi mọ́ mọ̀ mí ọba ọ̀rọ̀ ni tó wá jẹ́ kọ́rọ̀ sísọ èyí tó jẹ́ ó rọ̀ mí lọ́rùn bíi kà sí nǹkan orí ẹlẹmí fi máa sọ ń pẹ lẹyìn ìrẹ ọlọrun o àyà tó fi wọ ọlọrun náà àyà fi tí ọba tọlọrun tí ó tún máa tọlọrun lẹyìn ló tún kù. lẹ́yìn ìgbà tí mo ti fìbà fọlọ́dúnmarè tán ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ kíkì mi látorí olùdásílẹ̀ iléeṣẹ́ wa ní àyín ìkànnì west radio 89.3 FM bẹ́ẹ̀ sì pé wá nìkan ni agbọ́n mọ̀gbẹ́ta kún fómi ọgbọ́n ìmọ̀ àti òye ojú ọ̀nà náà lẹwà kódà ẹ̀ sí léyà o ẹ̀ń tó lọ́dúnmarè gba owó wọn dá ìkànnì sílẹ̀ ìyẹn mọ̀mọ́ wa nínú olúwa ni o mọ̀mọ́ wa lì ní àbádẹ́mọ́sí bẹ́ẹ̀ mọ̀ pàdúà àkànlè mi máa ń ṣe fún ìyá yìí màá ní agara èyí tó ń ṣe ọlọ́run agara ò ní dá ìyá yìí o ee kárí ọ̀gá wa ní kánì ìyẹn ọ̀gá wa ayọ̀ emmanuel ojo nìyẹn ọ̀gá tiwa tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa fún alápá bí kò ní burú fún yín kò sì ní bàjẹ́ fún yín lágbára olódùmarè ee kárí àwọn ọ̀gá wa tó ń mójútó gbogbo ètò tó ń jáde ń lé iṣẹ́ wa ń bí ee kárí gbogbo àwọn ọ̀gá lọ́gàá ọgbọ́n ni àṣẹ kọ̀ọ̀kan tó ń kálukú yín dìmú nínú iléeṣẹ́ wa ń bí lẹ́yìn náà ti ń sadarí ilé alórí pẹ̀lú ògo olódùmarè ẹ̀ ní sí nǹkan ṣe o. ṣé kárí amojú ẹ̀rọ mi fún ti sáà tá a wà yìí ìyẹn ọ̀gá wa henry àwọn náà wà lápá abẹ́ o.

0: dada wa Henry lo wa lapa be awon number mi gbe oke ba mi gbe le eyin bi nlori ofe ati gbo mi kete kete lodo ti nbe eyin na oku ni to bo na lagbaro lodumare e kari gbogbo awon oga wa na awon akeko wa lapa bi o je pe ko wa awon na nfoju si na ni
1: yo ti le
0: ko won na la joda na mari sisi opolo fun ti osan yi pelu ogo lodumare aseye bayi talakan se pole inu o se
1: yo ti le ko ri yo
0: e kari awon eso alabo wa nbe o je pe awon ni won di enu loro mu nbe fun a mane pe ki oni mi wa lo office ta tin sise lero ni rin wa ninu kulu ta wa yi emi a ma so npo lodumare lo bo ni sho atabo yo ma so wa te nso yo si ma so yin te nso wa na o loruko gbogbo awon eyan patapata eh lemi omo yin aburo yin ololufe yin te ma ngbadun daada Ambassador Olatunbo Sumuyidin Adisa. Mo bi ki yin ka bo sori eto yin eto wa. Eto ti a pe ni eto akagbadun. Eto je pe gbogbo ojo aje bayi na la ma ngbadun re lori ikani na ni o. Gbogbo ojo aje tawon elebo n pe lojo Monday. Na la ma ngbadun eto yi. Eto ti a pe ni eto akagbadun e si mo pe lati ago merin lo bayi eh lati jo ma nbere eto lati jo ma gbadun ara wa a to ma tata pese lori eto na ni yo ti le wu ko ri awa na o se ti alapa bi leyin igba ti mo ti lori ofe ati ki gbogbo awon ti kiki to si wa ki gbogbo awon ololufe eto yi gbogbo awon ololufe kanni gbogbo awon ton fe wa ton fe bukata wa lori kanni o je pe ton ba ti woju ago won bayi ton ba ti pe ago merin ti roke ge bayi a ti mo pe eto tawon o ma gbadun tawon o ma je gbaladun re o tun ti ma ba fe fe so re o ki yin ninu aja yi o ki gbogbo eyin iya laje mo si ki gbogbo eyin baba laja na o o ki gbogbo onraja patapata na e ma ngbadun eto yi atajere bayi le ma ta ara jere bayi na le si ma ra o pese lajo aja ko ni je ko wa gbogbo e yo ni sowo yi lagbaro lodumare o ki gbogbo e yo ni si owo na yala gbogbo se teyin se to ba sa ti je si owo awon ise to se daadaa ni o iṣẹ́ tó lodumare ti parí tán yányán ni wọ́n mọ̀ gbé yàdọ̀ tí bẹ́ẹ̀ ni ó rí o. ó kí yín nínú ọ́fíìsì tẹ̀ tí ń gbádùn ètò tí a pè ní ètò àkàgbádùn. àgbéga báyìí lẹ́nu iṣẹ́ olódùmarè ó bá ń ṣe fún kó wa yín o. ó kí gbogbo ẹ̀yìn tí ṣe ti náà jẹ mọ́ṣẹ́ lé. kò sí ibà burúkú ní wọlé tọ̀yìn wá. àdúrà bí àdúrà ni máa ń ṣe mí ní bá ti lóore ọ̀fẹ́ àti gún àsórí afẹ́fẹ́ báyìí bá a pè ládùúà bá a sì pé là ń súre fúnra wa bá a sì pé ni pé à ń ṣe prayer náà fúnra wa gbogbo ẹ̀ náà ohun kan náà lájọ́ ń sọ. ó kí gbogbo ẹ̀yọ ọlọ́kadà bẹ́ẹ̀ lè mọ́ gbọ́ wa ó kí gbogbo ẹ̀yọ onímárúwá tẹ ní tiwa lẹ̀ ń ṣe ó kí gbogbo ẹ̀yọ onímíkírà náà ó sì kí gbogbo ẹ̀yọ onímọ́tò gbòòrò. pẹ̀lú ògo lodumare ẹ̀ ní kọlù yan èèyàn náà sì ní kọlù ẹ̀yìn náà lágbára lodumare ayọ̀ tẹ́ fi lé sílé náà lẹ́ padà bá lé o ẹ̀ ní tàdí mẹ́yìn wọlé lágbára lodumare. ó kí yín nínú ilé ipò yìí tẹ́ ti yín òkè làlàlà àti gbogbo àwọn àyè tẹ́ ti ń gbádùn wa lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ ẹ ṣe ń fẹ́ wa tẹ́ ń fẹ́ bùkátà wa ojú òní ti ẹ̀yìn náà lágbára lodumare ọ̀rọ̀ ti jáde àṣẹ ti ra mú o.

babaláwo kan wà ní ìlú yìí ológun pátápátá gbáà ni láti ìgbà tí ó ti ń gbọ́ ọ̀rọ̀ nípa ọmọ yìí ni ó ti bẹ̀rẹ̀ sí fọ́nù ó ní kò sí nǹkan kan tí ó le níbẹ̀ ó ní ayọ́rùnbọ̀ ni nítorí pé bẹ́ẹ̀ ni àwọn ayọ́rùnbọ̀ máa ń ṣe àti pé lọ́jọ́ tí òun bá fi ojú kàn án ní ohun gbogbo yóò rọ̀ òun yóò pa isú ọwọ́ òun fún un ọkùnrin yìí múra ó wọ ṣòkòtò ńlá kan lẹ́yìn èyí ó sábà tí ó gùnlé lórí lẹ́yìn eléyìí ni ó tó wá wọ agbádá ńlá dúdú kan ó dé fìlà òkìrìbí ó kó oògùn sínú àpò ìfà rẹ̀ àwọn bíi ìkóòdẹ àdó ato ẹyọ owó ìlẹ̀kẹ̀ tí wọ́n fi eegun ejò ṣe àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ gbogbo ó gbé àpò ìfà rẹ̀ ó di ilé àjàntálà nígbà tí ó dé ọ̀hún ó bá a níbi tí ó gbé ń jẹun nígbà tí ó sì kí àjàntálà ó jókòó ti ìyá rẹ̀ ó ń bá ìyá rẹ̀ sọ̀rọ̀ ohun tí ó kọ́ ba ọkùnrin yìí lẹ́rù ni pé oúnjẹ tí ó wà níwájú ọmọ yìí tó ti ẹni mẹ́wàá ó kélé rẹ̀ kọ̀ọ̀kan sì tó ti ẹni mẹ́fà rigidi ló ń rì kò sí ẹni tí ó lè bá àjàntálà jẹun kí olúwa rẹ̀ yóò ibi tí ọkùnrin yìí àti ìyá ọmọ náà ti ń sọ̀rọ̀ wọ́n dárúkọ rẹ̀ kí ni àjàntálà gbọ́ bẹ́ẹ̀ sí ó dìde ó gbé àkàsù ẹ̀kọ́ kan ó lẹ́mọ ọkùnrin yìí láyà ó gbé ọbẹ̀ tí ó fi ń jẹun ó dálé lórí ó pakuru sí ó fún agbádámọ lọ́rùn ó gba àpò ìfà rẹ̀ ó kò bò ó lórí ó nà á títí àpò náà fi já nígbà tí wọ́n sì ti ń dá rìnrìn ká ó yí agbádámọ ọkùnrin yìí lórí ó tún bá àǹtí ògùn di rẹ̀ ó kò bò ó ẹ̀yin ara wa nígbà tí ọwọ́ ba ọkùnrin yìí tán ó fi gbé ta nígbà tí ó jàjà lè yọ orí nínú agbádá ó bọ́ agbádá sílẹ̀ ó fi eré sí àjàntálà sátẹ̀lé ó lé dé ilé rẹ̀ kòkò kí ó tó dẹ̀yìn ṣé arákùnrin yìí rí pátípátí sókótò nìkan ni ó kù sí ìdí rẹ̀ ṣé ni ọkùnrin yìí mí ẹlẹ́ẹ̀lẹ́ nígbàtí ọkùnrin náà dé ilé gbogbo ènìyàn ń wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n wá béèrè bí ọ̀hún ti rí ọkùnrin yìí dáhùn ó ní ọ̀ràn ọmọ náà tó tó ọmọ burúkú gbá pátápátá ni láti ọjọ́ tí mo ti dé inú ayé n kò tí kan nǹkan tí ó tó ti ò ní yìí rí o kí ni ọmọ náà kò ṣe tán ó lù mí bí ẹni kí n kú ó fi ìyà jẹ mí bí ẹni kí n ṣàìsàn ó fọ́ mí káàkiri ó fẹ́ẹ̀ le fi orí mi gbá àpáta ọmọ náà fi ojú mi rí nǹkan kan o ọ̀ràn náà ya àwọn tí ó wà níbẹ̀ lẹ́nu wọ́n ní ohun ó mọ̀ kúkú lé o ó ní ohun tí òun ṣe tí bàbá fi sá wálé ẹ kò mú oògùn lọ́wọ́ ni bàbá yìí tún dáhùn ó ní oògùn àbí ńlá ojú náà ni ewúrẹ́ ń wurun ni kí ni ẹ fi ń ṣeré yìí ẹni tí ó nà mí tí ó gba agbádá tí ó gba ìbàǹtí oògùn mi ṣe pàṣán nà mí ẹ̀yìn rí àpò ìfà mi mọ́ ó ti gba ohun gbogbo tí mo ní pátápátá orí ló yọ mí tí kò sá àpá mi èrò kékeré ni ẹ pé èrò náà ni ọ̀kan nínú àwọn tí ó wà níbẹ̀ sì tún béèrè lọ́wọ́ rẹ̀ báyìí pé ọ̀wù àwọ̀tẹ́lẹ̀ yín dà ó tún gba fìlà ni inú bí ọkùnrin yìí ó ní ẹyẹ bí mi ní nǹkan kí nǹkan ó jèrè bàbá jóná ẹ̀ ń béèrè irun àgbọ̀n mo ní ó ti gba ohun gbogbo tí mo ní ó tún béèrè fìlà ẹ rò pé bí mo dúró kò ní gba ṣòkòtò pàápàá ni a kì í mọ o ẹni tí ó bá rí nínú yín
ti ko ba tete sa oluwa re nfi ku sere o bi e ba si sa wa won o ti yin so de ni n ko ni je ki enikeni gbe oran di mi mo le o bayi ni ajantala di oran si ile si ile iya re ti ko fi ri to n yo ara ilu lenu o mu omo buruku yi o di inu go nígbà tí ó dé ọ̀hún ó rọra fi ẹ̀tàn fi sílẹ̀ ìyá náà sì bá ilé wá ó ku ọmọ náà sọ́hún ibi tí àjàǹtálá ti rìn káàkiri nínú igbó ó dé ibì kan tí àwọn ẹranko márùn yìí wà tí wọ́n ń gbé ní ìrẹ́pọ̀ orúkọ kínní ni erin èkejì ni kìnìún ẹ̀kẹta ni ẹkùn ẹkẹrin ni ìkokò ẹkarùn sì ni ewúrẹ àjàǹtálá bẹ wọn kí wọn jẹ kí òun máa bá wọn gbé kí wọn máa rán kí wọn máa fi òun ṣe ìránṣẹ kí òun máa bá wọn lọ jíṣẹ ọkọọkan ni àwọn ẹranko wọnyí máa ń jáde lọ wá oúnjẹ lójoojúmọ o bí ẹnìkan bá lọ wá oúnjẹ àwọn yòókù yóò jókòó dé ní ilé ìgbà tí ẹni náà lọ wá oúnjẹ bá dé ní gbogbo wọn àjọ jẹ bẹẹ ni wọn sì ti jọ ń gbé pọ títí tí kò sí ìjà tí kò sì sí ìta àfi ìgbà tí ọmọ burúkú yìí dé sí àárín wọn ó dé sí ibẹ lálẹ báyìí ewúrẹ sì ni oúnjẹ wíwá kan níjọ kejì àjàǹtálá tijú alẹ ọjọ tí ó dé kò jà nítorí ó sì jẹ àlejò láàrin wọn nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì kìnìún pé gbogbo wọn jọ ó wí fún wọn pé níwọ̀n bí àwọn ti ṣe ní ìránṣẹ́ nísinsìnyí ó dára pé bí ẹnìkan nínú àwọn bá ń lọ wá oúnjẹ kí ìránṣẹ́ tuntun náà máa bá lọ àti àjàǹtálá àti àwọn ẹranko yòókù sì fi ayọ̀ pàtẹ́wọ́ pé ìmọ̀ràn tí kìnìún mú wá dára nígbà tí ilẹ̀ ta díẹ̀ ewúrẹ́ múra ó di igbó oúnjẹ àjàǹtálá tẹ̀lé nígbà tí àwọn méjèèjì dé ọ̀hún ewúrẹ́ ń wá oúnjẹ òun sì ń ṣeré ewúrẹ́ dákẹ́ ó wí pé òun kò ní ní lára lọ́jọ́ náà pé kò ì tí ì gbọ́n ni o lẹ́yìn tí ó wá oúnjẹ tí ó dì sínú àpòtán ó pe àjàǹtálá kí ó wá gbèrú òun nígbà tí àjàǹtálá sì dé ọ̀dọ̀ rẹ̀ ṣe ni ó di ewúrẹ́ ní ẹsẹ̀ mú tí ó fi ẹ̀yìn rẹ̀ lé ilẹ̀ tí ó sì ń ta ní ìpá tí ojú onítọ̀hún fi rí gúdugùdu ewúrẹ́ ké ṣùgbọ́n kò rí ẹni gbá o àfi ìgbà tó tó fi sílẹ̀ nígbà tí ó fi sílẹ̀ tán ó wí fún báyìí pé bí o bá délé wí fún ẹnikẹ́ni pé mo lù ọ́ o gbé o lẹ́yìn tí ewúrẹ́ sinmi tán ó gbé ẹrù rẹ̀ ó ń lọ àjàǹtálá tẹ̀lé nígbà tí ó ku díẹ̀ kí wọ́n dé àgọ́ wọn ó sọ fún ewúrẹ́ kí ó gbé ẹrù náà fóun ó sì ṣe bẹ́ẹ̀ láìpẹ́ wọ́n yọ sí abúlé nígbà tí àwọn ẹranko yòókù sì rí ojú ewúrẹ́ ẹ̀ẹ̀kan ṣoṣo ni gbogbo wọn ké tí wọ́n sì béèrè ohun tí ó ṣe ṣùgbọ́n dípò kí ó sọ òótọ́ o purọ́ ó dáhùn ó wípé ibi tí mo ti ń wá oúnjẹ ká ni mo ti fi orí gbé ilé àwọn oyin tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ta mí bí mo sì ti pẹ̀yìn dà ni mo pa pàdé ogunlọ́gọ̀ àwọn agbọ́n tí wọ́n bò mí pìtìpìtì ìwọ̀nyí ló jẹ́ kí ìpéǹpéjù mi bo mí lójú tí ẹ kò fi rí ẹyin ojú mi o níjọ́ kejì ó kan ìkokò láti wá oúnjẹ àjàǹtálá tún tẹ̀lé nígbà tí ìkokò máa padà dé lálẹ́ ojú rẹ̀ ti wú o gbogbo ara rẹ̀ sì bó fẹ́lifẹ́li nígbà tí wọ́n bi ohun tí ó ṣe ó dáhùn ó wí pé ohun tí ó ṣe ewúrẹ́ ní àná ti ṣe ìkokò náà lónìí o gbogbo wa ni yóò ṣe káríkárí ewúrẹ́ wò ó lójú kò rò ó
Àwọn méjèèjì mi orí ṣùgbọ́n àjàǹtálá kò sọ pé òun rí wọn o. Kí a má fa ká má bá ọ̀rọ̀ gùn lọ títí. Bẹ́ẹ̀ ni àjàǹtálá ṣe sí gbogbo wọn títí ó fi kan kìnìún. Lálẹ́ ọjọ́ tí ó fi ìyà jẹ kìnìún ni àwọn ẹranko márààrún yìí péjọ. Wọ́n ní ó yẹ kí àwọn wá fi àgọ́ yìí sílẹ̀ fún o nítorí ìlà ìlò náà pọ̀ jù. Ewúrẹ́ ní èyí tí òun rí níbẹ̀ ni pé kí àwọn má fa ọ̀rọ̀ náà gùn lọ títí. Kí àwọn kúkú fi àgọ́ náà sílẹ̀ lówùúrọ̀ ọjọ́ kejì. Ìmọ̀ràn yìí ó tọ́ lójú gbogbo wọn. Wẹ́rẹ́ wọn di igbá wọn di àwo wọn. Lálẹ́ ọjọ́ yìí wọ́n sì fi ohun sí pé bí ilẹ̀ bá ti mọ́ háì lówùúrọ̀ ọjọ́ kejì ni kí àwọn kó ẹsẹ̀ sí ọ̀nà ṣùgbọ́n gbogbo èrò tí wọ́n ń pa yìí ọwọ́ àjàǹtálá ni wọ́n pa lé o. Nígbà tí àjàǹtálá mọ̀ pé wọ́n sùn tán ó mú ewé ó fi di ara rẹ̀ bọ́ sínú ẹrù wọn. Ṣé àjàǹtálá pàápàá kò kú ju ẹsẹ̀ kan ààbọ̀ lọ. Ní kùtùkùtù ọjọ́ kejì wọ́n kó ẹsẹ̀ sí ọ̀nà wọn ń lọ. Nígbà tí wọ́n rìn díẹ̀ ebi ń pa ewúrẹ́ ó sì fẹ́ jí díẹ̀ jẹ lára oúnjẹ tí wọ́n dì sínú ẹrù. Ó sọ fún àwọn ìyókù rẹ̀ pé òun fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ kí wọ́n máa lọ de òun. Ṣùgbọ́n irọ́ ló ń pa o, oúnjẹ ni ó fẹ́ jíjẹ. Lẹ́yìn tí wọ́n lọ tán ó bẹ̀rẹ̀ sí tú ẹrù bí ó ti fi eyín já ewé tí àjàǹtálá di ara rẹ̀ sí. Fẹ́rẹ̀ ni àjàǹtálá fò mọ̀ ó lù ú ó fẹ́ pa á. Ó gbé wọ́nlẹ̀ púpọ̀ ewúrẹ́ kò ní gbàgbé ọjọ́ náà láéláé. Níkẹyìn ó fi ewúrẹ́ sílẹ̀ ó sì sọ fún kí ó di òun padà kí ó sì ṣe ẹnu rẹ jẹ́. Bí ó bá dé iwájú kí ó gbé òun náà fún ìkòkò bóyá èso ajẹ́ ṣe ìkòkò kí òun náà tún tú òun wò. Ewúrẹ́ gbé ẹrù náà ó tẹ ẹsẹ̀ mọ́ ìrìn ó ń lọ. Láìpẹ́ ó bá àwọn èrò wájú wọ́n jọ ń lọ. Nígbà tí wọ́n rìn díẹ̀ ó wípé kí ìkòkò wá gba ẹrù náà nítorí pé ó rẹ òun. Ìkòkò sì gbà á. Èrò kan náà tí ewúrẹ́ kọ̀rọ̀ náà tó bọ́ sínú ìkòkò ó tún fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ èké. Lúlù tí àjàǹtálá sì lù ú ní ti èyí pọ̀ púpọ̀. Kò sí ẹni tí ó ti ṣe bẹ́ẹ̀ lu ìkòkò rí. Ó fẹ́ ké pa ṣùgbọ́n àjàǹtálá fún lọ́rùn. Àjàǹtálá kò kúkú ju kóńkó lọ. Ìkòkò bẹ́ẹ̀ títí ṣùgbọ́n kò gbọ́ o àfìgbà tí ó tó lùtẹ lọ́rùn tó tó fi sílẹ̀. Nígbà tí ó fi ìkòkò sílẹ̀ tán ó wí fún kí ó yára di òun kí ó gbé òun sínú ẹrù. Bí ó bá dé ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ kí ó gbé òun fún ọ̀kan nínú wọn. Àti pé bí ìkòkò kò bá yára ṣe ojú gírí òun yóò tún kú lára nù lẹ́ẹ̀kan sí. Wẹ́rẹ́ ìkòkò ti nu ojú nù ó ń lọ. Ẹni tí ó gun ọ̀pẹ tí ó dorí kodò ohun tí ojú ń wá ni ojú rí o. Báyìí ni ọmọ ńlá yìí ṣe lu gbogbo wọn tán. Erin ni ó lù kẹ́yìn bí ó sì ti lu erin ni erin fi eré sí. Àjàǹtálá náà sì ń tẹ̀lé. Láìpẹ́ wọ́n bá àwọn èrò wájú àti erin o àti àwọn àyókù rẹ̀ gbọn eré bí ẹni gbọn òwú. Ó di bó lọ yá mi onúkúlùkù bẹ̀rẹ̀ mú igbe. Ewúrẹ́ ń ké mẹ́ẹ̀. Ìkòkò ń bú ohun ẹkùn ń rinlẹ̀ dòdò. Kìnìún kù bí òjò erin sì ń fọn. Níkẹyìn àjàǹtálá gba ọ̀nà mìíràn lọ láti lọ pàdé wọn o. Níwájú lóòótọ́ ó dé iwájú sí wọn. Ó wo igi ńlá kan báyìí tí ó wà lẹ́bàá ọ̀nà. Ó gùn ó ní bóyá bí wọ́n bá dé abẹ́ igi náà wọn yóò fẹ́ láti sinmi. Láìpẹ́ náà ni wọ́n dé rinrin. Nígbà tí wọ́n sì dé abẹ́ igi yìí lóòótọ́ wọ́n ní ó yẹ kí àwọn sinmi díẹ̀ o nítorí pé ó pẹ́ díẹ̀ tí àwọn ti gúro àjàǹtálá mọ̀. Wọ́n kò mọ̀ pé ó wà lókè àwọn. Ibi tí a ti mẹ́nu dúró fún tọ̀sẹ́ nìyí.
ta to fi mo tesiwaju nigba ti o ba fi di lose ti nbo lori iwe ti an ka lo e ti a pe ni ogbojo ode ninu gbo orumole e to towo baba wa di o fagun wa jade.

Gẹ́gẹ́ bí a ṣe ń sọ fúnra wa tó a sì ṣe ń rára wa létí lórí ètò yìí lórí ìwé tí a ń ka lọ lórí ètò yìí tí a pe àkọlé rẹ̀ ní ògbójú ọdẹ nínú gbòòrú mọlẹ̀ pé nígbà tí a bá fẹ́ wakọ̀ ìwé yìí gúnlẹ̀ ẹ̀bùn tó lówúra dáadáa yóò tibẹ̀ jẹyọ ẹ̀gbọ́n wa kan pè wá nígbà tá a parí ètò lọ́sẹ̀ tó lọ wọ́n pè mí bóyá bí alẹ́ wọn làwọn ń gbádùn wa dáadáa lórí ètò wọn nínú àwọn asábà máa dùn táwọn bá ti ń gbọ wa fáwọn kan ń gbọ wa nínú mọtò lọjọ kan ni wọn wá ní gẹgẹ bí mo ṣe sọ ọhún lórí ìwé tí à ń ka lọ pé àwọn náà ti ka ìwé yìí nígbà tí àwọn wà nílé ìwé dáadáa wọn sì tó dárúkọ ìwé kan náà fún mi bóyá nígbà tá a bá fulẹ ilé yìí ẹbóyẹ náà láàmúkà wọn làwọn náà ó ràn wá lọwọ lórí ẹni tó bá ṣe dáadáa lórí ìbéèrè tí mo ní mo fẹ mú nínú ìwé yìí ìbéèrè bíi mẹta wọn làwọn náà ó ṣe dáadáa fún wa pé àwọn náà ó ṣe kóríyá fún ẹni tí ó bá gba ìbéèrè mẹtẹẹta tí ń bá nà níbẹ lórí ìwé tí à ń kà á lọ yìí.

0: àwọn èèyàn pọ̀ báńbáńbá ń
1: láyìn kọ́ṣọ́
0: wá ní tó jẹ́ pé wọ́n ń ṣe dáadáa fún wa
1: kó má ń bà ní ṣòro nílé ọkọ̀
0: dáadáa náà wà láti bí àtìlẹ́yìn láti máa ṣàdúà fún yàn
1: ó látẹ̀ṣọ́ ló jẹ́ àgbà
0: bá náà ṣe dáadáa fún ọkùnrin sówó nìkan àbówó nìkan dáadáa
1: ọ̀làjúdé ọ̀làjúdé
0: àwọn kan ṣe ń fowó ràn wá lọ́wọ́
1: ìlàwọ́ àgbà
0: lórí ètò yìí
1: pé àṣà
0: làwọn kan náà ń fi àtìlẹ́yìn wọn náà ràn wá lọ́wọ́ lórí ètò
1: ìdílé wa ọ̀làjúdé
0: àwọn kan tó tiẹ̀ jẹ́ pé àdúà làwọn kan máa fi ń ràn wá lọ́wọ́ lórí ètò
1: ìlàwọ́ àgbà àgbè àṣà
0: àti gbogbo nǹkan báńbá táwọn èèyàn ń fi ràn wá lọ́wọ́
1: ìdílé
0: wa ògo olódùmarè ọmọ ẹnì kọ̀ọ̀kan tó tara yín jáde náà ni ó dògo
1: civilization
0: ó wà yóò sì ní mọ sàárè ọmọ
1: ló já
0: àti gbogbo àwọn tó ń gbọ́ ètò
1: yìí gbogbo ìlà
0: yóò ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó já sí kẹ́ni agbọ́nmọ́gbẹ̀rẹ̀ ẹ ti mọ bá a ṣe máa ń ṣe àbí ẹ bá ti pè wá wọlé òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe lọ́rọ̀ bá sọnù ń kọ́ òwe láàfin ṣe àwárí rẹ̀ àmọ́ yálẹ̀ ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ abẹ́ ti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ètò tí ẹ̀ ń gbádùn ni a pè ní ètò àkàgbádùn lórí abala kejì náà lẹ̀sìn ti bára yín báyìí bó ti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni àbẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ bá ti pè wá wọlé òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe tọ́rọ̀ bá sọnù ń kọ́ òwe láàfin ṣàwárí rẹ̀ lẹ́yìn ìgbà náà ẹ dárúkọ yín àti àdúgbò tẹ ti ń pè mí
1: ọlájúwọ́n
0: ẹ ṣẹ̀ṣẹ̀ wá mú òǹkà òǹkà kíní sóǹkà kẹwàá là ń lò lórí ètò
1: ọ̀là ń ṣe
0: ẹ bá mú nọmba kíní kan á jáde
1: ọlájúwọ́n ṣàlà ń ṣe òyìnbó ló ṣe wé
0: amẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ tó já sí kàn ní agbọ́nmọ́gbẹ̀rẹ̀ 0916-893-1000
1: ó ló ṣe wé di
0: ẹlẹ́ẹ̀kejì rèé 0915-33-34-893 yìí pé ń bá ti ń wọlé máa bá ń gbé àwọn pé
1: ó tó wá di.
0: Hello.
2: Hello.
0: Owó lẹ́sìn ọ̀rọ̀ bàbá.
2: Ọ̀rọ̀ lẹ́sìn òwe o.
0: Tọ́rọ̀ bá sọ ni.
2: Tọ́rọ̀ bá sọ ni. Òwe la sí wa o.
0: Orúkọ yín àti bẹ́ẹ̀ ti ń pè mí Ọlọ́run ló ń tó bàbá wa
2: o. Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé láti kú ọlá àpáta.
0: Adé Olú.
2: Káyọ̀dé.
0: Láti àpáta ń tòsí ilé iṣẹ́ wa ń bí.
2: Bẹ́ẹ̀ ni kò ọlá.
0: Òǹkà kíní sọ òǹkà kẹwàá bàbá yìí.
2: Òǹkà kẹrin.
0: Òǹkà kẹrin sọ báyìí pé wọ́n ní ojú ọ̀run funfun títí.
2: Ojú ọ̀run funfun títí.
0: Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn àgbà ṣe wí nù.
2: Àtọ̀tọ̀tọ̀ àwọn àgbà o. Ojú ọ̀run funfun títí.
0: Mo ń gbọ́ yín.
2: Dúdú kò lè ṣàìní dúdú.
0: Kò lè ṣàìní dúdú. Bàbá mi tẹ́ ẹ bá ṣe dáadáa yín jẹ gbọ́.
1: Ẹ ṣì ti dá ayé tipẹ́ tipẹ́. Kó tó di ìfọ́n wá ń gun mọ́tò.
0: Ẹ̀lò lápá bí o. Ẹ̀lò ẹ ti wọlé.
3: Ẹ̀lẹ́ ẹ kúrò lẹ̀.
0: Ẹ mọ̀ kú ìrọ̀lẹ́ owó lẹ́sìn ọ̀rọ̀ o.
3: Ọ̀rọ̀ lẹ́sìn owó.
0: Tọ́rọ̀ bá sọ nù ń kọ́ bàbá.
3: Òwe láti wá.
0: Orúkọ yín àti bẹ́ẹ̀ ti ń pè mí.
3: Ibrahim láti Ìjẹ̀bú gbó.
0: Ibrahim láti Ìjẹ̀bú gbó.
3: Ẹ kú ètò.
0: Ṣé ń bá wa fọkàn bá ìwé lọ lóró lólùfẹ́ ètò ilẹ̀ yín? Tẹ́ ẹ̀ bá sì gba ìbéèrè tó bá jẹ yọ́ǹbẹ̀ yóò dùn mí màá sì fẹ́ lè ṣẹ́rí mọ yín láyà ń bí ẹ wa.
3: Ọlọ́run ọ̀rọ̀ wa lọ.
0: Ẹ ṣeun. Òǹkà kíní sọ òǹkà kẹwàá.
3: Òǹkà kẹwàá.
0: Òǹkà kẹwàá pátápátá kí ló òǹkà kẹwàá sọ o. Wọ́n ní a kì í yàgò fún kíni.
3: Kí lè pé.
0: Ẹ̀yin àgbà ẹni a kì í yàgò fún kíni.
3: A kì í yàgò fún ọ̀rọ̀ tó bá kan ní gbọ̀ngbọ̀n.
0: Ọ̀rọ̀ tó bá kan ní gbọ̀ngbọ̀n kò sí bẹ́ẹ̀ yẹn tiẹ̀ sí fẹ́ẹ́ ṣe kò lè yàgò fún.
1: Mo ti dá ayé tipẹ́ tipẹ́.
4: Ọ̀làjú ṣàlàyé.
0: Ọ̀làjú ti jẹ́ kó wa wo máa gbàgbé gbogbo àṣà àti ṣe wa.
1: Ó tó di ipọ́.
0: Hello. Ọ̀rọ̀ ọmọ lẹ́sìn òwe o. Ìyá wa Ọlájídé.
4: Ẹ ló ṣe ń gbọ́ mi.
0: Èmi máa ń gbọ́ yín.
4: Ọláìdé Abọ́sẹ̀dé Látàpátá, ẹ fi ṣẹ́ o, ẹ tún ti ní àná o.
0: Ìsinmi ni o.
4: Ohun kàkà àrùn.
0: Owó lẹ́sẹ̀ ọ̀rọ̀ náà.
4: Mo ti kò náà mo kọ́kọ́ kúkú fi dá yín lóhùn.
0: Ẹ ṣeun ìyá wa.
4: Ọ̀rọ̀ lẹ́sìn òwe.
0: Ohun kàkà àrùn, ẹ má jẹ́ àtó kọ̀ lọ́rọ̀ mọ́. Ohun kàkà àrùn sọ báyìí pé ojú ò lè funfun títí, ojú wa yìí kò lè funfun títí.
4: Ojú wa kò lè funfun títí.
0: Ojú wa yìí kò lè funfun, kò sí bó ṣe fẹ́ funfun títí, kò ti lè funfun títí. Ká mọ̀ ṣe kí ni?
4: Ká máa fi ríran.
0: Ká máa fi ríran, ẹsẹ̀ ìyá mi.
1: Káwọn kú bàdé o. Ti dáyé tipẹ́tipẹ́.
0: Inú mi a sábà máa dùn. Bí bá na àwọn òwe yìí níbẹ̀.
1: Kó tó.
0: Káwọn èèyàn bá sì ń pè wá wọlé.
1: Kó wá ń lò.
0: Kìí ṣe pé bóyá ń tà ń gbà lórí ètò ìnìkan kan.
1: Olù.
0: Kó tún máa jẹ́ bí àǹfààní fáwọn ọmọ A4 Apple B4 bọ̀.
5: B4
0: yóò tún máa ran àwọn náà lọ́wọ́ tán bá ń gbọ́.
1: Ayé tipẹ́tipẹ́.
0: Ọ̀pọ̀ ni ọmọ ó sọ òwe àbí yóò sòwe fún. Ọmọ ò máa wo lẹ.
1: Kó tó di pọ́n wá ń kàtí ke o.
0: Ìyá wa kan láti gàngán sí. Orí ètò ìnáàná ti gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.
1: Àná fi ń ṣá.
0: Bóyá wọ́n wá ń jiyàn láàyè tán wà ní.
1: Ọ̀gbà kan.
0: Orí òwe kan. Bóyá ibà pè mí wọlé.
1: Ibà tó máa lò.
0: Wọ́n pè mí ń jọ́nà.
1: Ìṣáná oyin.
0: Ó sàrí pé ariwo ń bẹ níbi tí wọ́n wà.
5: Wọ́n
0: ní gàngán sí làwọn ti ń pè mí.
5: Ìṣáná.
0: Wọ́n wá sọ òwe fún mi.
1: Olùlà fi ń lu ṣọ́ngbà kan.
0: Wọ́n ní kí n dákò kí n bá wọn fọ wẹ́wẹ́. Nígbà tí n bá parí ẹ̀tàn kí n tó bá wọn ṣàlàyé rẹ̀ bó wen ṣe jẹ́. Àmọ́ inú mi sì dùn bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. Òwe tí wọ́n sọ fún mi ó jẹ́ tí mo mọ̀ dáadáa tó yé mi yékéyéké.
1: Ká tó máa lo pressing iron.
0: Ìgbà tí mo sọ. Inú gbogbo wọn dùn wọ́n sì ń fi mí yan gàn láàrin.
1: Ká tó máa lo pressing iron nù.
0: Òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe tọ̀rọ̀ bá sọnù òwe láàfin ṣàwárí rẹ̀. Ẹ bá ń gbé ìpè àwọn ojú òkó méjèèjì wọ́n ń rẹ́ lura wọn.
1: Ṣọ̀nà
0: ẹ bá ń gbé lè.
1: Ń kó nọ́ngbà kan.
0: Hello.
2: Ọ̀rọ̀ lẹ́sìn.
0: Tọ̀rọ̀ bá sọnù ń kọ́.
2: Òwe láfi wá.
0: Orúkọ yín àti bí ẹ ti ń pè mí.
2: Àfíìsì láti Lúndé.
0: Àfíìsì láti Olúndé.
2: Olúndé bẹ́ẹ̀ ni.
0: Òǹkà kíní sọ ǹkà kẹwàá.
2: Òǹkà kejì.
0: Òǹkà kejì sọ báyìí pé wọ́n ní bí ilé bá dàbí oko tí oko náà sì dàbí ilé.
2: Ilé bá dàbí oko.
0: Bẹ́ẹ̀ ni tí ilé tó bá dàbí oko tóko náà bá sì dàbí ilé.
2: Ibi ó bá ṣe làádúró sí.
0: Ibi tó bá ṣe.
2: Làádúró sí.
0: Ẹ sì ti ń súnmọ́ o. Ó sì dùn mí.
1: Ká tó máa.
0: Ṣé ẹ lè tún mú? Hello.
2: Ibi ó bá ṣe làádúró sí.
0: Ẹ sì ń wà lójú ọ̀nà náà ni. Ó sì dùn mí. Ó dùn mí.
1: Epo òyìnbó ń ṣẹyìn.
0: Ẹ sì ti ń súnmọ́. Ẹ bá ń gbé ilé yìí ká tó yiri tẹ̀gbẹ́ ẹbẹ náà wò. Hello. Ẹ já gbélé yìí. Hello.
4: Ẹ kúrọ̀ lẹ́ta o.
0: Ẹ mọ̀ kúrọ̀ lẹ́, owó lẹ́sìn ọ̀rọ̀.
4: Ọ̀rọ̀ lẹ́sìn òwe.
0: Tọ́rọ̀ bá sọnù ń kọ̀ ìyá wa.
4: Òwe láàfin wa, ẹ kú iṣẹ́.
0: Iṣẹ́ ni
4: ìyá. Ẹ jẹ́ kọ́kọ́ sọ kí n tó mú béèrè. Níjẹjọ ẹni ká fi àtẹ̀jíṣẹ́ wa ránṣẹ́ mo gba ìbéèrè kẹsàn-án. Èmi ò rí nǹkan kan o.
0: Kí lorúkọ yín?
4: Ìyá Adélékè Ọmọlára láti Abà Ọ̀dàn.
0: Ìyá Adélékè.
4: Ní ìkọjá Ọmọlára látàbọ̀ Ọ̀dàn.
0: Bóyá kẹ́ ẹ tún àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ sí mi, kò sínú
4: bóyá
0: àrántí kọ o, kò sí sí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀.
4: Adélékè Ọmọlára.
0: Ẹ̀yin lè lérò pé bóyá ẹ fi sọwọ́ sí wa, kó jẹ́ pé kò dúrọ́ọ̀bù lọ́dọ̀
4: tiwa tó rẹ̀ mi ò rí. Mo mú ìbéèrè keje.
0: Òǹkà ni ẹ lò.
4: Òǹkà keje.
0: Ìyá wa Ọmọlára àbí.
4: Bẹ́ẹ̀ ni Adélékè látàbọ̀ Ọ̀dàn.
0: Láti Abà Ọ̀dàn. Níbo la Abà Ọ̀dàn wà?
4: Bí mo lọ wà ní Ayégún Ọ̀lẹ́yọ̀.
0: Ẹ mọ̀ ní ọ̀dọ̀ wa Láyégún ló wà.
4: Ayégún Ọ̀lẹ́yọ̀. Ẹ fi sọ pé nígbà.
0: Ẹ ti rán mi létí. Ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́. Ẹ lè fi sọwọ́ kó mọ́.
4: Bóyá kò dọ́dọ̀ yín ni. Kò dọ́dọ̀ yín ni.
0: Mo rántí wọn dáadáa bẹ́ẹ̀ tiẹ̀ sí sọ pé lọ́dọ̀ wa ńlẹ̀ ti wá. Wọ́n ní ara kì í wúwo.
4: Kálára ọmọ lè gbé.
0: Kí lẹ pè é?
4: Kálára ọmọ lè gbé.
0: Ẹ bá ṣe dáadáa ìyá wa.

0: ìrọ̀lẹ́ o. Àkójọpọ̀ ìròyìn lérèfé ló ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì kànga àgbọ̀nmàgbẹ́ Wells Radio 89.3 FM. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí, ó ní wọ́n ti ṣe àkódànù àwọn àkójọpọ̀ ìròyìn lè ti ń jàrìnrìn lórí wípé wọ́n ń lo àwọn olùdìbò tí wọn ò sí láyé àtàwọn kan tí wọ́n ń fowó gbé wọlé lákòókò ètò ìdìbò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n sọ̀rọ̀ wípé ẹ̀rọ eléyìí tí wọ́n ń ṣàyẹ̀wò olùdìbò wípé kò ṣe àkásílẹ̀ irú ètò ìdìbò bẹ́ẹ̀ tàbí àwọn ènìyàn bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn sí alága àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí Dayo Òkétọ́lá bẹ́ẹ̀ ló rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àkódànù àwọn ìròyìn eléyìí tí ò bá fẹsẹ̀ múrẹ̀ tí ò ti ní ẹ̀rí tó dájú pẹ̀lú àwọn fọ́nrán eléyìí tí bá ń jàrìnrìn lórí afẹ́fẹ́ lẹ́yìn ètò ìdìbò náà. Òkétọ́lá ó sọ̀rọ̀ lórí móhùnmáwòrán lónìí lẹ́yìn ètò ìdìbò gómìnà eléyìí tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 15 oṣù kẹjọ eléyìí tó rí síbi olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú alátàǹpàkò Accord gómìnà Adémọlá Adeleke bó ti jáwé olúborí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti pé àwọn ti ń ṣiṣẹ́ láti rí i pé àwọn tó jẹ́ oníṣẹ́ ọwọ́ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n gba ìwé-ẹ̀rí àti wípé iṣẹ́ ọwọ́ wọn ó jẹ́ dídámọ̀ lágbàáyé gẹ́gẹ́ bí lára akitiyan àjọ eléyìí tó ń rí sí ètò ìkọ́ni àti ìṣúná ITF tí wọ́n pé àwọn ti ná òbítíbitì owó eléyìí tó jẹ́ 1,497,000 owó náírà láti fi ṣe ìforúkọsílẹ̀ fún àwọn oníṣẹ́ ọwọ́ eléyìí tí òǹkà wọn jẹ́ bí 8,000 fún ètò ìdánwò àgbáyé kan tó wà lábẹ́ ètò ìkọ́ṣẹ́ ọwọ́ tí wọ́n pè ní super. Ọ̀gá àgbà tó jẹ́ aláṣẹ àjọ ọ̀hún dókítà Hafiz Oluwatoyin Ogun òun ló ṣàfihàn ọ̀rọ̀ náà lónìí lákòókò tó ń mójútó ètò ìdánwò tó ní ṣe pẹ̀lú ìwé-ẹ̀rí ọ̀hún ní gbọ̀ngàn wọn tó wà nílùú Jos nípínlẹ̀ Plateau. Ọ̀wọ́n gógó nǹkan lórílẹ̀-èdè Nàìjíríà ló já wálẹ̀ sí 15.33% nínú oṣù kejì ọdún 2026 tó ṣàfihàn ìjáwálẹ̀ sí ti èyí tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ ní oṣù kẹfà. Àkójọpọ̀ àìpẹ́ yìí ó ló jáde nínú ìṣirò owó iye nǹkan tí àwọn olùmúlò ń rà gẹ́gẹ́ bí àjọ àti iléeṣẹ́ tó ń rí sí ètò ìṣirò lórílẹ̀-èdè yìí ti ṣe fìléde lónìí. Òdiwọ̀n kan ó jáwálẹ̀ yàtọ̀ sí ti àkọsílẹ̀ yìí tí wọ́n ṣe ní ọdún 2025 tó sì tún ṣàfihàn ìjáwálẹ̀ eléyìí tí wọ́n rí lọ́dọọdún. Àjọ tó ń gbógun ti egbòogi olóró àti ìlòkulò oògùn lórílẹ̀-èdè yìí náà ti kéde pé àwọn ti ṣe ìbàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn egbòogi àtoògùn olóró eléyìí tí owó rẹ̀ wọ ₦3.3 trillion gẹ́gẹ́ bí àṣẹ ilé ẹjọ́ tó wáyé ní ìpínlẹ̀ Èkó ti gbé jáde pé kí wọ́n ṣe bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ àti àgbàwé àjọ náà ní ilé olú iléeṣẹ́ wọn ẹni tí ṣe Fẹ́mi Babafẹ́mi ó sọ̀rọ̀ lórí wọn ti gbé ìgbésẹ̀ ọ̀hún lẹ́yìn àṣẹ ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó wà nílùú Èkó pẹ̀lú àwọn ìgbésẹ̀ lórí bí àwọn oògùn alágbára tí wọ́n gbà kalẹ̀ ọ̀hún bá ti gbẹ́sẹ̀ lé tó ń ta àwọn kan tí wọ́n ti kọ̀ sílẹ̀ tí wọ́n sì pa á láṣẹ nílé ẹjọ́ láti ṣe tótó àti ìtòyẹ lórí ẹ̀. Àwọn ọmọ ológun tìjọba àpapọ̀ ìlú Somali ni wọ́n ti lé àwọn ọmọ ológun ikọ̀ alátakò jáde kúrò ní ọ̀kan lọ́ra àwọn orílẹ̀-èdè tó tóbi jù nílùú ọ̀hún ti ṣe Baidoa lónìí lẹ́yìn ìkọlù alágbára eléyìí tí ó ṣe ìpalára fún ogun lọ́gọ́ àwọn ènìyàn tó sì mú ọ̀pọ̀lọpọ̀ di aláìsíláyé mọ́. Baidoa tó jẹ́ ilé ogun lọ́gọ́ àwọn aláìníbìkàndé látàrí wàhálà àti rògbòdìyàn tó fi mọ́ ebi tó bẹ́ẹ̀lẹ̀ lágbègbè ọ̀hún ó ló tó ń di pé wọ́n ń gbọ́nmi sí omi òtó níbẹ̀ láàrin àwọn ọmọ ológun àpapọ̀ tó ń ti àwọn ọmọ ológun mìíràn tó jẹ́ olólùfẹ́ àti alátìlẹ́yìn ààrẹ àná ààrẹ tẹ́lẹ̀ rí lọ́pa gúúsù ìwọ̀ oòrùn ìlú ọ̀hún ti ṣe Hassan Muhammad. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ òní. Ẹ dárapọ̀ mọ́ wa tó bá ti di ní 8:00 alẹ́ lórí ìròyìn ilẹ̀ wa. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú òkàlẹ̀.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dàdàrí kiri tí wọ́n gbọ́n yìí? West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

0: gaga.
1: Ẹ wá ti sopọ̀ kẹ́nikẹ́ni kó má ṣe ìyá wọn. What God has joined together, let no man put us under.
2: Ani ìran ni kán mọ̀ wò kán fi yà wọ́n. Sórí èèyàn máa fi paná yà wọ́n gbà mí. Té yóò mú paná tí ó fa ilẹ̀ tí ó mú háì.
1: Èmi ò mọ tí ń jẹ bẹ́ẹ̀.
2: Atọ́kọ àti ìyàwó lè yọ ọba mọ lé wọn lọ.
1: Èmi ò mọ tí ń
2: jẹ bẹ́ẹ̀. Èyí ò mú ọba dúró dáadáa nu.
1: Èmi ò mọ
2: tí ń jẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí a bá dúró dáadáa, tí a bá gbé àpáta dìde báyìí jọ mọ̀ pé àpáta ò nílè tú wọn ká. Wọ́n kàn mọ forí sí àpáta lọ níbi bọ́ọ̀lù.
1: A kì í ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wá àti afẹ́fẹ́ kan nìyí ń fẹ́ dé. Káàkiri ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wá àti ọwọ́jà wá dé. Yálà yín tẹ̀ ń wà lórí ẹ̀rọ ayélujára ni àbẹ́yìn tẹ̀ ń gbọ́ wá tẹ̀ sì mú wà ní ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook yẹn at Wells Radio 893 FM fan page Wells Radio 893 FM náà lẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́. Èyí tó kalẹ̀ sí òpópónà Láàfin Avenue lórí Yọlé Estate nílùú Ìbàdàn náà lẹ̀ ti ń gbọ́ wá lórí ètò yín ètò wa.
2: Ẹbí Aláyọ̀.
1: Níbi tí a ti mọ́ ń kọ́gbọ́n lórí àwọn nǹkan tí mọ́ ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó tó ṣe pé Ọlọ́run ọba òun náà ló ní dédé. Bàbá fi sùúrù tẹ.
2: Ǹjọ́ mọ̀ pé kò sí professor, kò sẹ́ni ó ti gba professor níbi ìgbéyàwó.
1: Níbo níbo ṣé ni tó ṣe pé ńgbà tí ọkọ fẹ́ bẹ̀rẹ̀ náà ti fún yín sabuke?
2: Ṣé
1: òun ló fẹ́ gba professor fún?
2: Sọ wá ní sabuke tá a gbà ìjọ kéde àná. Ǹjọ́ mọ̀ pé níbi òṣìṣẹ́ dé. Tọ́ bá dàrin kan báyìí, bẹ́ẹ̀ yóò bá fọgbọ́ ọlọ́gbọ́n sí.
1: Àwọn tó ti wà ní ìgbéyàwó fún bí 50 ọdún gan 100 ọdún gan wọ́n sì tún láwọn sì ń mú àwọn ohun tuntun ni. Ẹ wo kẹ́mọ́fàsì kò ṣòfò lórí àkókò wa ń súré tètè. Akíyín lórúkọ olùdásílẹ̀ àwọn lọ́gàálọ́gà lẹ́ka kankan mójú ẹ̀rọ fún sàtàwà yìí bàbá henry náà ni èmi náà ọmọ yín olólùfẹ́ yín dúdú yẹmi yín aya wọn ní ìlẹ́sà.
2: Sọ ti ẹri ajẹ ti kiyi ku orire
1: bayi. Ẹ jẹ́ kọ́kọ́ da ọkọ̀ mìíràn. Ẹ parabalẹ̀ dárúkọ mìíràn. Mo dúpẹ́ Ọlá Sanni Golden Voice on Radio. Ẹ lè pè mí ní incoming senator.
2: Incoming senator.
1: Òun náà ni oyè o kí wa ku orire. Kọ́kọ́ dárúkọ rẹ náà kó tó mọ̀ kí wa ku orire.
2: Sọ ma pa ọlọ́ọ̀ ti kí ọ bayi.
1: Kọ́kọ́ mọ̀.
2: Mo ń bọ̀ wá dákọ̀ mi. Ọlọ́ọ̀ ti kí ọ. Ìgbà tọ́lọ̀ ti ṣe tí bàmí Débọ́lá Adélégè ti wọlé báyìí. Ọlọ́ ti kí ọ. Sọ wá láwọn alákàtọ̀ ńlá. Tó yẹ pé tó bá ti sùn yẹ́. Wákàn lájú pé mo ti di sẹ́nítọ̀. Ìjọ bọ̀ pa láti ṣe báyìí.
1: Ìyìn ni kò sọ̀rọ̀ pé mo
2: aláàtìṣe.
1: Ìrọ̀ mọ́ sọ̀rọ̀ bá ń mọ́. Kì í sọ̀rọ̀ àlá. Ìtawà yín tí Ọlọ́run ọba tó ti fòǹtẹ̀ lù ní.
2: Ọ mọ̀ pé dé ìwọ́n bá sí lọ́dún mẹ́wàá lédè.
1: Dárúkọ rẹ̀
2: kò sọ lálàá rẹ̀ náà.
1: Kò sọ lálàá.
2: Kò sì ríra mi Ọlọ́run ti wá mú ṣe báyìí.
1: Ṣé bíwọ̀ sí mọ́ lálàá yín tó èmi ò lárú àlàbáhùn ohun tí yóò wá sí ìmúṣẹ ni. Látètè kọ́ ṣe.
2: Lọ̀rọ̀ ti wà.
1: Lọ̀rọ̀ ti wà. Dárúkọ rẹ̀ fáwọn aráalé ká mọ bẹ̀rẹ̀.
2: Ẹ wọ ẹ̀yìn aráalé ẹ mọ̀ dálò ẹ wo ìjẹsà ni ìjẹsà ya wọn nílẹ̀ ìjẹsà ni. Yé wọ́n fẹ́ kí ọ ni mo ti tún gbàgbé.
1: Ẹ̀yà
2: wa lé mo ti tún kí. Mo tún kí yín pé ẹ̀kọ́ àsìkò ya kú bójú ọjọ́ ti ṣe rí. Ẹ̀sọ́ wọ́n ń yá lónìí lágbára ọlọ́run àtẹ̀mí àti ìyá ọ̀yọ́ rí àjẹjẹ náà ni. Sunday ọmọdéjọ bí lorúkọ tèmi ẹ̀wọ́ ẹja mọ abẹ́tò bọ̀. Ètò òní tún máa milẹ̀ gan ni ẹ tún máa gbádùn ẹ̀ lórí afẹ́fẹ́ lénìí. Incoming senator ló tún jókòó lórí àga ìwò bí ó ti tún léke ka.
1: Ẹ ṣeun.
2: Incoming senator.
1: Àwa ará ọ̀sun. Bí èèyàn bá ti fẹ́ kọ náà, èèyàn ti dọmọ ìlúbẹ̀ náà. Èèyàn lè lọ́mọ ìlúbẹ̀ ló ń. Kò tún lọ́mọ ìlúbi tó ń ti wá náà. Àwa
2: ará ọ̀sun. Kì í ṣe pé èèyàn lè sọ pé ọmọ ìlúbẹ̀ ló ń. Ọmọ ìlúbẹ̀ ni ẹ́.
1: Mọ̀ gbé sanlẹ̀. Mo tún mọ̀ sọ fún ọ. Ọmọ ìlúbẹ̀ ni ẹ́. Mọ̀ gbé sanlẹ̀. Ẹyin èèyàn mi, àwa ará ọ̀sun, a sì kú oríire náà.
2: Orí pọ́lọ ṣe pọ̀.
1: Olúwa ṣeun.
2: Àfọpẹ fọlọ́run.
1: A dúpẹ́ lọ́wọ́
2: Ọlọ́run.
1: A dúpẹ́ lọ́wọ́
2: ọ̀rọ̀. Báwo ti sọ ọ̀sọ̀ kankan lẹ̀.
1: Bàbá Adébó àti ìyá Adébó ti wà níkàlẹ̀. Ẹ jẹ́ àtètè gbé
2: wọn wọlé. Bàbá Adébó ìbọn ọpẹ́ dà ìbọn ọpẹ́ dẹ mọ́jọ sá lọ.
1: Lárídè gbé wọn wọlé torí ìjọba àkókò.
2: Àwọn atámọ̀ tẹ̀lé ọlẹ́yìn mọ̀lẹ́ lẹ́gbọ̀n tó bá di sẹ́nítọ̀. Àbẹ̀ ṣe mí.
1: Ẹ ṣeun ní gbogbo
2: ìfẹ́
1: tí ń gbọ wà.
2: Ọ̀yọ́

0: gan. Ọ̀rọ̀ yìí ni ó jọ bí eré.
1: Kò tí ṣeré o. Ṣeré
0: ó sì jọ bí àwàdà.
1: Kọ́dà kò bá wàdà dé.
0: Kò bá wàdà dé.
1: Kò bá wàdà dé. Ìjọ mọ̀ pé tó ṣẹlẹ̀ yẹn, bó ṣe ṣẹlẹ̀ sọ́dọ̀ ọkùnrin náà ló ṣẹlẹ̀ sọ́dọ̀ obìnrin.
0: Ẹ lẹ, ẹ ṣe àwò. Torí bó ṣe ń wo, bó ṣe ń wo ìyá Adébó àfi bíi kó sọ ń bàtà. Tara rẹ̀ ń bù máa sọ. Tó bá ṣe wọ ni bàbá Adébó yẹn ti ẹ mọ lé gan.
1: Ìwọ ok, jẹ́ ká ṣe sọ báyìí.
0: Ká
1: sọ pé ìwọ jẹ́ ọkùnrin. Èèyàn wá ti rìn lọ lẹ́yìn ọdún kẹwọ́ wá ní ẹ lówó orí mi mo dé o. Mo fẹ́ wá káwọn ọmọ mi o. Ẹ mo fẹ́ wá jókòó, mo fẹ́ wá ṣe ìyá àwọn ọmọ mi o. Tí wọ́n sì jọ ọkùnrin, kí bó ni wọ́n ṣe dárú ẹjọ́?
0: Sori sori èmi ń tèmi, sùmọ̀ pé mo ṣe wà èèyàn jẹ́jẹ́ ni mí. Yìí lè gbà kókó ọmọ kámọ̀ kó lọ. Ṣùgbọ́n ṣe èèyàn jẹ́jẹ́ lè mí. Èyí tí bàbá Adébó fi ń pariwo mọ̀ pé tí ń fẹ̀jẹ̀ ara rẹ̀ tí ẹjẹ́ rẹ̀ lè mọ ooru ń gbà náà, wọ́n fún òfin pa rẹ̀ báyìí yóò ga ni. Irú nǹkan báyẹn irú obìnrin yẹn gan.
1: Ẹjẹ́ ni onírú.
0: Òun gan kò ní.
1: Lẹ́yìn ọdún kẹwàá. Ẹjẹ́ ni onírú.
0: Èèyàn
1: gbé ọmọ yọ bóyá fa irú ọmọ ọlọ́dún kan. Ìǹkan lẹ́yìn. Ọlọ́dún méjì ìǹfà lọ́wọ́. Ọwọ́ lẹ́jẹ̀ rẹ̀ onírú.
0: Kámọ́ purọ́ ṣẹ̀rí kò ń tí
1: ò dá ọ̀dá o. Kò lórúkọ méjì. Kò da.
0: Kò da.
1: Kò da.
0: Kò da o. Kò da.
1: Àwa tá a bá ń wurú wàyí, ẹ dákun ẹ jẹ́ a lọ yí padà.
0: Bó o ṣe bẹ̀rẹ̀ lọ́kùnrin lóbìnrin náà ni. Àwọn ọkùnrin mi náà bí wọ́n ṣe dọmọ́lẹ̀ sí ìyàwó ni wọ́n bá sá lọ.
1: Sọ̀rọ̀ káwọn ọkùnrin mi náà máa ń ṣe. Mo rántí
0: alaye kan.
1: Ejó wa àti ìyàwó rẹ̀ bá ti jà báyìí. Yọ̀ọ́ bá kẹ́rù kò nù lé. Omi lèmi mà ti mọ́ kẹ́rù kò yọ̀ọ́ kan. Yọ̀ọ́ bá kó ẹrù rẹ̀. Ìyàwó àmọ́ pé ẹ bá ń bẹ̀. Ó lè lọ bí ọdún mẹ́ta. Yọ̀ọ́ bá tó padà wá. Bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì náà. Mo tiẹ̀ fẹ́ bèrè béèrè kan lọ́wọ́ rẹ̀. Kí ni máa ń fà á tóbìnrin míì máa ń wọlé ọkọ tí máa tún pòun lọ́rẹ̀ ń ta? Tó jẹ́ pọ́ kọlé ọ̀wá ní gbádùn rẹ̀.
0: Ṣé rí o pin sọ ọ̀rọ̀ tó gùn ni tó kẹnu. Téèyàn bá níyàn wò ó tó bá ti fi ọkọ rẹ̀ lọ̀rẹ́ rẹ̀ àkọ́kọ́. Ṣùgbọ́n ṣe mọ̀ pé bó ti wà ní líìkì náà ló wà ń gbàǹjà. Àwọn ọkùnrin kan wà tó ṣe pé ajé elékùkù ni wọn. Wọn ìbáyàwó wọn sọ̀rọ̀ dèpòdépò tí wọ́n tiẹ̀ ni wọ́n dọ̀rẹ́ tó ríru rẹ̀ rí.
1: Ẹ mo ríru ẹ̀ rí.
0: Tó ṣe pé àwọn ọmọ gan wọn lè rojú wọn lẹ̀ ṣùgbọ́n ìyẹn kò wà ní pé kóbìnrin ó ṣe bẹ́ẹ̀ náà mọ̀ ní sùúrù. Ìwọ kọ́ ló ṣẹlẹ̀ sí gbára rẹ̀ ń bù máa sọ. Tó wá rí ìyẹn ò wá tó ń torí pé kóbìnrin fi wá máa rìnrìn àrè. Ṣé n tí mo sọ ṣé
1: ó
0: tó ń bójú ẹ̀?
1: Bẹ́ẹ̀ ni.
0: Bóbìnrin tó bá ti fi lè móbìnrin tó ti fi lè wọlé ọkọ tó ti ní ọkọ yìí òun ni mo ṣe tiẹ̀ ìwò ta mọ́ kò yẹ kí obìnrin túmọ̀ rìnrìn àrè. Kò yọ ọmọ ìrìn àrè rárá. Ṣé irú obìnrin yẹn? Irú ẹ wọn ni bóbìnrin bá ń ṣe kínní yúkọ ó ní pẹ́ pọkọ rẹ̀.
1: Wọ́n ní bí ọba pọkọ yóò sì para ẹ̀.
0: Yóò para ẹ̀ gan-an bá ṣe àwọn ọmọ ń jàǹbá ń kọ́.
1: Ẹlẹ́kẹ̀ tí wọ́n á bọ̀ tún fi kún ni pé sọ́mọ pé irú obìnrin tí máa ń rìn káàkiri bẹ́ẹ̀ yẹn. Tí àwọn ọmọ bá wà pẹ̀lú ẹ̀ ìwà tó ń wù náà yóò fi láwọn ọmọ lọ́wọ́.
0: Ọmọ kankan lọ́rọ̀ ọmọdé yìí ṣe ń téèyàn ní ọ́n ṣe o. Ìṣe èèyàn ló ń wò.
1: Ìṣe èèyàn ló ń wò.
0: Ìyí tó bá ń ṣe gẹ́gẹ́ bí bàbá lọ mọ̀ ṣe. Ìyí tó bá ń ṣe gẹ́gẹ́ bí ìyá lọ mọ̀ ṣe. Gbogbo mọ́ṣe kí ni yóò kàn mọ̀ wò nítorí yóò wò pé ntẹ́yìn náà ṣe òun lọ mọ̀ ṣe. Ẹ mọ̀ bá bẹ́ẹ̀ bá mọ̀ pé ìgbéyàwó òun kò wù yín mọ́ ẹkúkú wẹ̀ kẹyàn kẹ̀ǹkẹ̀ kú òun bẹ́ẹ̀ kése pé kẹyàn mọ̀ fò fẹ̀rẹ̀ káàkiri lọ gbá lọ tàn kẹ́ ẹ ti wálẹ̀ padà bọ̀ ibo lẹ fẹ́ padà sí sẹ́yìn gan lè gbàrú ẹ̀.
1: Sọ́mọ pé bàbá Adébó dà àbọ̀ pé bàbá Adébó dà.
0: Tó bá tẹ lómi gan ni kò ní bá a sọ̀rọ̀
1: kankan. Dá sọ̀rọ̀ gidi sọ́dọ̀ ara ti a gan. Kí n jẹ́ bàbá Adébó ẹni jọ wọlé o.
0: O gbọ́n tí mo sọ ni mo ní tó bá sọkùnrin mi gan kò lè wo súnmọ́ tó sí
1: bẹ́ẹ̀. O tiẹ̀ ní wọlé débi pàjọ lọ́rọ̀.
0: Ọkùnrin mi ò tiẹ̀ ní bá a sọ̀rọ̀. Ṣùgbọ́n àwa tá a bá ń ṣe bẹ́ẹ̀ yálà lọ́kùnrin àti lóbìnrin ni ẹ jẹ́ a lọ ronú pé wàdà. Ṣé ẹ̀rọ àwọn ọmọ tẹ ẹ̀ dálẹ̀ lónìí tẹ ẹ̀rọ bẹ́ẹ̀ nílò wọn. Ẹ nílò wọn ọlọ́mọ jẹ́ wa mọ́ fomi jé wá wọn. Ní tí ń ṣẹlẹ̀ ní ọ̀rẹ́ lómi yóò wá mọ wá omijé ní fi ń wá àwọn ọmọ rẹ̀ o. Ọlọ́run ìjẹ́ mọ fomijé wá ọmọ lọ́jọ́ alẹ́ o.
1: Nǹkan àtijú ló tún wá máa ń jẹ́ fún àwọn ọmọ lọ́jọ́ iwájú.
0: Nǹkan àtijú
1: ni ìdí àtitúmọ̀ ni pé nígbà tó bá dọjọ́ iwájú
0: àwọn
1: tó ti mọ ìyá wa wa pe ah se iru be lo ti a fe lo be lo ti to je pe mama re na bo ti rin nu so ro pe lere lo ti jade ni
0: to ba ti doro pon fe loko laye tu tabuku ba won
1: eyin mama wa ta se ru e tori pe ki se gbogbo eyin ya wa le nse o eyin ya daada kan wa te ki se ru e o sugbon iso wa wa ta se ru e e dakun eje aye pada
0: awa baba nko
1: awa baba na ta se ru e ona ti baba wa ngba fi se diala a baba kan wa to je pe ti jaba ti wa laarin awon ati yawo ati sare keru jade nule
0: yato si
1: awon lo re gbebo mi
0: awon mi ge keru jade won ko lo ni
1: farabale awon farabale mo nbo awon keru jade won lo ngba tegun ba tun fele won pada de awon kanu iso wa awon baba mi nigbati wo ebukata ba ti de yo yera tabi to ba ro loju ede mi yo ba lo yo fi bukata da iya omo Eda kun gbogbo awa ta ba se gbogbo oru nkan yi eda ko eja yi pada tori oni ko nitori ojo waju ni ka wa na ba le jeri awon omo yen ka le loko to da ni waju awon omo wa ati ni waju awon eniyan ti won ofi ni ma so pe mo baba won ni bi baba won na lo ma jo won di bo mo pe ti bi baba e bo mo kunrin se ri na baba re na se kide lo ma ri bo mo birin na se ri be na ni ya re na eda kun eje kan mo powe to da mo wa lagbara Olorun a o le sise o
0: amen e seun ni gbogbo bi te tin gbo wa ibi na ni a ti mo seri pada lele lori ebi alayo loni lati kan ni World Radio 89.3 FM ke ba ti so saju oro yi yo mo bu a mo dun lenu wa sugbon atokunrin atobirin to nse be eje adekun ati ma seru e tori ojo ola wa e seun ni gbogbo bi te tin gbo wa ikan ni World Radio 89.3 FM na ni e tin gbo wa ti ati n seto ebi alayo bandagbere fa won arale
1: to eyin ara ale to awon mo fe yi se lo na ni e ri pe coming senator na e oku lo ko gbe nkan kan wa na ta idibo fun we a o fa nu gba na ni to ro mo je sa ni awa ti wole losun e wo a mo fi eyi se lo na lagbara olo a pade lose to mo ruko mi o yi pade mi na ni Sunday omo dejo bi o di gba kan na
0: e se oni gbogbo bi te tin gbo wa modupe olasan ni golden voice on radio incoming senator loni iri atayo ni ka fi pade akin won ni ipinle osun pe akoriire lori ede nigeria lapa

mú kí ẹ̀yìn tèmi káàkiri àgbáláyé. Ẹ káàbọ̀ sórí ìkànnì West Radio 89.3 FM la. Ẹ mọ̀ pé tó bá ti di aago mẹ́fà ìrọ̀lẹ́, kò sétò míì tó ju ètò Sport Assembly lọ. Ẹ wo èmi ní ti ń tòótọ́, orúkọ tèmi ò yípadà ó, Raymond tanátaná. Ẹ sì mọ̀ pé èmi nìkankan mo máa ń gbé yín débẹ̀. Mr. Policy wà ń bí, ẹ bá ń gbọ́ Lord Policy. Èmi ò fi bẹ́ẹ̀ nìkankan ṣeré o, tó bá ti di ka yànnàná eré ìdárayá. Bó tilẹ̀ jẹ́ pé máa ń fi ọ̀tẹ̀ bọ̀ nípa kọ̀ọ̀kan, ẹ mọ̀ pé olólùfẹ́ Arsenal ni. Wọ́n bojú Man City jẹ́ ìyẹn ń ṣèròyìn mọ́. Ẹ wo a máa gbọ́ bẹbẹ rọ̀lẹ́ ti tèmi. Ṣé mọ̀ pé àwa máa bí yín pé níbo ni kiní ọ̀nka yín mọ́? Ṣé ibi iṣẹ́ lẹ ṣì wà ní? Àbẹ́yìn ti kúrò níbi iṣẹ́ ti ń bọ̀ lé. Abẹ́bẹ́ lẹ fẹ́ sáré yálé epo, ẹ fẹ́ repo. Assignment yín ò le rárá o. Ṣé bá ti lè yí rédíò yín sí West Radio 89.3 FM. Ẹ wo gbogbo nǹkan tó bá jọ mọ́ ètò eré ìdárayá tí ò lẹ́jàn bákan ní. Ìbílẹ̀ ti gbọ́ gbogbo rẹ̀. Kó tó di pé mo gbé pọ́lísì tèmi wọlé, ẹ mọ̀ pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ lópin ọ̀sẹ̀. Ẹ mọ̀ pé ìdíje La Liga ti gbìnàyá. Ó yàtọ̀ bá ń sọ̀rọ̀ nípa Community Shield. Ẹ mọ̀ pé ẹni tó bá gba Líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì àti ẹni tó bá gba FA, àwọn méjèèjì máa pàdé. Kó tó di pé sáà bẹ̀rẹ̀, wọ́n máa gbá Community Shield. Ẹ wo wọ́n bojú ìkọ̀kan jẹ́ o. Ṣé bá ń gbọ́ mẹ́ta ṣàǹkọ̀, wọ́n kò lé wọn lọ́wọ́. Àwọn tán wọ Sky Blue, wọ́n jẹ mẹ́ta lọ́wọ́ ikọ̀ Arsenal. Ṣé bá ń gbọ́ tíìmù tó ń tó lọ́wọ́? Kò sí tíìmù míì tó ń tó. Arsenal ló ń tó nígboro ayé. Up Gunners! Àwọn olólùfẹ́ wọn pariwo nígboro ayé. Kí n tó wọnú ìròyìn lọ nírọ̀lẹ́ tèmi, ẹ jẹ́ ń fún yín láwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lópin ọ̀sẹ̀. Àmọ́ kó tó di pé mo fún yín ní tàwọn tòkè òkun, ẹ mọ̀ pé John Vett, mo sọ̀ nípa Emmanuel League Cup. John Vett lọ lọ́wọ́. Àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa Match Day 2, ẹ jẹ́ ń kà sí yín létí. Kí n tó fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la, ẹ wò pápá pálápàá bíbẹ̀ yẹn. Fortunate FC, àwọn pàdánù o, wọ́n fọrùn rọ. Dortmund FC ló lù wọ́n. Àmì ayò kan sódo, òun ni Fortunate FC jẹ. Oya ta bá ń sọ̀rọ̀ nípa Blue Moon FC nkọ. Àwọn gbìyànjú o, nígbẹ̀yìn gbẹ̀yìn. Àwọn àti Burnley Jet, ọ̀mì ẹlẹ́yin náà ta lápá bíbẹ̀ yẹn. Odo nífẹsẹ̀wọnsẹ̀ yẹn bá dé láàrin Blue FC àti Burnley Jet. Láàrin Blue Moon FC àti Burnley Jet, odo ló bá dé o. Ó yá àwọn ti Youngstars nkọ. Youngstars o, Youngstar o, wọ́n pàdánù sọ́wọ́ God's Time FA. Àmì ayò méjì sí ẹyọkan, òun ni Youngstar jẹ lọ́wọ́ God's Time FA. Ṣé wá rí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Adéwálé FC àti Skystar FC? Wọ́n ti postpone ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Wọ́n ti sún síwájú o. Oya ta bá ń sọ̀rọ̀ nípa Fixture Match Day 3. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la, ẹ̀wò tó bá di aago mọ́kànlá àárọ̀ ọ̀la. Fortunate àti Prince Star, àwọn méjèèjì máa kojú ara wọn. Bákan náà God's Time ńkọ, wọ́n máa pàdé Adéwálé o. Oya lápá bíbẹ̀ yẹn. Oya Blue Moon àti Dorkman, àwọn méjèèjì máa kojú ara wọn tó bá di aago kan ọ̀sán lọ́la. Ṣé wá rí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Sky Stars àti Burnley Jet tó bá di aago méjì lọ́sàn-án lọ́la? Àwọn méjèèjì máa kojú ara wọn. Ẹ wo ta bá ń sọ̀rọ̀ nípa Main Bowl, ìyẹn ní Liberty Stadium. Ibẹ̀ ni gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ti máa wáyé. Ó yá báwo ni tébù ṣe rí lápá bíbẹ̀ yẹn? Ẹ mọ̀ pé Dorkman FC, àwọn ni wọ́n lékè. Ta bá ń sọ̀rọ̀ nípa tébù, mò ń sọ̀rọ̀ nípa John Vett Emmanuel League Cup. Ìyẹn ti fún ọdún 2026, ẹ mọ̀ pé ìdíje yẹn ń lọ lọ́wọ́. Dorkman FC, àwọn ni wọ́n lékè. 6 points ní Dorkman ní lápá bíbẹ̀ yẹn. Ó yá bákan náà God's Time FA ńkọ, àwọn ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ méjì. Wọ́n ní 3 points o. Ó yá ti bá ń sọ̀rọ̀ nípa Blue Moon FC. Blue Moon ní wọ́n ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ méjì. 2 points làwọn mú o. Ó yá Skystar ńkọ, Skystar FA, ìfẹsẹ̀wọnsẹ̀ kan làwọn gbá o. Wọ́n sì ní 1 point. Ta bá ń sọ̀rọ̀ nípa Burnley Jet. Burnley Jet náà ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ kan.
one point ni bon legend ni oya prince tan ko prince ati gba fese won se kan oya awon na ni one point adewale fc awon o ti gba fese won se rara won o ti ni point lapa bibe yen oya fortunate fc nko awon ti gba meji won ni one point tabanso nipa young star nko young star ti gba eyo kan awon o ni point rara o won padanu ifese won se ti won gba oya eje kuro lapa bibe yen o dinu idije spanish la liga awon esi fese won se to waye iyen lopin ose to koja oya resi satanda won gbianju won koju vilari ami ayo meji meji nata oya espanyol ko nile espanyol won fi agbaran levante ami ayo meta si odo ni fese won se yen parisi se ri eyin ololufe lionel messi won je iya o nashville lo lu won ami ayo merin si eyo kan won boju inter miami je bo ti je pe lionel messi padanu gole wo mi gba si lapa bibe yen mo so nipa idije mls

0: West Radio 89.3 FM con Gagoma.
1: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò. Tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. A fẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó owó gajara lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ lájọ. Ilé iṣẹ́ ńlá ńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀. Ẹ wá gbé wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ wò. Ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Blue West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo ń tẹ́ fẹ́, ojú kan ló wà.
2: Yo, what's up?
3: Baby, let's go!
4: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram.

0: kalẹ́o. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ń gbé ìgbésẹ̀ láti ṣàfikún okun àlàkalẹ̀ àlàáfíà fún ọ̀rọ̀ ètò ààbò tó ń ti ìṣọ̀kan àwùjọ. Àjọ ilẹ̀ Yúróòpù pèsè 2,000,000 pọ̀n owó ilẹ̀ Gẹ̀ẹ́sì Yúrò láti dènà mọ́ ìbújáde àrùn onígbáméjì kọ́lẹ́rà lórílẹ̀-èdè Nàìjíríà, Cameroon, orílẹ̀-èdè CAR àti Chad. Ilé-iṣẹ́ tó ń rí sí ètò ìkọ́ni ìṣúná àtàwọn ọ̀rọ̀ ilé-iṣẹ́ mìíràn wọ́n pé àwọn ti ná 1,450,000 owó náírà lórí àwọn oníṣẹ́ ọwọ́ tó jẹ 8,000 ó dẹ pẹsẹpẹsẹ níye fún ètò ìdánwò àgbáyé. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ni wọ́n ti ṣe ìkódànù ọ̀rọ̀ wípé àwọn aláìsí agbowó gbaṣẹ́ títẹ̀ka ìdìbò nínú ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun pé wọ́n kópa. Ní báyìí, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti fikún akitiyan wọn lórí ìgbéga àti ìgbéròkè àlàkalẹ̀ àlàáfíà orílẹ̀-èdè yìí, eléyìí tó ní ṣe pẹ̀lú àfikún okun ètò ààbò tó fi mọ́ ìgbéròkè ìṣọ̀kan àwùjọ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ ọ̀hún tó jẹ nípasẹ̀ ilé-iṣẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí òun ló wáyé láti ṣàgbékalẹ̀ ìlànà eléyìí tó múnádóko lórí ọ̀nà láti yanjú àwọn ohun tí ń ṣe yọ jáde lórí ọ̀rọ̀ ètò ààbò. Níbi ìfilọ́lẹ̀ àlàkalẹ̀ ètò ìdàgbàsókè àlàáfíà orílẹ̀-èdè yìí ọ̀hún, Dókítà Abiodun Ezeet tó jẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ lórí ìkànsí ìlú, ó sọ̀rọ̀ lórí bí ètò náà bó ṣe bọ́ sí àkókò tó ń ti ipa rẹ̀ nínú ìpòǹgbẹ fún àlàáfíà lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lórí bí ṣíṣe àrídìmú àlàáfíà bí kò ṣe ní ṣe pẹ̀lú ìdásí ọ̀rọ̀ ètò ààbò nìkan, ṣùgbọ́n pẹ̀lú ìdí láti yanjú àwọn ohun tó bá ń jáde láti ìpìlẹ̀ wá lórí rògbòdìyàn tó ń ti ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀. Àjọ ilẹ̀ Yúróòpù ti kéde owó kan ti ṣe 2,000,000 owó ilẹ̀ Gẹ̀ẹ́sì Yúrò nínú ìṣúná ìdásí pàjáwìrì ọ̀rọ̀ ọmọnìyàn láti fi dènà mọ́ ìbújáde àrùn onígbáméjì yan kọ́lẹ́rà ní orílẹ̀-èdè Nàìjíríà, Cameroon, orílẹ̀-èdè CAR àti Chad. Ìròyìn ọ̀hún ló jáde nínú àtẹ̀jáde oníròyìn eléyìí tí wọ́n fi síta lónìí látọ̀dọ̀ ẹni tó ń rí sí ìròyìn ìgbìmọ̀ aṣojú àjọ Yúróòpù sí Nàìjíríà tó ń ti àjọ tó ń rí sí ọrọ̀ ajé ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ẹni tí í ṣe ọ̀gbẹ́ni Modestus Chukwulaka. Ọ̀gbẹ́ni Chukwulaka ó ṣàlàyé wípé ìrànwọ́ àtìlẹ́yìn náà òní yóò fi kún àwọn ohun ìdásí bí ohun èlò tó yẹ, omi eléyìí tó mọ gèrè, àyíká eléyìí tó dára, ìtọ́jú omi táwọn aráàlú ń lò tó ń ti àwọn nǹkan mìíràn. Gẹ́gẹ́ bí àjọ àgbáyé eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera ṣe wá fi léde wọn pé àrùn onígbáméjì kọ́lẹ́rà ọ̀hún tí òǹkà rẹ̀ ti ju 1,160,000 lọ, ó ní ìròyìn ti gbé nípa àwọn tó ti lùgbàdì rẹ̀ lápá ilẹ̀ adúláwọ̀ nínú oṣù márùn-ún àkọ́kọ́ ọdún 2026. Gẹ́gẹ́ bí lára akitiyan ìjọba àpapọ̀ láti fi ìwé ẹ̀rí fún àwọn oníṣẹ́ ọwọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti láti sọ wọ́n di ìlúmọ̀ọ́ká lágbàáyé, ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilé-iṣẹ́ ìkọ́ni àti ètò ìṣúná ITF ni wọ́n ti ṣàfihàn wípé àwọn oníṣẹ́ ọwọ́ tó jẹ 8,000 níye ó ní wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìgbéròkè ẹ̀kọ́ṣẹ́ wọn fún ìdánwò àgbáyé ti SUPA pẹ̀lú owó eléyìí tí wọ́n fi léde wípé àwọn ti ná tó jẹ 1,497,000 owó náírà. Ọ̀gá àgbà ilé-iṣẹ́ náà ni ti ṣe Dókítà Fiz Olúwatóyìn Ògún, ó ṣàlàyé ọ̀rọ̀ náà lónìí níbi tí ó ti mójútó ìdánwò oníwèé ẹ̀rí àgbáyé ti ń lọ lọ́wọ́ ọ̀hún ní gbọ̀ngàn wọn tó wà nílùú Jos nípínlẹ̀ Plateau. Ọ̀gá àgbà ọ̀hún ó ṣàlàyé bí ìdánwò náà ti ṣe wáyé láwọn ìpínlẹ̀ 37 àti àwọn gbọ̀ngàn ìdánwò 18 tó ń ti bí wọ́n ṣe ṣàgbékalẹ̀ ètò náà láti mú àyípadà bá epo àwọn oníṣẹ́ ọwọ́ tó jọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa fífún wọn ní ìdánimọ̀ àgbáńlá ayé tí yóò fún wọn láǹfààní láti lè rí iṣẹ́ ṣé ó kó owó wọn nílé ìyún lórílẹ̀-èdè yìí tó ń ti lẹ́yìn odi nílùú ibòmíràn ní gbogbo àgbáyé. Ajo olominira to nri si oro eto odibo lorile-ede yi o ni won ti se ikodanu awon oro eleyi to npe awon alaisi to nti awon ti won ma ngbe ise e ma teka idibo fun wipe won tibo lakoko eto odibo gomina ni ipinle Osun ajo wipe ero ta won fi nsayewo oludibo awon ko se akasile iru e be ko si le je ki iru e sese akowe igberoyin jade alaga ajo olominira to nri si oro eto odibo ohun dayo oketola o wa ro awon mo orilede Nigeria lati sayewo ki won si mo kiyesi awon iroyin eleyi ti won ba n ri dara dara to fi mo awon foran eleyi ti ba n ka kiri lori afefe leyin idibo ohun oketola soro ohun loni nibi iforo wa ni lenu wo lori mo maworan leyin eto idibo eleyi tori si bi oludije egbe oselu alatanpako accord gomina ademola adeleke bo ti se jawe olubori to si fidi oludije dupo ninu egbe oselu apc yun bola Oye, bami jijanle. Ajo ton risi oro eto, danwa ashe wali eko giga inyo jamb. Oni wan ti she ikilo fun awan ton she I danwo nan. Ti wan da anfani igbani wale sili eko la todon 2020 si 2025 wan duro. Ipe ki wan te wak ba anfani nan. Ti wan batiri ki wan dan si. Ko ti ki wan dan si tabi ki wan ko. Koto di ojo kokan li lagmo shuke jodon 2026 ki wama ba akpa dano anfani na. Ajo on, awagba awan toro kanan lamonan. Lati lo ye ojo okpo igba nesili eko wangu. Ki wong sikbe igese ele ito bato ate ito ye. Saju okpon igbe deke akoko ele iti wong fumadi. Ajo ele to dan washe wali eko giga on. Ne wato waro awan toro kanan. Lati mo duro de akoko igbe deke ta wong fumada o. Shukban ki wong lo sa ye ojo okpo wang. Lati pari awan igbese ele ito ba ye. Saju koto di ojo kokan li logban. O shuke jodon 2026. Eka ipase olopa ipinle Oyo ni won ti fi panpe ofin gbe afurasi odaran kan to nje Arowolo Ademola Adeyemo ti awon eniyan mo si Demi fun esun le lowo ninu idigunjale gbigbale onile to nti awon iwo odaran miran laarin Ibadan pelu awon ohun ija oloro eleyi ti won ka ma lowo Commissioner olopa apase ipinle Oyo Abimbola Olugbenga lo salaye oro lori bawon agbofinro bi won ti se fi kun akitiyan won lati ri daju wipe owo ba won toko ki won si fi oju won kata adajo ofin Olugbenga salaye oro lori igbese eleyi ti won gbe to si yori si bi won se ri awon iban lewo atota bon ohun gba to fi mo bi owo bo ti se te afurasi ohun leyin igbese otelemuye eleyi ti won gbe lori ibuba ifarapamo awon atilawi na ni agbegbe soka nilu Ibadan Commissioner olopo ohun o wa kede wipe awon si wa ninu fifarajin lati ma daabubu emi ton ti duki awon ara ilu won wa ro awon eniyan lati ma seran lowo fun awon agbofinro lori iroyin ton ti alaye yi to ba ye ninu igbese won lodi si iwo daran ni ipinle yi eyi lopin akojopo iroyin lewa fun ti ale oni sugbon kin to ma lo egbon awon koko to wa inu iroyin na lekan si ijoba apapo fi kun akitiyan won lori igberoke alakale alaafia orilede yi to foju sun ona lati fi kun okun eto abo to fi mo igberoke isokan lawujo jakejado orilede Nigeria ajo le Europe ti kede isuna dasi pa jawiri oro omoniyan to ni milionu meji o gbe meta wo le okere Europe pon lati fi de na mo ibujade arun onigba meji cholera orilede Nigeria Cameroon orilede Central African Republic to fi mo Chad ajo olominira to nri si oro eto odibo orilede yi na ti se ikodanu akojopo iroyin eleyi to npe awon alaisi to nti awon agbowo te kadibo wipe won wa nibi eto odibo gomina ipinle Osun won so ka se wipe ero asayewo oludibo awon ko le je ki iru igbese be o waye ajo to nri si oro eto danwo asewole eko giga jamb won se ikilo fun awon to se idanwo na to nda anfani igbaniwole sile eko won duro lati odun 2020 ti 2025 lati dan si anfani na ko to di ojo kokan le logbon osu kejo lati mo ba padanu re yi lo pin akojopo iroyin le wa fun ti ale oni akojopo ton ti atunto iroyin na lo waye latowo Kemi Sola Williams ederako mo wa lojo ko aye lu jara wa gbogbo Wells Radio 893 ba kan e ba wa nife ke se ba wa pin kaakiri lojo po ikani bani dore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com bakana fun iroyin leyi to ba soju yin te fe kan si wa lori e kan sinu kulu ikoroyin jopo wa lori number yi 0916893200 oye olorun adegoke ni oniroyin yin e seun te n gbo wa o olorun yo buku fun yin e ku kale orun ayo lasun o
1: Wells Radio 89.3 FM.
2: Ba fe puluwo ja yin lori radio te fe ma tawarawara bo meta se nta West Radio ni ke ma bo o afeti wa gbe ti ni laruge ubu ubu gajara lo come for your jingle and advertisement at West Radio 89.3 FM gugu legelege ati lajo lajo ile ise nla nla ati kekeke eyin ile ijosin patapata e ma bo e wa gbe wo e je wo e jo wo e to wu jo Oga ni master ki le tun du se na e ma se tabi sugba o e ma gbo wa sile ise wa gangba la wa lege titi ile fufu pelu awo bulu west broadcasting out ni alafi avenue oluyole estate ibadan ojo state nigeria elo elo 07066165053 tabi 08035093394 west radio 89.3 FM Olorun gbọ gbogbo te fe oju kan lo wa.
3: Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are your state's number one family radio station. We connect with the heart of families in your state. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, a white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Are you on 0706-840-7359? Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
4: Thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
5: Oh, wow. Yes, please.
4: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets, all on BillStation. Fast, simple, reliable.
5: Wow, that's amazing.
4: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
5: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
4: WhatsApp 091-6858-1914. Bill Station, your world, your money, one station.
1: 89.3 FM, your preferred wholesome radio.

0: a jẹ pé ká tún máa kíra wa pé ẹ tún kalẹ ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì ń fẹ́ dé lálẹ́ tòní ìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM náà rèé olúyọ̀lé estate ńlẹ̀ ìbàdàn lórí ètò yín ètò wa call and win. Fún talẹ́ tòní ọjọ́ kẹta dín ní ogún oṣù kẹjọ ọdún 2026. Mo kó nílé mo kálejò mo kọ́mọdé mo kágbà mo kí lọ́kùnrin mo kí lọ́bìnrin. Onílé o kókókó. Ẹ̀yin tẹ́ ṣì wà lójú ọ̀nà pà ń lọlé. Àmọ́kẹ́yìn náà nu ọkọ̀. Òkè orí ọ̀kadà ló ká yín mọ́. Àbó lẹ ti wá fẹ́ ṣe lórí ọ̀kadà yìí báyìí. Okay, anyhow, bó bá ṣe máa jẹ́, a máa fomi lò, a máa yí mọ́ra wọn náà ni. Ẹni sáà mùdà, sàdélérè, ó ti wà lórí ewé o. Ó ti kẹ́sẹ̀ kan rọ̀, ó kẹ́sẹ̀ kan sílẹ̀. Ẹni ó kásẹ̀ rẹ̀ lẹ̀pẹ́ ti rí. Ẹni kó kẹ́sẹ̀ lẹ̀pẹ́ ti rí. Àwọn ọ̀rẹ́ sáà máa délérè wà lálàáfíà. Lọ́rẹ́ lo ìsinmi rẹ̀ bó ti tó àti bó ti yẹ gẹ́gẹ́ bí ìlànà ń tẹ̀lé gẹ́gẹ́ bí ètò tí wọ́n ti yà kalẹ̀. Ètò náà ó sì wà nínú ilé yóò máa mọ́nítọ̀ yín báyìí yóò máa kíyèsí bí everybody ó ṣe máa láǹfààní àti gbẹ́nu sí i. Àwọn tí ó sùnlé àwọn tí wọ́n ní wararú àwọn tí wọ́n ní gọ́ra wọn àwọn tí wọ́n ò ní lálẹ́ ètò ní alẹ́ ọjọ́ ajé ọjọ́ mọ́ báwo ń dé yín níbo ló ka yín mọ́ sẹ́yìn ti wọlé. Alright, no problem. Call and win aago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án àbọ̀ 8:30 to 9:30 every Monday evening. So it's time to jẹ ẹ̀bùn. It's time to jẹ something. Kí lẹ máa wá jẹ lálẹ́ ètò ní ó máa yàtọ̀. Adédàmọ́lá olóyèdè ọmọ ọmọ bàbá olómi ìlú ọkọ tèmi jẹ o. Adédàmọ́lá olóyèdè Henry ńlọlọ́wọ́ bọ́tìnì fún ti alẹ́ ètò ní. Èmi àti yín lájọ wà ń bí lálẹ́ ètò ní. Ìbéèrè mẹ́ta mẹ́ta lẹnìkọ̀ọ̀kan ó láǹfààní sí. Wọ́n láwọn kan wà lójú òpó ayélujára Facebook. Báwo máa ṣe wá dọ́dọ̀ ti yín kí ni mo máa fún yín báyìí kí wàá ni máa fáwọn tó wà lójú òpó Facebook o. Ó kì í já máa wò bọ̀ ẹ jẹ́ ká máa observe ẹ bọ̀ kí wọn ti máa fáwọn tó wà lórí Facebook. Bẹ́ẹ̀ ṣe wà lórí Facebook ẹ lè lọ share ẹ like ẹ comment ẹ dẹ̀ share dáadáa ẹ jẹ́ ká wọ́n yìí máa jẹ́ ẹ yá máa fẹ́ yín náà ní ìbéèrè ni mi ti mọ̀. Ṣùgbọ́n everybody ẹ gbáradì ìbéèrè mẹ́ta mẹ́ta. Ní tí mo kọ́kọ́ fẹ́ ṣe tẹ́lẹ̀ nígbà tí sáà mo lóun Damola mo ní sáà ó ní àkọ́lá àwọn ìdánwò rẹ àmúlò dánwò ọlọ́run. Wọ́n kò pé á jẹ́ kí n ṣètò ìbéèrè márùn-ún márùn-ún fẹ́nìkọ̀ọ̀kan. Ìbéèrè márùn-ún márùn-ún fẹ́nìkọ̀ọ̀kan. Màá wá ṣe níṣe pé tẹ bá ti gba ìbéèrè kan. Kọ́kọ́ wò pé kí n ṣe ni ₦1.50 àbí ₦1.100. Ṣùgbọ́n mo wá wò pé kó lè lọ kárí ká ṣe ń kò kárí àlùalá kó lè kárí everybody. Mo wá ṣe ní ìbéèrè mẹ́ta mẹ́ta. So ìbéèrè kan ₦100. Tẹ bá ti gba ìbéèrè kan ₦100. Tẹ bá wá gba méjì ₦200. Tẹ bá gba mẹ́ta ₦300. So tó wá jẹ́ méjì náà lẹ láǹfààní àti gbà ₦200 yín dúró. Ó sì jẹ́ ọkan náà lẹ láǹfààní àti gbà náà mẹ́ta ìbéèrè yín. Ó ti lọ náà nìyẹn. Ẹ̀yin ni kẹ́ ẹ wá dù kẹ́ ẹ dira. Ẹ tètè kó. Ẹ káwọn tí ó ràn yín lọ́wọ́ sí tòsí lálẹ́ ètò ní. A máa kẹ́kọ̀ọ́ a máa gbádùn ara wa bí ọlọ́ba fún ti alẹ́ ètò ní lórí call and win. Nìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM. Ẹ jẹ́ pé ojú òpó fáwọn tí wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ 09168931000 lójú òpó tó wọlé àkọ́kọ́ nìyẹn 09168931000 tàbí 09153348 93 tó fi mọ́ 09113333893. Mo ní ìbéèrè Yorùbá méjì fẹ́nìkọ̀ọ̀kan. Màá sì fi ẹyọkan mi kan láàrin tí ìyẹn ò ṣe Yorùbá ń tiẹ̀. Ṣé ẹ ti ṣe tán ẹ̀hẹ́ bí àṣà sáàmì if you are ready for me I am ready for you. All right, Talenia, koko to ma shide e farabale femi lale. Hello. Ah. Ibe gogan le wa.
1: Message you.
0: Ni be gogan le wa.
1: Ya do TDFA.
0: Eh, oruko yin.
1: Ogbotade katasolo eki ayami lamba wa. Ogbotade se tasolo.
0: Ogbotade lati osolo.
1: E yi.
0: Ogbotade.
1: Eki ayami
0: lamba
1: wa.
0: You are a number 1. Eh, I just have a number for an equal to one. Okay, sir.
1: Oh, I'm there.
0: Sure.
1: Oh, I'm there.
0: Okay, he buried metal and need about it by buried cock under the Nera. Oh,
1: yeah.
0: Shut the shut up. Me, bro.
1: I didn't call.
0: Okay, shut the shut up. Oh yeah, ibere akoko re e ba mi daruko orisi ona merin ibere akoko orisi ona merin ti won ma ngba se oge ni aye atijo orisi ona merin ti won ma ngba se oge laye atijo yes ona merin wa
1: akoko lali
0: lali lile 100 1
1: ekeji
0: Ila kiko o di meji.
1: Irun sise.
0: Irun didi, irun sise, sori, o di meta.
1: Okayokan. Imura.
0: Imura. Aso wiwo. Okay. Okay, mo fun yin. Oya, ebere akoko ti lo beyen, e ti gba 100 naira yin ti duro. Oya, e gba ibere keji. If you know, a man chat to Lori WhatsApp, da.
1: Ah, I'm
0: going to
1: chat to you because you're doing well.
0: Me, bro? Ah, okay. Oh, yeah. And you're looking for any berry, ye? Can you feel, can you say, wait, to the people, she jet? Shall you shut on?
1: Yeah.
0: All right. And you're for any lay, ye? See, me, if I find any to my lofa. A jacket. Kini nkan ti eyan o le je laaro fun breakfast kini nkan meji te le je fun breakfast mi ni ke daruko onje o kini teyan o le je fun breakfast ta ba so pe onje aro o kini kan onje osan kini kan onje ale kini kan kini o kan je meji teyan o le je fun breakfast o ye sare so e ti gba ibere akoko
1: ada ko je yan
0: mi ni e da ko onje o mo kan ni e da ko in teyan le je fun breakfast awon je din man je laaro na pe ni breakfast kini teyan le je aside the breakfast laaro
1: pakaso
0: o pakaso
1: ogi
0: awusa egbe mi debe mo ni e ma da ko nje won da ko nje onje teyan le je fun breakfast na ni lunch ati dinner
1: okay
0: onje aro kini ma pe breakfast Sen tell me debe. About ti lo ni. Ah, won ti lo. Oda, ko si wahala, iyen ti lo be yen na niyan. Hello.
2: Hello sir.
0: Eka le. Yes sir, oruko yin ati bi te tin pe.
2: Fajobi Olukayo loruko mi lati ile Apostle.
0: Fajobi
2: Olukayo.
0: Olutayo lati Airport Road, Lon.
2: Beni.
0: Yeba. Okay. Eje sare mu number yin tori asiko. E ba pari, e ba so number merin to pari number yin.
2: 8999.
0: Se ti se tan Mr. Fajobila Olutayo lati Airport Road. Ibere akoko ti yin ninu meta 100 naira ni ibere akoko, ibere kokan duro fun. Se n gbadun mi sir.
2: Agboye
0: ni won pe awon gbo mi. Okay. Se be eyin man chat lori WhatsApp daada.
2: Tele so be mo ni.
0: Tele so be leyin nlo. O da e je koko biyin leleyi. Kini kan ti won ma so wi pe o ma nbo sugbon ti ko ni de lai nkan kan wa ni o ma to ba so pe to ba di kini kan a du di kini kan wa ni. Ki lo wa ma nbo yen ti ki de lai.
2: Olani,
0: ba dola akola e patewo fura yin sir mi dura tewo yin o mi dura tewo yin o oya e gba ibere keji papa ko si asiko ti yoruba ba fi awe obi ranse si yan ki lo tumo si awe obi
2: awe obi
0: ta ba fi ranse si yan ta fi paroko ranse ki lo tumo si
2: eyin pe baba jongbe ko ma jongbe
0: won gbe mi debe to ba jongbe ko ma jongbe e farabale si itumo re ni wipe oro ti yanju
2: Ekeka.
0: Ibere keta yin no time to shed time. Eyin ni tan so bele nlo. Oya e ba mi so awon nkan bi melo kan bi meji si meta ta le fi oka baba se.
2: Oka baba. An ro ni oka je.
0: An ro loka je o de ni.
2: Afin koko mu.
0: Afin po eko mu o di meji.
2: Asin fin fun awon aje lonje
0: e fun ayin latewo ni o ba lejonu e ti lanfani si 200 naira be yen ti yin number yin ti wa bi 8999 lo pari e ko ma lo be baba fajo bi lati airport road e je wo bi enikan na wa nbe hello
3: press radio 89.5
0: ni be gangan lewa oruko yin ati bi te tin pe yi
3: Mrs.
0: Olani yan lati iwo road lohun iwo to ni road ninu e ba nso number 4 to pari number yin
3: 7704
0: lo pari number ibere meta se ti se tan
3: Abiya.
0: Okay e gba ibere akoko ti yin ni o ba lejo nu ibere akoko latodo mi on le leyi eyi oyibo ni ba fi bere sugbon tori bo se nlo lale okan mi o se ibo mo se ti se tama
3: yeah.
0: All right mami e fara bale gba eleyi ni te ba lo si party wedding abi eni inawo ti wa ko RSVP sey ara arbe kini tumo RSVP yi
3: Awon ti won
0: ma pin je ni. Awon ti won pin o je. Won gbe mi de Aye Emmanuel.
3: Awon ti ma safu.
0: Awon ti ma safu. Ah, egbon won leyin server. E je ma babo. Yin pada so itumo re fun yin sugbon e gba itumo re lagbe ebeun. E je fun yin ni bere keji.
3: Awon ti ma dalejo lohun
0: ni. Awon ti ma dalejo lohun ni. Awon ti e ma npe te ba ti fe so ni lojo na pe ah number alagbaja wa lara RSVP. E ma worry emi ati yin o de be ngba to ba ya e gba ibere keji yin. Se ti se tan. Ibere keji. Ti won ba fi ikarawin igbiranse si yan ki lo tumo si. Ikarawin igbin.
3: Ikarawin
0: igbin.
3: Won ni ko ma
0: binu mo ngba won ni ko jebure awo olugbebe. Okay e tu farabalẹ si ibere keji niyan o mami. Mami, wola ni yan, tan ba fi ikarawin igbin ranse si yan, o tumo si pe okan re nfa yan, okan re nfa mi, eni teyan ba si nife lokan re ma nse kini o, lokan re ma nfa yan, abi be ko, oya ibere keta se ti se tan, oya mami ni o ti ya, eje seyin ma sati lori WhatsApp, kin gbe yin lo sibi ti o lo jina tana so bere yin na tun lo ah suga ja lale eyin eyan samu ibo lati abe soro yin lale yi mami o ye salaye fun mi ti an ba ni yoruba won ma pa eyin ki lo tumo si
3: won ma pa
0: eyin to ba ni won pa eyin ki lo tumo si won soro ni pe ba se nje soro yin nisin pe emi ati yin soro abi be ko e fara yin latewo tori pe e farabalẹ si FC ibere keta yin na mommy o de dun mi sha it pains me so much e da ma babo ti ba ni eyan pa yin awon yoruba ara nkan ti won fi ma se oge laye atijo ni eyin pipa bi eni ti o leji tele to wa wo pe ah o de we mi na de like bi eji momi ola ni yan se ra ri fere fe yan era be mi na se waju eyin mi kan ra se fere fe eyin o ni yan pe pe eyan pa eyin yes ta lo wa nbe ta lo wa na gba na
4: Westgate
0: 89.3 FM ibe gogan le wa
4: Remi lati
0: Total
4: Garden. Mi gbo. Remi lati Total Garden.
0: Remi lati Total Garden. Abi?
4: Beni, beni.
0: Okay, anti Remi. Ba n so number merin to pari number yin papapa.
4: 1245.
0: 1245. Okay. Anti Remi se ti se tan fun ibere meta. Bere, just three questions.
4: No di shetan.
0: Oni, I want to shetan. Eje ka lo shibe. Ibere a koko yin. Si wan ba so wipe. E yin tete ma, e yin man chati WhatsApp dada now. Be ni abi be ko. E yin nan lotan nan so be. Eh? Bo e man chati leko kan, e man chati leko kan. Abi be ko? Okay, ti eba ni data lori phone yin. Te wa ni keyan tan sport fun yin. Ki leyin ma tan lori phone ti yin.
4: Eyan tan wifi.
0: Eba mi so tun mo wifi yen.
4: Wireless
0: etivet bao eti de bi kan o eti wireless yi na ne ja pari ha won lawon oran ti wireless fidelity ni Wireless fidelity ni ede gbianju o egba afu ah keni ki ti se o se won afu yin 50 naira niyan abi be ko
4: abi
0: okay ede ma bayin ede bayin se sibe na pe 50 naira wa nbi na tori ati mo ti o pada sele okay se ti se tan
4: mo ni je tan
0: si yoruba ba fi suku agbado ran se si yan ki lo tumo si
4: Abe
0: gbori?
4: Mi gbori o.
0: Ah, wala wo gbori.
4: Ki se yo ba da da mi.
0: Eh, omo ilu wo ni yin?
4: Mi dagba mi o ba ni mi bo mi dagba sile yo.
0: Ile bo le dagba si, e ma je ki anybody gbo. Ile bo le dagba si.
4: Gbogbo aye ngbo.
0: Won ni gbogbo aye ngbo. Ah, Olowo. Eh wa fe so ebe laodo abi. Efe laodo.
4: Ile Hausa ile Hausa.
0: Apa abo ni ile Hausa? Apa abo ni ile Hausa?
4: Eh,
0: not. Yo sa ni lu gaspe de sira wa. Kano inau ni.
4: Lafia kalo.
0: Inagadia. Ah, anta shi lafia.
4: Ya aiki lafia, kalanta shi lafia.
0: Ah. Yo wa. Oda, mo ti gbo.
4: 500 naira mi ti gbo.
0: Eh mi gbo eyin ati tani niwaju tani.
4: Owo mi le di fe lo.
0: Mi lo gbogbo owo yin tan o. E daruko oye je fe le pari e. Ki wo boya ma le wo be ti se. Ti e ba n daruko orisi irun ti Yoruba ma n di tan fi n soge.
4: Shuku.
0: Koroba.
4: Patewo.
0: La mole e bi kan kun kin yonda yin eh koju soko oda eti ni 150 le ko si wahala anti re me lati soju ke yokan ni ngba te gba suku agbado nko
4: okay
0: azi ah ese mo dupa o ah 0916893 1000 Se bere mi wa le ni bere to ro bi eko 0915334893 tabi 0911 3 4 8 9 3 eti wa nbe ah won ti se tan Ojú òpó yẹn ti ń rè lura wọn, everybody ti ń ṣe survivor of the fittest. Níbẹ̀ gangan lẹ́wà, number 5 niyin, yes. Zainab láti Yemẹtu. Do you want to know jìnà sí Total Garden na?
5: Bẹ́ẹ̀ni.
0: Apá abó ń Yemẹtu.
5: Yemẹtu aládàn.
0: Ok. Ó yẹ ẹ bá ń pe nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín. 0233 oní nọ́mbà mẹ́rin tí ó parí nọ́mbà yín. Ṣẹ́jú ṣe tán. Ìbéèrè àkọ́kọ́ àti Zainab láti Yemẹtu. Ẹ bá ń dárúkọ, ẹ bá ń sọ ọ̀nà bíi márùn-ún tí ẹ̀yin obìnrin àbí àwọn Yorùbá ń dà ṣoge láyé òde òní. Obìnrin sáà ni yín.
5: Lẹ̀rùn ojú.
0: Mi gbọ́, ẹni sùúrù èwo lẹ kọ́kọ́ sọ, kí má bà. Lílẹ̀ irun ojú, yẹ́s irun ojú lílẹ̀, ó de ní.
5: Wíìgì,
0: ok, ó di tù ú. Mi gbọ́.
5: Nílẹ̀ èkáná.
0: Nílẹ̀ èkáná, ó di mẹ́ta.
5: Make-up.
0: Wọ́n de make-up. Ó dá mo gbọ́ di mẹ́rin.
5: Kí lílo tí ló yẹ ní.
0: Lílo yẹ tí wọ́n tún gbé mi débẹ̀, Ok, ẹ ti mú ìyẹn kúrò ńbẹ̀ nìyẹn, ẹja ₦100 ti dúró sangility lálẹ́ tòní. Ṣé ẹ ti ṣe tán? Ìbéèrè kejì. Tí àwọn èèyàn méjì bá ń chaàtì lọ́wọ́ lórí ẹtí mọ àwọn bí tẹ́tí máa ń chaàtì. Tẹ́nìkan wá kọ abbreviation TTYL. TTYL. Kí ló túmọ̀ sí?
5: TTYL.
0: Tó kàn kọ abbreviation TTYL. Òun àtẹnìkan jọ ń sọ̀rọ̀. Ó wá fẹ́ mọ̀ lọ́wọ́ ní wo. TTYL, ó kàn táìpẹ̀, ó sẹ́ndẹ̀. Kí ló túmọ̀ sí? Mi gbọ́.
5: Talk to you later.
0: Bá mọ sọ̀rọ̀ later, ó di méjì, ẹ ti dín ₦200 ńlẹ̀. Ṣé ẹ ti ṣe tán ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta? Ok, ó yẹ ẹ jẹ́ àsọ. Ẹ wá sọ fún mi ọ̀nà márùn-ún tí Yorùbá tí à ń gbà ṣe àrokò láyé òde òní. In these days, these modern days, ọ̀nà tá a lè gbà láti ṣe àrokò. Óyà.
5: Àrokò.
0: Kí ló ń pè ní àrokò? Óyà gàgán. Kí ló ń pè ní àrokò? Ó yẹ kọ́kọ́ dáhùn ẹ̀.
5: Óyà.
0: Kéèyàn send message yàn. Very good. Ẹ gbé mi débẹ̀. Tí èèyàn bá wá pé. Irú mẹ́sẹ̀jì àrokò yẹn báwọn náà ṣe máa ń ṣe. Óyá. Mi gbọ́. Èèyàn fi nǹkan ránṣẹ́. Ó yẹ wá sọ ọ̀nà téèyàn ń gbà fi báyàn sọ̀rọ̀ láìfẹnu sọ̀rọ̀ láyé òde òní.
5: Mẹ́sẹ̀jì.
0: Wọ́n á kọ lẹ́tà àbí? Mi fẹ́, ẹsọ̀ mi márùn-ún lẹ́sìn ń lọ, àwọn èèyàn sì pọ̀ lójú òpó.
5: Sign language.
0: Wọ́n fojú báyàn sọ̀rọ̀ wípé tó bá jẹ oúnjẹ tí mọ́mì kẹ́mi gbé fún ẹ yẹn, ó rìn tí mà fojú ẹ̀rí tá a bá délé. Ó dá mo gbà sign language wọn. Óyá pápá. Kéèyàn ṣe kí ni?
5: Kó fìkà demonstrate
0: sign language náà ni. Ẹ má gbé mi mọ́ra. Ó dá ẹjẹ́ máa bà bọ̀ àǹtí Zainab, wọ́n ti ní ₦200 ńlẹ̀. Aago mẹ́sàn-án ti kú ìṣẹ́jú méjì látinú òkulu ti hàn yín. 0916893 1000, 0915333 4893 tàbí 0911 3 4 8 9 3. Òun ni nọ́mbà tó wọnú kúrò yìí, kọ́ọ̀lù àwìn ìlálẹ̀ tòní lọ́jọ́ ajé ọjọ́ Monday, aago 8:30 sí aago 9:30. Ta ló wà nù ọgbà yìí? Ẹ wọlé ẹ sì dá èrò kan péré lókù. Yes. Níbẹ̀ gangan lẹ́wà.
6: Ibrahim lati Ijebu Igbo.
0: Mr. Ibrahim lati Ijebu Igbo. Eyin ara Ijebu ewe so. Ese o, wese o, wese o, wese o, se mo gba.
6: Ah, ona le wa.
0: Okay, ojo na mo wa. Okay, won lojo na mo wa. E ba npe number 4 to pari number yin. 7326. Eyin ara Ijebu, se ti setan.
6: E ja giyanju
0: e. Ah, eh ti e ba ri Ijebu to ko meje, abi to ko pele ni. Mo wa enikan ni Ijebu to ko pele. Okay, e ja lo, oya tori asiko. E so pe En ba mi wi. Okay, Ijebu o kin kola. Mama kan ma npe ra won ni Ijebu to ko meje. Se ti setan jade daddy mi.
6: Oya ja lo.
0: Okay. Mo fe so chicken sunny o mi kin so ke wa ba mi tu but ko si wahala e je n lo bayi e je n bi yin ni bere leyi ta di je tan kini nkan to ma n lo soke ti o kin lai lai wale ojo ori efun ayin ni atewo to da papa papa papa papa papa se di je tan ibere keji okay si Yoruba ti won ba fi iye ranse si iyan iye ti won ba fi ranse si iyan ki lo tumo si
6: iye aroko aji
0: to fi paroko ranse si iyan
6: iye o ti pe eniyan o fuye ko ti o tun ko ton pe re

0: nínú ìwọ ọmọlúàbí nínú àṣà kí ni ilẹ̀ Yorùbá ni kọ́mọkùnrin jí lòórọ̀ kùtùkùtù àgbàlagbà tó bá ti rí ìbá àṣẹ ìyá àbá àṣẹ bàbá rẹ̀ ẹni bá ti dàgbà jùlọ lọ́jọ́ orí òdi dandan kó tọ̀ balẹ̀ palaja àṣà ìbọ̀wọ̀ fún àgbàlagbà nínú àṣà kí ni ilẹ̀ Yorùbá ló wà ọmọkùnrin ó nà án lẹ̀ yóò tọ̀ balẹ̀ ní gbalaja ni bó sì wá sọ ọmọbìnrin ni orúnkún ẹsẹ̀ rẹ̀ méjèèjì ní ewúlẹ̀ ni ó fi kúnlẹ̀ fún ẹni tó bá jùlọ àfi ń ṣàyẹ̀sí àfi ń ṣàpọ́nlé àwọn àgbàlagbà nìyàn ní ṣàfihàn pé ọmọ yìí níbọ̀wọ̀ ọmọlúàbí ló ń tọ̀.
1: kèé
0: wá ṣe kíkí ni nìkan la tún lo kinní ọ̀hún fún lọ́pọ̀ ọgbà nígbà míì bóyá èèyàn ṣẹ̀ságbàlagbà téèyàn wùwà kan tí ò yẹ bí èèyàn bá fẹ́ tọrọ àforíjì láti lè jẹ́ kẹ́ni ọ̀hún mọ̀ pé lóòótọ́ ń ta ṣe òun a mọ̀ lára pé a ṣàṣìṣe díẹ̀ olúwa rẹ̀ bóṣobìnrin yóò tún fìkúnlẹ̀ ge ni pé ẹ dákun ẹ foríjì mi bàbá ẹ mọ̀ bínú. ẹ wò ó tí wọ́n làṣà ń lè tò tẹ́ ń láǹfààní àti mọ gbọlọwọ láṣàlẹ̀ ètò ní nìkan ni kànga gbọ́mọgbẹ wells radio 89.3 fm òpópónà aláàfin avenue lórí yọ̀lẹ́ estate ńlẹ̀ ìbàdàn ńlá kalẹ̀ sí o ti wá làṣàlẹ̀ ètò tí ń gbìnàyá o ti ń ba afẹ́fẹ́ sọ̀rẹ́ làṣàlẹ̀ ètò ní o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gbogbo ọjọ́ ajé bó bá ti da aago mẹ́sàn-án àbọ̀ báyìí ti wá làṣà ó mọ gbìnàyá lórí ìkànnì yìí bóyá èyí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dara pọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ti wá làṣà o ojú tí ẹ fi ń wòwọ́ ní fọ etí tí ẹ fi ń gbọ́wọ́ ní di o ẹ lè lọ gbójú oge wò wá lójú òpó facebook wa wells radio 893 fm fan page ẹ pè kálé kakò ẹ mọ pè káàkiri báwọn ẹ sọ fún nílé apá ọtún kó sọ fún nílé apá òsè ẹ kó tún sọ fẹ́ni tó wà lágbàlá kọsẹ sọ ẹ sọ fún tara alé tara oko pé ti wà làṣà ó ti gbìnàyá ètí ń ba afẹ́fẹ́ ṣọ̀rẹ́ lọ́wọ́.
1: àròkọ dúkúlẹ̀ fún ìyá àti bàbá tó bẹ.
0: orúkọ tèmi ò yí padà òye ọlọ́run adékòkè ń lo ọkọ̀ tí mò ń jẹ́ o.
1: kí ló mọ ọmọ yorùbá o ẹjẹ́ àgbàṣà wà lárugọ ẹjẹ́ àwọn.
0: ọmọ yorùbá ẹjẹ́ àgbàṣà wà lárugẹ bẹ́ẹ̀ ni nítorí ẹ̀ láti ṣàgbékalẹ̀ ètò ti wà làṣà ló fi jẹ́ pé a máa ń síra wá ń gbéra ẹ̀ pàkọ́ a máa ń pera wa padà wálé wípé àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ò gbọ́dọ̀ parun torí kò bàjẹ́ láyé olúkan kò bàjẹ́ láyé arẹ̀sà bẹ́ẹ̀ kò sì bàjẹ́ lóye ọ̀wọ́rọ̀gún àga ẹ̀yin o kò wá nítorí tèmi àti tiẹ̀ kò ní bàjẹ́ lórí mi kò sì ní bàjẹ́ lórí tiẹ̀ náà nítorí ẹ̀ láṣẹ ń tètè pera wa padà wálé pé ká mọ́ sọ lẹ́nu ká mọ́ fi àpò ìyàkọ́gi ẹ̀yin o ẹ mọ̀ pé téèyàn òòṣà téèyàn bá ń ṣe téèyàn bá ń lé ọmọdé púrò ńbẹ̀ òòṣà òun ṣetán àti parunrun torí ńgbà tágbàlagbà òun bá wàjà tó kúrò lórílẹ̀ èèpẹ̀ ọmọdé tí ń lépò ńbẹ̀ ò ní mojú léjà rẹ̀ kò ní mọ bí ó ti tẹ̀ wájú tó tó ṣe bí òwe wájú àwọn àgbàlagbà ẹ̀jẹ̀ rí

0: ìpínlẹ̀ tó ti wà làṣà lọ́sẹ̀ tó lọ á sọ̀rọ̀ a mẹ́nuba ń tọ̀rọ̀ mọ́ àwọn ọ̀sẹ̀ tá a ní nínú èdè yorùbá bá a ti lílédè gẹ̀ẹ́sì lání ní yorùbá náà àwọn ọ̀sẹ̀ tó wà tí oṣù tá a ní bá a ti ní lóṣù oṣù kọ̀ọ̀kan nú ọdún bó ti tẹ̀lé àwọn tẹ̀lé ń tẹ̀lé àfikọrin lédè yorùbá àtúnwá mọ́ wọn ọjọ́ ọ̀hún ọjọ́ kọ̀ọ̀kan nú odidi ọ̀sẹ̀ kan bọ́jọ́ kọ̀ọ̀kan ti wà amúyàn náà àtúnfikọrin tá a fi fúnra wa pé ká mọ̀ jẹ́lẹ́nu bá ń ká mọ̀ fi orí ọ̀hún dára wa lára yá díẹ̀díẹ̀ nígbà bá tẹnumọ́ yóò padà ṣe kíni o yóò padà dúró sí ọpọlọ wa kò ní kù dànù bí olù bí èlùbọ́ ẹ̀yìn làṣèlétọ́ ní orí ètò yìí lọ́sẹ̀ tó lọ oṣù tá a ní nínú ọdún àti àwọn ọjọ́ tá a nínú ọ̀sẹ̀ ńlá ṣe lórí ètò yìí ní ọ̀sẹ̀ tó kọjá.
1: ọlọ́dọ̀ fàǹdẹ̀rẹ̀ mọ́ ló.
0: ṣùgbọ́n gẹ́gẹ́ ti mọ̀ pé kó tó di wípé a bọ́ sínú kòkòdó ń tá a fẹ́ ṣe lálẹ́ tòní gan-an òní lọ́jọ́ ajé ó di dandan ká tún wúre ọjọ́ ajé tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gbogbo ọjọ́ ajé báyìí wúre la fi bẹ̀rẹ̀ ètò yìí bó bá tiẹ̀ jẹ́ pé bóyá ẹ̀yìn tiẹ̀ ti wúre ti yín lálẹ́ yìí ó ti di pẹ́ fẹ́ sùn kì í pọ̀ ju àfi tí ó bá tún pọ̀ sí tí ó bá lé ni kì í pọ̀ jù torí ẹ̀yìn ò mèé tẹ̀yìn ó sọ tọ́lọ́dùmọ́rì ó fi sáàmì sí pé ó dáa mo bá mí sílẹ̀ yìí ẹ̀yìn ò sì mọ ìránṣẹ́ ọlọ́run ti ń kọjá lákòókò tí ò bá ń wúre tiẹ̀ lọ́wọ́ tí ò bọ̀ fa mi sí pé bẹ́ẹ̀ ò ti fẹ́ náà lọ́lọ́run ó sì o ẹ̀yìn ò ẹ yá sáré wúre talẹ̀ tù ní pápápá ó yà ò ní gbogbo òbíkíbi tẹ́ ẹ bá wà ká mọ̀ wíwà yìí pé ìṣẹ̀dá mi ò orí mi ò ó mà gbọ́dọ̀ gbàbọ̀dé ó gbọ́dọ̀ gbàbọ̀dé ó adé orí mi tọ́lọ́dùmọ́rẹ́ fi dé mi ládé ò mọ̀ gbọ́dọ̀ ṣídànù adé mi ò gbọ́dọ̀ ṣídànù ń gbọ́dọ̀ dẹni yẹpẹrẹ láwùjọ o tó bá ń ka orí ọlọ́lá tó ń ka orí ọlọ́rọ̀ tó ń ka orí olówó ẹ̀jẹ̀ máa kà mí mọ́ wọn tó bá ń ka orí olùsè tó ń ka orí akúṣẹ́ mọ̀dé ń bá wọn nípìn bẹ́ẹ̀ ìṣẹ̀dá mi mọ́ gbàbọ̀dẹ̀ níjọ tí ebi bá ń pọ̀nà níjọ wọn bá fẹ́ fi ẹ̀jẹ̀ patítì láró orí mi ẹlẹ́dá mi mọ́ gbàbọ̀dẹ̀ mọ́ rìn jọ́nà ẹsẹ̀ mi mọ́ sì rìn ìṣẹ̀dá mi mọ́ gbàbọ̀dẹ̀ fún mi o ẹnikẹ́ni tí bá ń porí mi níbi ìṣẹ̀dá mi mọ́ gbàbọ̀dẹ̀ fún mi mọ́ gbàbọ̀dẹ̀ ẹ fẹ́ sọ́dẹ̀ wúrí alẹ́ tò ní ẹ mọ́ tẹnu mọ́ ìṣẹ̀dá mi ò gbọ́dọ̀ gbàbọ̀dẹ̀ orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dẹ̀ ó yá o ìwúrí alẹ́ tò nínú.
1: ọdọ kan ò ń dà rárá ọmọ odò tó san fẹrẹkẹ tó lọ san fẹrẹkẹ ó dẹ ìkúlé ọsìnlẹ ló dá bàtà mọ ló dẹ ìkúlé adé lábẹ lọdọ òkú onípẹlẹ ojú gbọdọ pọmùrà bàjẹ ò gbọdọ bu wẹsẹ ilẹkùn mẹrin nílẹkùn lé nífẹẹ kan o àyí ń dúró kí wọn nífẹẹ.
0: ó ti dìde náà kó wọlé àṣẹ ti gùn àṣẹ ti gùn nù olódùmarè ti fa àṣẹ sí ó ti wọlé àṣẹ báwọn.
1: Níga bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ ohun dáyé tó ń ga tó ń bẹ̀rẹ̀ wọ́n kí wọ́n nífẹ̀ẹ́ ohun tó lu onílé orísun wa gangan.
0: ó yẹ ní pápápá lórí ètò yìí lónìí ká mọ̀ fà kókò ṣòfò ká mọ̀ dèènà pẹnu ká bọ́ sójú àgbàmì ètò gangan nísànsán ẹ̀yọ́ kí la fẹ́ ṣe lálẹ́ ètò ní níbo là ń lọ lálẹ́ ètò ní ó yá ọ lákòókò tá a wà yẹ wá nǹkan fìdílé nǹkan bó bá wá jẹ́ pọ́ mọ̀ yín rìn lọ́wọ́ tá a wà yìí tí òun ò tí ì sùn àwọn ọmọ míì mọ̀ pákòókò tá a wà yìí àwọn ọmọ wọn ò reléèwé mọ́ àwọn kan ti gbà ṣàkókò sinmi tán ti wà nílé ọmọ míì ó ti torí ẹ̀ pé nígbà tí ń lọ léèwé lọ́la òun ò tí ì sùn bàbá jẹ́ kó ń fẹ́ mọ rin lákòókò tá a wà yìí tó fẹ́ dìyín lọ́wọ́ láti mọ́ jàǹfààní láti mọ́ gbádùn ètò yìí ní tó bá fẹ́ ẹ tètè wà lé lọ́wọ́ ká lè jọ rọ́gbọ́n kan àbí kejì dìmú nínú ètò tá a ṣe lálẹ́ ètò ní kó lè dàn kí gbọ̀ngbọ̀n lè kàn sí kẹ́yìn náà lè jẹ̀gbá ládùn rẹ̀ bòtìrínù.
1: àyàmọ̀.

0: gangan la n pe lowe gan bo lowe ti je bo na ti n lo ki lowe bo lo ti se wa mo n bo na
1: omo eko omo aru
0: e ri porin mo fi wole mo pe owe lesin oro oro lesin owe boro ba sonu tan e owe lai wa jade
1: owo eku tin pomo ti baba
0: je ri awon baba nla baba wa fowe soro la won baba wa o
1: andupo ti somo ti yo
0: awon baba mo apade ati alude ba ti n fi oro sabe ahan so e ba ti n fowo ba ti n fi oro sabe awon so ba ti n fowe soro en yo ta n fowe soro ta n lo pelu asamo awon agbagba won baba nla baba wa won mo awon agbagba ohun na na si bo won pa lowe won pe eni ba moju okun ba eni pa benin re eni to ba ti be ba pa lagba je to ba pa lagba mu ti n ba gba lagba rin o di dandan ko ni ntagba ni e mo si mi gbo ni ntagba ni ni bi pe ko ni awon eko kun eko awon imo to jinle ati oye to jinle eleyi ti o mo ridi mu ninu awon tawon agbalagba ba fi n sakawe fun o le je nipa amoran o le je ni boya mo ba n fi ikesi aye eyan kan sakawe oro fun ẹni tí bá ń bàgbà jẹ tí ń bàgbà mu tí ń bàgbà dọ̀rẹ́ pọ̀ tí ń bàgbà jókòó ìwé ẹni bẹ́ẹ̀ nínú ṣe sí inú ìhùwà sí àti inú sọ̀rọ̀ sí rẹ̀ ẹ ti mọ̀kọ́ mọ ọ̀dọ̀ àgbà lélẹ́yìí. àwọn bàbá ńlá bàbá wa máa fọ̀rọ̀ múni dè mọ́lẹ̀ kódà àwọn atún máa fọ̀rọ̀ tú yàn lẹ̀ láìsí dìde. àwọn àgbà náà ná tún pé ọ̀rọ̀ báyìí ní yobi lápò ọ̀rọ̀ náà sì ní ń fa dàyọ nínú àkọ́.
1: ìbàdàn kí n bá ní sọ̀rẹ́ ayọ́ ni lọ sójú ògùn ìjà gbogbo.
0: ó wá tó ìtumọ̀ rẹ̀ ni pé ẹsẹ̀ rí ọ̀rọ̀ tá a bá sọ òní ò sọ bí ẹni tá a sọ sí bí ó ti hùwà sí ẹ bó o bá gbé nílẹ̀ ní kùtù ẹ tó o bá gbé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ń yo ẹni òun náà tí ó gbà á yóò gbà lẹ́sọ̀ lẹ́sọ̀ bó bá sì jẹ́ pé ogbe ń gbígbóná náà bó o bá ti ṣàgbékalẹ̀ ọ̀hún ni ó fa bẹ́ẹ̀ ni bó ẹni tó fẹ́ gbọ́rọ̀ ọ̀hún bí ó ti fariga sí.

0: ò bá ní ọgbọ́n àti ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn baba ńlá baba wọ́n wò bó ti ṣẹlẹ̀, wọ́n wá fi ṣe àkàwé ọ̀rọ̀, wọ́n wá gbé pọ̀ ọ̀rọ̀ lọ́gbọ́n tó jinlẹ̀ láti fi kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́, tí wọ́n sì ń lò láti fi ṣàpèjúwe nǹkan. Ẹ̀yin ò ní òwe àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ṣàtòpọ̀ rẹ̀, tí wọ́n wá gbé kalẹ̀ láti fi ṣàpèjúwe nǹkan láti fi kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́. Ẹ̀yin òun là ń pè lówe.
1: Èkó àárọ̀ mi sálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ kọ́ àárọ̀ ṣẹṣẹ ṣẹṣẹ ṣẹ.
0: Àwọn àgbàlagbà bọ̀ wọ́n pé a kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. Ẹ̀yin ò èyàn ẹ fi gbogbo ẹnu sọ̀rọ̀ láwọn nǹkan kan tó jẹ́ pé èyàn ò lè lámọ́lẹ̀ gbà. Ẹ̀yin ò nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ó pẹ́ ọ̀rọ̀ ọ̀hún sọ ni.
1: Ẹ mọ́ mọ́ jà.
0: Ṣé èyàn bá ti wá mọ̀ nípa òwe ó lè fòwe gbé kalẹ̀ tó jẹ́ pé bá àgbékalẹ̀ rẹ ni ó jẹ́ kí nípa tó o bá ṣe mọ òwe ọ̀hún lò tó o fi ṣàgbékalẹ̀ rẹ̀. Ẹ àwọn tó yẹ ó mọ̀ wọn ó ti mọ̀ yóò sì ti yé wọn pé èyí tó tọ́ ọ̀nà tó tọ́ ń lo gbàṣàgbékalẹ̀ rẹ̀ ń.
1: Oníta ló lẹ lomi lè kó ẹbí wọ́n pé ta ló ní abata bútú gbogbo mi gómi. Ẹbí wọ́n pé ta ló ní alàgbà lúkú bàbòdo òkodò ìjẹsà mú.
0: Oríṣiríṣi òwe ló sì wà táwọn baba ńlá baba wa máa ń lò nínú ọ̀rọ̀ nínú gbólóhùn.
1: Mo tún wo ìjẹsà mú.
0: Kò sì sí nǹkan tí wọn ò lè lò fi pòwe, wọ́n lè fẹ̀ yára pa, wọ́n lè fẹ̀ranko, wọ́n lè fi pa òwe. Oríṣiríṣi nǹkan ò ní wọ́n wòye rẹ̀ tí wọ́n sì fi sọ́dọ̀wé tí wọ́n ẹ̀ pa tó jẹ́ pé ńgbẹ̀ ẹ̀yìn náà bá gbọ́ ẹ kọ́kọ́ wò ó fínífíní. Ńgbẹ̀ ẹ bá fojú fínífíní wò lẹ́rìí pé à kìíní nítumọ̀ lóòótọ́ bó bá rí báyìí bó rí báyìí yóò jọlọ báyìí bẹ́ẹ̀ náà ni ó sì rí.
1: Ìwà pànàdà ọmọ ẹlẹ́ni àtẹ́kọ̀ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ìjẹ̀ṣà ní ti tó ló tó.
0: Bóyá yìí ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tí wàá làṣà ń lè tò tẹ́ ń láǹfààní àti mọ̀ gbọ́lọ́wọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM òun náà lẹ́tí láǹfààní àti mọ̀ gbọ́ wa lójú òpó Facebook wa Wells Radio 89.3 FM fanpage. Ẹ lọ gbójú oge wò wá kẹ ẹ máa wo bá a ti ń ṣe kètekète náà lé agbára lè fàtẹ̀jíṣẹ́ yín àríwísẹ́ yín ẹ̀ fi ṣọwọ́ sábala láòríwísẹ́ ẹ̀yọ́ àkájáde àbá ti dé àgbọ̀n ẹ̀bẹ̀ tá a ti ka àwọn àríwísẹ́ tẹ bàbá wa fi ṣọwọ́ ẹ ṣeun o.
1: Olú ẹ̀dúwẹ́wẹ́ wọn ní ti pẹ́pẹ́ ẹyẹ ìjẹ̀ṣà orí.
0: Bá a ti ń bà lọ mọ póríṣiríṣi òwe ló wà á mọ mú ní pápá àpá sì máa sọ̀túnmọ́ rẹ̀.
1: Ìtànà
0: òwe kan ṣoṣo kọ́ ló wà òwe pọ̀ lọ jáǹtì rẹ̀rẹ̀ ó pọ̀ gidigidi ni.
1: Gbogbo ọmọ
0: bàbá ni a mọ̀ sọ́ látàárọ̀ òní títí tí lè èso àní dánu dúró.
1: Ìjẹ̀ṣà
0: owó rí pé òwe pọ̀ lóríṣiríṣi báhun báhun. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló sì ní òwe tiẹ̀.
1: Ìjẹ̀ṣà
0: oríṣiríṣi ìkìlọ̀ ló lówe tiẹ̀. Oríṣiríṣi àmọ̀ràn ló lówe tiẹ̀. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló lówe tiẹ̀. Oríṣiríṣi ìwà ló lówe tiẹ̀. Oríṣiríṣi àmọ̀ràn ló lówe tiẹ̀. Oríṣiríṣi ìgbésẹ̀ ló lówe tiẹ̀. Kò sí ní tó ṣẹlẹ̀ tí ò lówe tiẹ̀. Owó àdó wà lọ́wọ́ bóníkálùkù bá ti wá mọ̀ ọ́n lò sí. Àti bóníkálùkù ti ṣe tó ṣe lè ṣàgbékalẹ̀ rẹ̀. Ẹ̀rí lára àwọn òwe tó wà lóríṣiríṣi àwọn kan wà tó jẹ́ pé ó gbajúmọ̀ gbajúgbajà ní tán bá ti sọ́bà yẹ yóò ti tètè yáwọn èèyàn tòró gbajúmọ̀. Ẹja máa mú lọ́kọ̀ọ̀kan èjì èjì báhun. Owó àkọ́kọ́ táàmù lálẹ́ tòní lára òwe ilẹ̀ Yorùbá. Eléyìí wà lára àwọn èyí tó gbajúmọ̀ tó jẹ́ pé púpọ̀ nínú àwọn ènìyàn wọn ò ṣẹ̀ṣẹ̀ máa gbọ́. Ẹ̀yìn ti lè gbọ́ rí ẹsìn lẹ́mọ́ tí gbọ́ rí ṣùgbọ́n ẹ̀ńgbà bá mú un á sọ ọmọ tí lò ó. A sì ṣàlàyé ìtumọ̀ rẹ̀ kó lè yé yín.
1: Jẹ́ ò jàjà jàjà jàjà jàjà mo nífẹ̀ lẹ́yìn òní jàjà.
0: Ṣùgbọ́n kó tó de ká mẹ́nu bòwe ọ̀hún tẹ́ ẹ bá ṣàkíyèsí pé láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ètò yìí gbà mọ̀ mọ́ àwọn òwe kan tí mò ń lò ó nínú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ mo fi bẹ̀rẹ̀ pé tó tó ṣe bí òwe níwájú àwọn àgbàlagbà kẹ́ẹ̀jẹ̀ ń rí mi pa.
1: Ọ̀jàjà
0: ní bá kíyèsí yóò mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ńgbà ń ó bẹ̀rẹ̀.
1: Ẹlà ó máa pe ilá.
0: Ṣé ẹ rí òwe àwọn àgbàlagbà ló lòwe àgbààgbà ní máa ń pa òwe. Ṣùgbọ́n ọmọdé náà láǹfààní àti pa o. Ṣùgbọ́n tọmọdé bá fẹ́ pa níbi táwọn àgbà wà yóò tọrọ gáfárà láti pa òwe. Nítorí ẹ̀ la fi máa ń pé tó tó ṣe bí òwe níwájú àwọn àgbàlagbà. A sì pé ẹjẹ́ ń pà mí. Àwọn àgbàlagbà ọ̀hún wọn fọhùn wa pé ó pà mí.
1: Alàgbẹ̀ ẹ̀jẹ̀ ìrẹ̀lọ́hùn ló bá mọ́kọ́dá.
0: àwọn òwe tí mo ló wà lóríṣiríṣi ọ̀hún.
1: Bàbá Dẹ́bí Ilé.
0: Àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan wà ní àhín tá a gbéyẹ̀wò láṣálẹ̀ yìí.
1: Ẹ
0: já mọ̀ ọmọ lọ́kọ̀ọ̀kan báhun.
1: Sìtẹ́ni.
0: Àkọ́kọ́ wọ́n pé ajá tó bá fẹ́ sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ. Ajá tí ò bá sọnù ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ṣé ẹ mọ̀ pé bọ́lọ́dẹ bá ń regbó? Àwọn ọlọ́dẹ wọn a máa ká jẹ́ àwọn dání láti jẹ́ kí àwọn ajọ́ ọdẹ náà wà tó jẹ́ pé àwọn náà máa lọ dẹ̀gbẹ́ tí wọ́n ń gbà tí ẹni tó bá jẹ́ ẹni tó jẹ́ ẹni ọlọ́dẹ tó ń kó wọn sọ̀tí tí ń kó wọn rọra tí ń kó wọn lọ rèé dẹ̀gbẹ́. Tó bá ti dóko báyìí òun ó máa dẹ̀gbẹ́ tiẹ̀ yóò fa àwọn ajá tiẹ̀ lẹ̀. Àwọn náà ó bá máa pa bó sàwọn òkété bó sàwọn nǹkan kéékèèké pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwọn ẹranko pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ báwọn. Àwọn ajá ọdẹ náà àwọn náà ó sọdẹ tiwọn táwọn náà ó ṣe kí ni o. Àwọn náà ó kó ẹran táwọn náà bá pa àwọn náà ó ti níbi wọn ó kó lọ bá olówó wọn. Òwe Yorùbá kan wá pé ajá tó bá fẹ́ sọnù ni kì í gbọ́ fèrè ọlọ́dẹ. Ó túmọ̀ sí wípé ajá tó bá jẹ́ elétí koko tó jẹ́ pé ó ti ya pòkí ó ti ya ẹni tí ò fẹ́ gbọ́ kankan mọ́ ẹyin ò tó jẹ́ pé ó ti òun tiẹ̀ ti ṣetán àti sọnù nínú gbó nínú jù. Bí ó bá ti wù kọ́ lọ́dẹ ọ̀hún kó máa fọn fèrè láti pè padà wálé tó kò ní gbọ́.
1: Èkìtì ìgẹjọ́.
0: Kí wọ́n ní ìtumọ̀ rẹ̀?
1: Bóònà
0: ti ń lo ajá tí ò bá sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ òwe yìí.
1: Èmẹjọ.
0: Ó túmọ̀ sí wípé.
1: Ǹdàkọ̀ ǹdàbò lórí à.
0: Ṣé ẹ rí ìgbà tán máa ń lo ni bí ìgbà tí èèyàn bá ń ṣe nǹkan kan tó ń hùwà ìdá tó ń wù ú tí wọ́n ń gbìyànjú àti kìlọ̀ fún tó ń kọ̀ tí ò fẹ́ gbọ́ kìlọ̀. Tó sì ń wùwọ̀ ọ̀hún tó sì mọ̀ pé ìwà tí ń wù yìí ó ṣe é ṣe kó jẹ́ pé ìwà àparun ìwà téèyàn ó fi bọ́ sóko ìparun ni.
1: Ọlọ́mọ lókè mi.
0: Tí wọ́n sì ti ń pè é lọ́tún tán pé ló sì pé mọ́ sì ṣe báyìí tí ò gbọ́ tí sà ń ṣe kinní ọ̀hún lọ pé láì tóun ṣe náà lòun ti ń ṣe yìí. Àwọn àgbàlagbà wà á pé ajá tí ò bá sọnù ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ọmọ túmọ̀ sí pé bọ́mọ ọ̀hún ló bá sọnù kò ní gbọ́ àmọ̀ràn tán bá wò ọ́n fún un. Kódà yóò ya aláìgbọràn ọmọ ni kán pé láàárọ̀ kán pé lọ́sàn-án kán pé lálẹ́ kán kì í lọ kán bomi ìkìlọ̀ báyìí kán máa bù fún mu ẹ kò ní gbọ́. Kán mu mọ́lẹ̀ báyìí kán ti àmọ̀ràn bọ́nú kán gbé ìkìlọ̀ kán fi wẹ̀ látòkèdélẹ̀. Kò ní gbọ́ títí tí onítọ̀hún tí ó fi ṣe tinú rẹ̀ tí ó fi rin tí ò jẹ́ kójú orí lẹ́yìn ọ̀rẹ́ yẹn.
1: Lẹ́rìn-ín.
0: Ọ̀nà fi máa ń pé ajá tó bá fẹ́ sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ. Ọmọ tó bá fẹ́ tó bá jẹ́ pé ọmọ alágídí ọmọ aláìgbọràn tán kìlọ̀ fún títí pé mọ́ ṣe báyìí ìgbẹ̀yìn rẹ̀ ò ní dà. Tó bá jẹ́ ọmọ tó jẹ́ pé ó di dandan mo gbọ́dọ̀ rí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ó dáa kò dáa o ẹ̀yọ̀ ìwọ ọmọ bẹ́ẹ̀ ajá tó bá fẹ́ sọnù ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ.
1: Mẹ́rin a bẹ̀rẹ̀ bọ̀ mẹ́rin a kulẹ̀ bọ̀ ẹ̀rín tó kù.
0: Ṣé ń kà á òde ní.
1: Wọ́n fi ṣe lé e bá.
0: Òwe àkọ́kọ́ wa nù.
1: Bàtọ́ bí wọ́n lọ́mọ.
0: Òwe ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òwe náà nílẹ̀ Yorùbá.
1: Àwọn lọmọ oníyàn funfun lẹ́lẹ́.
0: Àwọn àgbàkan wọ́n pé àbọ̀ ọ̀rọ̀ báyìí là ń sọ fọ́mọlúàbí.
1: Ọmọ
0: ni. Tó bá wá dénú rẹ̀ yóò di odidi ni. Àbọ̀ ọ̀rọ̀ la máa ń sọ fún ọmọlúàbí.
1: Ọmọ ni.
0: Tó bá dénú irú ọmọ bẹ́ẹ̀ yóò di odidi ni. Má gbàgbé lórí ètò ìyá ti kọ́ nípa tí ń jẹ kí ni ẹni tí à ń pè lọ́mọlúàbí rí èèyàn wo là ń pè lọ́mọlúàbí ta lọ́mọlúàbí gan. Àti ṣe lórí ètò yìí. Bóyá ẹ̀yin wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ lè lọ wá. Ẹ bá ti kọjá sójú òpó Facebook wa Wells Radio 893 FM fan page. Bẹ́ẹ̀ bá ti ń wá ti wá làṣà. Ẹ ti mọ ráwọn fọ́nrán oríṣiríṣi tá a ti ṣe bẹ́ẹ̀. Ẹ máa wo gbogbo ẹ̀ lẹ́ẹ̀tì kẹ́kọ̀ọ́ lóríṣiríṣi èjèèjì. Gbogbo ẹ̀ ló lẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tó kúnnú rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tẹ́ ẹ̀ máa kọ́.
1: Ní òjọ́ lẹ̀ yìí máa jẹ́lé bàbá.
0: Àbọ̀ ọ̀rọ̀ láàṣọ fọ́mọlúàbí bó bá dénú ẹ̀ yóò dòdìdì ó túmọ̀ sí pé ọmọlúàbí ènìyàn jẹ́ ọmọ tí máa ń lọ́gbọ́n tó jẹ́ pé nígbà wọn bá ti ń gbìyànjú àti fún lọ́mọ̀ràn tí wọ́n bá ti ń gbìyànjú àti tọ̀ sọ́nà ní kété tán bá ti mẹ́nu bàbá yìí pé èyàn ṣe báyìí èyàn wúwà báyìí yóò ti mọ̀ pé fẹ́ jọ pé wà tí mo wù lẹ́ẹ̀kan iná ń gbìyànjú àti tọ́ mi sọ́nà pé kìí ṣe bó ti jẹ ń wù nù yóò ti máa yé òun náà ó sì ti máa rí nǹkan dìmọ̀ pé nǹkan gbìyànjú àti sọ fún mi rèé pé n tí mo ṣe ọ̀hún ò dáa wọn ò ní tí sọ ọ̀rọ̀ ọ̀hún tó túmọ̀ sí bẹ́ẹ̀ náà ni wọ́n pé ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n ẹ̀yọ́ ṣe é rí àbọ̀rọ̀ tá ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ yóò dédìdì ni pé a kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọtán fún ẹni tí ò bá gbọ́. eyin omo lu abi eniyan be eniyan ba ti pete eniyan ba soro eyin o nilo lati soro repete lati soro lato nidun la ko to de ponton o gbo eni ta n pe lomo lu abi le eni to sapole eniyan to ni bowo fagba to je olotito omo ti mo n gba moran ti mo n gboro ti wa won wa gege bi omo rere ti won pe ni omo lu abi to n soju se re ti n seto ti o e si omo papan lagi ti e so omo omo bo pa omo janduku enyo bo pa obi bo pa obu lese ti e se ru omo be omo lu abi eniyan won labo oro la so fun oniwa tutu oniwa pele oniwa rere la pele omo lu abi won gba won ba se ti bere ti fun lamo pe bayi ni won se to o bayi lo se se o omo lu abi eniyan se pe ewe je nti e kokko se ti inu mi na je won ti o teyin eyo yo gba moran to ro mo pe in toju agbari to fi jin onebo ti je na fi pe aboro la so fomo lu abi a ki fi gbogbo enu.

0: obìnrin tó fẹ́ sọ yóò ti fòye dé yóò ti rọ́rọ̀ ọ̀hún fàyọ yóò sì ti mọ ìgbésẹ̀ tán ni ó gbé yóò ti mú sà lóògùn. Àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí bó bá dé ní ẹ̀ yóò dòdì níbẹ̀ èèyàn bọ́ mọ́ bá fẹ́ gbọmọ èèyàn lámọ̀ràn téèyàn lowó gbólóhùn òwe yìí pé àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí o bó bá dénú ẹ̀ yóò dòdì èèyàn ń gbìyànjú àti ránwó ọmọ bẹ́ẹ̀ létí ni pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún ọ yìí gẹ́gẹ́ bí ọmọlúàbí bó bá dénú rẹ yóò dòdì kó tún rò pàrọ̀ àtọ̀dọ̀fin inú rẹ kó rò kó kúná kó sì mú lò kó wu ọmọlúàbí kó mú lò lọ́nà tó tọ́ àtèyí tó yẹ kìí ṣe gbogbo ọ̀rọ̀ náà ní kò sí ọ̀nkùn bó bá jẹ́ ọmọlúàbí ní ọ̀wọ̀n ba tí mo ti wí fún ọ yìí ó mọ bó ti lò lọ́nà tó tọ́ àtèyí tó yẹ.
1: Ìjẹ̀bú ọmọ
0: ò sì ní ṣiṣẹ́ gbé. Odi mélòó odi méjì èjì fere. Ẹ̀ta ntagbá ẹjẹ́ mọ́lẹ̀ kẹta kódẹ̀ ta ntagbá báwọn. Wọ́n ní pánsá òfura pánsá já àjà òfura àdájìn bó nílé ò bá fura ń kọ́ o lè ní òkò. Òwe náà ni o.
1: Òmọ̀gá ti fẹ́ yé bí awó kíngbín kíngbín ìjẹ́bú.
0: Bẹ́ẹ̀ wá ròwé pánsá òfura pánsá já àjà òfura àdájìn. Bó nílé ò bá fura o lè ní òkò wọn a máa lo òwe yìí láti pe àkíyèsí èèyàn sí ohun tó lè ṣẹlẹ̀ láburú ipe ara àbí arákùnrin arábìnrin ó jẹ́ kíyèsára pánsá tí ò fura lọ́jọ́ kìíní àná ó mọ̀ já àjà tí ò fura òun náà mọ̀ jin bó nílé ò bá fura o lè òkò lásọ yóò kó lẹ́rù lọ wọn a máa lo òwe yìí láti fi pe èèyàn ṣàkíyèsí pé kọ́ńtọ̀ ń fura kó kíyèsí ara rẹ̀ kí ṣẹ̀lẹ̀ láburú ó mọ̀ bá ṣẹlẹ̀ sí. Lọ́pọ̀ ọgbà ó lè jẹ́ pé bóyá ọ̀rẹ́ kan tí èèyàn ń bá rìn ń wùwá láabi lẹ́gbẹ́ ògiri àbí kó jẹ́ wípé ó ń sọ̀rọ̀ ọ̀yàn láì dá níta táwọn kan sì ti kẹ́fín rẹ̀ ṣùgbọ́n tí wọn ò mọ bí wọ́n ti lọ̀rọ̀ mọ́lẹ̀ fún ọ pé ọ̀rẹ́ rẹ̀ ṣe èèyàn dáadáa wọ́n lè dọ́gbọ̀n lóbi òwe fún pé pánsàrí ò fura pánsá já àjà ò fura àjá jìn wọ́n nílé èrè ò bá fura àfàìmọ̀ kó lè mọ̀ pọ̀. Ẹ̀wọ̀n lè lorú òwe ń bá láti fi pàkíyèsí rẹ̀ kó jẹ́ fura sára rẹ̀ kó kíyèsí ara rẹ̀. Ó dẹ̀ ta ntagbá. Ẹlẹ́ẹ̀kẹrin wọ́n pé ilé ńlá tí kẹ̀sọ́ rò dé. Ilé ńlá tí kó ẹ̀sọ́ rò dé. Ìtumọ̀ ni wípé ìwà rere tá à ń wù ó bẹ̀rẹ̀ láti lé bó bá ṣe pé wà rere ló mọ̀ ń wù ilé náà ló ti gbé jáde síta. Bó bá sì ṣe pé wà àdà kejì náà ni ilé ńlá ó ti kó bóde bó bá ti ń wù ó nú ilé ó di dandan kó hàn níta gbangba. Bó bá jẹ́ kó o gba ẹ̀kọ́ láti ilé yín nígbà ó bá dé ta ẹ̀kọ́ ọ̀hún ó farahàn tí wọ́n sì máa tọ́ka sí pé ilé rere lọmọ yìí ti jáde. Bó bá sì jẹ́ pé dàkejì náà nígbà ó bá dé ta wọ́n ó pé ọmọ tí wọn ò bá kọ́ nú ilé ìtala ti kọ. Ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún. Wọ́n pé bá a bá sọ kò sọ́jà aráalé ẹni ní bá. Ẹ̀rọ òwe yìí ó túmọ̀ sí wípé ìwà tàbí ìgbésẹ̀ kan tá a bá ń wù lọ́nà kan tàbó mìíràn tí ò tọ́ tó lè ṣèpalára fún àwọn ẹ tó súnmọ́ wa bóyá wùwà kan ní ìsìn tá a wò pé kí ni ta ni ó ṣeé ṣe kí wọ́n ọ̀hún kó ṣèpalára fún àwọn tó súnmọ́ náà fi mọ́ kì wá ń lọ. Ìwọ òwe yìí bí ìgbà téèyàn bá ń kìyàn lọ ni pé bá a bá sọ kò sọ́jà aráalé ẹni ní bá o bá a bá wùwà ìdá ó ṣeéṣe káwọn èèyàn tó súnmọ́ wa ó fara káàsà rẹ̀. Díẹ̀díẹ̀ ni gimú ẹlẹ́dẹ̀ fi wọ gbà ìwà ìdá díẹ̀díẹ̀ ni ti ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọ díẹ̀díẹ̀díẹ̀ tí wọn ò bá gbà lọ́wọ́ ọrú ọmọ bẹ́ẹ̀ tó bá di bárakú bí ó ti mọ lọnu tí ó fi wá di ṣòro ńlá tí ó fẹjú tí ó fẹ kẹtẹpẹ tí ó wá di pé yóò ṣòro yóò nira láti dẹkun nígbà wọn ò bá tètè dẹkun rẹ díẹdíẹ ni gimú ẹlẹdẹ fi wọgbà. Ẹlẹ́ẹ̀kẹfà nu. Ẹlẹ́ẹ̀keje wọn ní ṣàṣà ni ènìyàn ti ń fẹ́ni lẹ́yìn bá a bá sí nílé tajá tẹran ní fẹ́ni lójú ẹni. Ṣàṣàlè ènìyàn tí ń fẹ́ni lẹ́yìn bá a bá sí nlé tajá tẹran ní fẹ́ni lójú ẹni. Ẹ̀rí púpọ̀ nú àwọn ènìyàn àwọn kan pé ọ̀rẹ́ ò sí mọ́ kárẹ́ ni bá rìn lókù. Àwọn kan náà pé bẹ́ẹ̀ náà wí bẹ́ẹ̀ o àwọn míì wà tó jẹ́ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ wọn ọ̀rẹ́ mi inú wọn kò rí kò sún wọn máa ń ṣe bó ti tó àti bó ti yẹ ṣùgbọ́n àwọn àgbàlagbà pé kárẹ́ ni bá rìn lókù. Ní mò ń gbìyànjú àti sọ pẹ̀lúwẹ̀ yìí wọ́n ní ṣàṣàlẹ́ ni tí ń fẹ́ni lẹ́yìn bá a sí nílé tajá tẹran ní fẹ́ni lójú ẹni. Ṣé ẹ rí lọ́pọ̀ ọgbà níbi tí

èyàn ò bá sí níbẹ̀, níbi tí èyàn ò bá sí níkàlẹ̀ níbẹ̀, ẹ̀yọ́ ẹni tó bá lè dúró, tó lè dúró tán, tó sì lè fọwọ́ sọ̀yà, tó lè dúró sẹ́yìn onítọ̀, tó lè dúró sẹ́nu èyàn, ẹ̀yìn èyàn ní gbágbágbá tí ó sì máa wí tí wọ́n tún wá máa sọ pé jẹ́ mọ́ sọ̀rọ̀ rẹ̀ lójú lágbájá, ẹ̀yìn rẹ̀ ni ó wà yóò mọ gbèjà rẹ̀ ni, irú ẹni bẹ́ẹ̀ lẹni tí ń fẹ́ni lẹ́yìn ènìyàn. Ẹ̀yọ́ tẹ́ ẹ wá rí àwọn kan wà tó jẹ́ pé nígbà tó o bá ti wà ń bẹ̀ ni wọ́n fẹ́ràn rẹ lójú rẹ, ni wọ́n máa ṣàyẹ́sì rẹ, ni wọ́n pé kò sí bò ti rí. Nígbà tó o bá sí bẹ̀ mọ́, wọ́n mọ bùmúrò ọ ni pé kẹ́ni kẹ́ni sì bá a kàn pọnlé náà ni kórí rẹ̀ lè máa wú ni. Púpọ̀ nínú àwọn ènìyàn lójú wa ni wọ́n ti ń sọ̀rọ̀ ẹ wa náà ti ń fẹ́ wa lójú náà ń kẹ́ wa nímú. Ṣùgbọ́n àwọn tó jẹ́ pé lóòótọ́ lóòótọ́ náà wà lẹ́yìn wa tán sì fẹ́ wa fún dùnú àtayọ̀ fún ìgbéga, ṣàṣà làwọn èèyàn bẹ́ẹ̀ wọn è pọ̀. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀nà máa ń dúró tí èèyàn gbágbágbá bá a bá sí níbẹ̀, ẹ̀bí bá fi lè dákọrú èèyàn pé lágbájá o, ẹni irú àwọn èèyàn bó ti dìde pé ẹ mọ́ sọ̀rọ̀ rẹ̀ láì dákò rí bẹ́ẹ̀, mo jẹ́rìí rẹ̀. Náà fi pé ṣàṣàlẹ̀ èèyàn tí ń fẹ́ni lẹ́yìn bá a sí ń lé, irú àwọn tí ń fẹ́ni lẹ́yìn bẹ́ẹ̀ èèyàn ò bá sí ń lé wọn ò kì í pọ̀. Ṣùgbọ́n tajá tẹran ní fẹ́ràn ẹni ní fẹ́ni lójú ẹni, bẹ́ẹ̀yàn bá wà ń bẹ̀, àtẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ àtẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ ni ó mọ ṣùgbọ́n rẹ̀ ni wọ́n mọ pé kò sí bò ti rí.

0: kẹsàn án wọ́n pé ọ̀lẹ̀ mọ́ mọ́wọ́ mi wọ̀ gbẹ́ẹ́ ọ̀lẹ̀ mọ́ mọ́wọ́ mi wọ̀ gbẹ́ẹ́ oní sọ ará oko dẹran.
1: Ìrẹ̀ mo ṣe bàbá lọ́dún kárẹ̀ ọba.
0: Ẹ ti mọ̀ ní jọ ọ̀lẹ̀ ọ̀lẹ̀lẹ̀ ọ̀lẹ̀ tán ń fẹ̀ wá ṣe tá a mọ̀ ń lo ẹ̀wà pẹ̀láta ẹ ti mọ̀ ọ̀lẹ̀lẹ̀ mọ́yínmọ́yín ọ̀lẹ̀lẹ̀nu ọ̀lẹ̀lẹ̀ mọ́ mú owó mi wọ̀ gbẹ́ẹ́ oní mú ará oko ní sọ ará oko dẹran. Ará oko àwọn tí ń gbénú oko àwọn tí ń gbé lóko ńlá ń pè lára oko wọn wá wò pé ńgbà wọn ń jọ ọlẹ ọlẹ eléwé wọn wá pé gbogbo owó mi ní ìná sí kinní yìí ìní kàn ju ewé rẹ nù gbìnkàn ní ju ewé rẹ gbẹ ẹyin kówó mi ọmọ wọ gbẹ kówó mi ọmọ wọ gbó ẹyin jẹ gbogbo ẹ tán ni ńgbà wọn bá jọ ọlẹ ẹnu ewé wọn ó tún méwé rẹ ni wọn ò bá tó ń fa wọn lá wọn ò bá máa rún wàìwàìwàì tí ẹ sì mọ pé wúrẹ ni mọ ń jẹ wé.

0: òwe míì pé àgbà tó bá kan lé kìí kanú bẹ́ẹ̀ kìí kanra tí kò bá fẹ́ kí ilé tòun kọ́ dà wó. àgbàlagbà tó bá kan lé kò ní kanú kò sì ní kanra tí ò bá fẹ́ kí ilé tòun kọ́ dà wó. ṣẹ́rúwe yìí ẹ̀ẹ́fọ́ wà fún àwọn adarí tó wà nípò adarí àwọn tí ń kó ìyànjọ tí èèyàn ń tẹ̀lé wọn lẹ́yìn. ṣẹ́rí àgbàlagbà tó bá láwọn ọmọ lẹ́yìn tó láwọn ọmọ ìdèsí tó láwọn ọ̀dọ́ tó láwọn kan lẹ́yìn tó jẹ́ kóhun sí làgbàlagbà tán rí bí àgbàlagbà. àgbàlagbà a máa gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ra yóò rí wọ̀sí yóò rí ẹ̀gbin lóòótọ́ ṣùgbọ́n àgbàmọ́ra ni wọ́n máa ń gbà á mọ́ra. torí àgbàlagbà ò gbọ́dọ̀ kanú kò sì gbọ́dọ̀ kanra wọ́n tún fi pẹ̀lẹ́kù tuntun farú ẹni bẹ́ẹ̀ mọ́ra pé àìṣe báyìí eléyìí tó ṣe yóò tọ̀nà tó wọ̀n yẹn ṣe báhun kò jẹ́ orí bẹ́ẹ̀ kìí ṣe pé àwọn náà kò wù wọ́n kán bínú ṣùgbọ́n mọ̀ pé àgbàlagbà làwọn àgbàlagbà ò sì gbọ́dọ̀ kanú kò gbọ́dọ̀ kanra. ṣé ẹ wá àgbàlagbà tó bá kan lékèé kanú kò sì gbọ́dọ̀ kanra tí ò bá fẹ́ kílé òun ó dà wó. bẹ́ẹ̀ èèyàn bá jẹ́ adarí rere àbí bóyá ó wá jẹ́ bóyá bí ìmọ̀gàdí ilé kan àbò lórí ẹbí nílé kan olórí ẹbí náà pé ó àgbàlagbà ní o. bóyá ń gbà wọ́n bó bá pè pàdé pé ó yá ẹ̀yìn ọmọ kìíní kan ẹ wá ẹjọ́ ṣe pàdé ẹ̀yìn ara ọmọ ilé wa o. nígbà tó wá pè pàdé bóyá kan ran àwọn ọmọ kéékèèké tán bí sí lọ́wọ́ tán bí sí àgbàlagbà òun lọ́wọ́ ló wá dé lóyún fọ́ndáfọ́ndá ní ṣe bíi pé ò ní òun lo lónìí látàrí bóyá búrú dídí ẹ̀ kan jẹ́ ó tẹ́gbẹ́ olódùmá rẹ̀dẹ̀ fún búrú dídí ẹ̀ kan ní us màwọ́ ọmọ sí i. ó wá jẹ́ pé àgbàlagbà tó jẹ́ olórí ẹbí yìí ó jẹ́ ẹni tó kanú tó kanra bó bá ti rí i tí ń ṣe fọ́ngáfọ́ngá tí ń wú pàlẹ̀pàlẹ̀ báyìí níwọ́ àgbàlagbà bẹ́ẹ̀ náà ó ti fárígá pé ṣé níwájú mi wú ọmọ wo rè ó yá ìta. nígbà tí yàn bá kanra tó bá fìbínú lé tí ó bá lè kìíní lónìí nígbà ó bá dijọ́ míì tí míì náà bá tún ṣàṣìṣe tó bá tún dán yóò tó léyìn náà díẹ̀díẹ̀ bá ń fúnra rẹ̀ ni ó dalẹ̀ ọ̀hún wo ni ó tú gbogbo ẹbí ká. bẹ́ẹ̀ náà lẹni tó bá jẹ́ adarí rere tó láwọn ọmọ lẹ́yìn tó pọ̀ tó sì láwọn èèyàn ti ń tẹ̀lé gbogbo wa kọ́ná bí nílé kan náà ìwà wa ò lè papọ̀ bẹ́ẹ̀ kò lè dọ́gba. ìtorí ẹ̀ ló fi jẹ́ pé àgbàlagbà tó bá kan lé ò gbọ́dọ̀ kanú àìmọye nǹkan lọ́pọ̀ ọgbà làwọn àgbàlagbà ó tún gbémì. èèyàn a máa ní sùúrù gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí olórí kódà nínú ilé lọ́kọláya àmọye nǹkan tó kọ ọ̀rẹ́ baálé rẹ̀ ó ṣe fún ọ tó jẹ́ pé ó tún fojú wo pé ẹ tún ti ṣẹ̀mí náà dẹ́ gé ń gbé mi náà mo mọ bí tí ń ti yọ sí yín ẹ̀yán lè má fi hùwà lójú ẹsẹ̀ ó jẹ́ pé lákòókò ìgbà tí baálé rẹ̀ bá fẹ́ wá tó náà fẹ́ wojú rere rẹ̀ lọ́wọ́ pẹ́ mọ́ dọ́dọ̀ mi ò sẹ́ mọ̀ pé ẹsẹ̀ mi báyìí báyìí ẹni ó sì wá bí ó ti tọrọ àforíjìn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe gbé fúnra yín gbígbóná ọ̀hún yóò dá wàhálà lẹ̀ nínú ilé.
1: gbogbo
0: àwọn nǹkan báyìí nísì máa ń mú káwọn ilé máa tú ká.
1: èèyàn
0: réèyàn kan bá jẹ́ ewúrẹ́ èèyàn kó jágùtàn ẹ mọ́ sì mí gbọ́ ohun ò sọ pé ká dìndìn rìn o. ẹ tí mò ń gbìyànjú àti sọ ni pé bẹ́ẹ̀ nìkan bá ń bínú lákòókò ìgbà kan ìwọ ẹnìkejì wọ́n mú tiẹ̀ mọ́ra náà nígbà tí inú tiẹ̀ bá wá rọ̀ tán tó bá wá wò ó pé yá mo fẹ́ bọ́ ṣàwàdà mo fẹ́ bọ́ dọ̀wẹ́kẹ̀ ló wàá ran létí pé ẹ sì ṣẹ̀mí lẹ́ẹ̀kan o. ẹyin pẹ̀lú bẹ́ẹ̀yàn bá ti ṣàgbékalẹ̀ rẹ̀ ó di dandan kí ní tọ̀hún náà ó wá bí ó ti tọrọ àfọ́dà mọ́ bínú aya mi ìdá bá parí lọ́kọ̀láyà bá mojú ara wọn. àgbà tó bá kan lé kìí kanú bẹ́ẹ̀ kìí kanra tí ò bá fẹ́ kí ilé tòun kàn ó dà wó. èèyàn a máa ní sùúrù láìlè èèyàn ò gbọ́dọ̀ jẹ́ oníkanra onínúrúru ènìyàn. irú oníkanra onínúrúru ènìyàn kìí to àpèjọ àwọn ènìyàn àìjẹ́bẹ̀ irú àpèjọ bẹ́ẹ̀ ó tún ká. torí bá bá fi lè hùwà bíntín báyìí ó ti bínú inú rẹ̀ ti ru ó ti fárígá ó ti da gbogbo ẹ̀rú. díẹ̀díẹ̀ báwọn ni wọ́n mọ̀ yọ lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀.
1: ìka àwọn sọ ìgbàlódé yorùbá lónìí kófìrín wa ìrù àti bùnbà kọkùnrin wa àgbàdo ká sọ dúró lára wa yorùbá lógún fún ni
0: yóò. ẹ jẹ́ ń t tẹ waju won pe a ki pe ko omode mo dete to ba ti le danu gbogbe
1: yoruba loli
0: se ma won ton mo npe ladete se mo pe adete e ba yan gbe nu ilu inu gorere ladete a mo gbe
1: ko mo ko eje
0: we wa pe a ki pe ki omode o mo dete to ba ti le danu gbogbe o tun mo si pe a ki pe ko omode o mo lo fowo re fa so lo ko mo fowo re fa lobo lobo
1: sumo
0: ru omo be to ba ti fowo re fa lobo lobo nti o yo fowo fa
1: eyin
0: toju re bari to ba ti le dagbo to ba ti le dagbe ko lo mo ran
1: ati baba
0: o ne tumo weyi omode ba n pe ta ni o mo mi ko si baba nla ru eni be ti o wu mi tan ni mo wole laago mejila oru o laise po gba si olode mo wole laago mejila laise po n bo lati rin ajo ti ile sumo tile sukamo to ka tile sumo lona marin loru o mo foru wo lu o eni abi re rin ru o to ni la o oru igan na le mi o mo rin o bo ti wu mi nu oru ile mi atawon ore mi mo n gbadun ijo ti iru nkan be o ba si sele ti o je pe boya owo si le mo wa la bi o ko je pe boya oru lorun lohun nife si lati ma se faaji o ijo ba si n bo loru olodumare oni jari laburu boya o tun lo se faaji loru loru re nigba ti n bo awon kan ti lo so si adigunjale tawon olopa n le won bo nigba ti won o si re won nibi to ti n bo n bo ti se faaji toju oju re gan o ti e ri ran daadaa mo lawon yin o ba fa ni o tun tele won wonu oko nigba won ba se mo debe eyin iwo na wa lara won ohun o si lara won ohun lo se faaji ni bo la ti wa ka omo bi ta ti mo won ta nle ni o ba di ahin se mo pelu omo be nigba to le da gbogbe n lo lo dete nigba won kilo fun pe mo dete o to ba le da gbogbe o oni la o loru loru lohun fe mo rin mo ro pe eyin o ti ye wa baun.

0: Ìgbà tí ara bá tùgbẹ́ láàárẹ̀ ṣú, bí gbo bá ti gbẹ tán èso àyà lọ ṣe é mọ ti ń jẹ ṣú. Àwọn kòkòrò eléyìí tí máa ń jẹ koríko wọ́n máa ń jẹ okòrùn ni. Ẹ̀yọ́ wọ́n jẹ okòrùn ni. Ṣé ẹ wá ròwe ìgbà ara bá tùgbẹ́ láàárẹ̀ ṣú, bí gbo bá ti gbẹ tán bẹ́ẹ̀ wọ́n yà lọ ni. Ẹnìkan àbáwọn èèyàn míì tó jẹ́ pé nígbà tọwọ́ wọn bá dí sí búrùjí tí ọlá àbí ọ̀rọ̀ kan ṣẹ̀ṣẹ̀ dé sí wọn lọ́wọ́ ẹ̀yọ́ àbí bóyá ọwọ́ wọn jí sówó kan ní kùtùkùtù ayé wọn tó wá di wípé ọ̀rẹ́ pọ̀ wọ́n ń sùgbà yí wọn ká wọ́n ń ṣe wọ̀nwọ̀n bí ìranú yọ̀ hàn táwọn ọ̀rẹ́ ṣe yùnyùnyùn lọ́gbà wọn ká táwọn àgbàlagbà bá ti wòye kinní ọ̀hún fín wọ́n wàá pè wọ́n. Wọ́n wàá fòwe bárú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ìgbà ara bá tùgbẹ́ láàárẹ̀ ṣú bí gbo bá gbẹ tán èso àyà lọ. Àwọn kan tún wá máa ń fòwe míì pé ọwọ́ epo láráyé ń bá ní láwìn èé bá ní látẹ̀jẹ̀ ó fẹ́ papọ̀ mọ́ra wọn torí èso tẹ̀ ń wò ohun bí mo ti sọ lẹ́ẹ̀kan kòkòrò ni wọn a máa jẹ okoríko ni. Ṣé ẹ mọ̀ pé bára bá ti tùgbẹ́ gbogbo ẹ̀ ó tutù mìnì jọjọ àwọn koríko òun ó tutù ní mìnì jọjọ àwọn kòkòrò yìí wọ́n wàá bu àwọn koríko wọn ó mọ jẹ́ wọn ó mọ dàlú wọn ó mọ dàlú ṣùgbọ́n bí gbọ́ òun bá ti gbẹ tí ò tutù mọ́ ẹ̀ ní rí wọn ń bẹ̀ mọ́ tí gbọ́ bá ti tutù ni wọn ó mọ jẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ńlòwé ọ̀hún ló ṣe rí fẹni tó bá jẹ́ pọ́wọ́ rẹ̀ jí sówó ọwọ́ rẹ̀ jí sọ́lá ọ̀rẹ́ lè pọ̀ mọ́ yíká wọ́n wàá fi ń gbẹni bẹ́ẹ̀ lámọ̀ràn wọn fi ń ṣèkìlọ̀ fún pé nǹkan dùn ló mọ̀ ráwọn ará bí gbogbo nǹkan mọ̀ tutù ará mọ̀ tù ọ́ mọ̀ ni páro ò bá tù ọ́ bí nǹkan ò bá sí bó ti wà mọ́ àwọn kinní yóò mọ̀ ya lọ bẹ́ẹ̀ náà lòwe ọwọ́ epo láráyé ń bá ní láwìn èé bá ní látẹ̀jẹ̀ ìtumọ̀ kan náà ná fẹ́ ní ọ̀tọ̀ọ̀tọ̀ náà kàn ń pa wọ́n ṣùgbọ́n ó túmọ̀ sí nǹkan kan náà.
1: Gbogbo ọmọ
0: orí ṣe ẹ mọ̀ pé wọ́n bá pọ̀ ọwọ́ epo láráyé ń bá ní láwìn èé bá ní látẹ̀jẹ̀ ó túmọ̀ sí pé bí nǹkan bá dùn bó bá ń dáa ara yóò wà pẹ̀lú yàn ṣùgbọ́n nígbà tí kólódùmọ̀rì ó mọ̀ jẹ́ kí ìnira dé èèyàn bá wà nínú oko ìnira bá bá wá kí èèyàn lónìí bá kí èèyàn lọ́la nígbà bá yá ó kù wá àti ìdílé rẹ̀ ó kò ń tọ̀hún àtẹ̀bí rẹ̀ ẹ wo ẹja fùwòye wo bóyá tí àwọn kan bí èèyàn kan bá pàdánù ẹnìkan tó bá súnmọ́ èèyàn bó yóò bílé èèyàn pàdánù nígbà wọn bá wá kí irú àwọn ọmọ bẹ́ẹ̀ lónìí pé ẹsẹ̀ kó àsẹ̀yìndè yá àbí bàbá yín o wọn bá ní wo bó ṣe wà yíyá yín dà ń ṣe bí bàbá ń ṣe bí ìyá fún ọ mo fún wọn lóṣù méjì nígbà wọn bá ṣe lóṣù kẹ́ni bá ṣe lóṣù kejì oṣù kẹta wọn ò ti mọ bọ́ọ̀n pé ẹ̀yin ará bí ẹ wá o èmi náà bímọ tèmi o wọn ò pè ya ìzìpáyà ń yá ṣe láìsí pé mi mo pàyà yín nígbà bá yá wọn ò mọ bọ́ọ̀n díẹ̀díẹ̀ àwọn kan wà tó jẹ́ pé wọn ò ṣe bẹ́ẹ̀ lóòótọ́ o ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé nígbà àṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ náà ni wọn ò dánù lẹ́yìn ìyún òtítánù.
1: Ǹjẹ́ o gbogbo mo dúdú wa pátápátá ngangan mo ó gé sí lọ́wọ́ lọ́wọ́ ìpàdé torí sun ilẹ̀ gbogbo Yorùbá o.
0: Ẹ jẹ́ sáré mọ̀ wọlé ń pàápàá kí n tó máa ṣe rírì lé. Wọ́n ní ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí sórè é kò ṣeé pọ́nlá iyọ̀ kò ṣeé tu dànù.
1: Àbùn.
0: Ó sábà ń tẹ̀sùn ó fa kóró rí ẹ̀ mọ́ bá wí ìwọ ọmọ ní mọ́ mọ́ sòkí gbẹ́ àwọn kan pé sánbẹ sùn fa kóró rí ìwọ ọmọ ní mọ́ mọ́ sòkí gbẹ́. Bégún ńlá bá lóhun ò rí gọ̀ǹtọ̀ gọ̀ǹtọ̀ náà póhun ò rí gún. Ẹ̀kọ́ tó bá rọ̀ a kì í tà á sílé. Obìnrin tó palẹ̀ ọkọ dà tí kò pàwàdà irin rẹ̀ ku ẹ̀kan o.
1: Lọ́dọ̀ kan dẹ́rẹ́rẹ́ mọ́.
0: A sì gbé wọ́n ní ìka tó bá tọ́ báyìí la fi rè mú.
1: Lọ́dọ̀ kan ò ń dà rárá ọmọ.
0: Bàbá wa ní bèjò ti gùn tó ni a dáná sùn tá a fi dáná sùn lé a ò ní mọ̀. Bẹ́ẹ̀ sì rè bá mi nà mọ́ mi kò dénú ọlọ́mọ o. Ìjà ọ̀dọ́là orúkọ ní sọ ni. Àgùntàn tó bá bá járìn odi dandan kò jẹ̀gbẹ́.
1: Ìkùlé ọ̀sìn lẹ̀ ló dá bàtà mọ́ lọ́dẹ̀ ìkùlé àdé ìlàm

fẹ́lẹ̀ ṣe lọ lásọ̀lẹ̀ tòní lójú òpó Facebook wa Ọlálékè Olútóyìn wọn kíwà kù ṣẹ́ ẹṣẹ̀wọ̀n Mustapha Adeyemi Kabiru àwọn náà kíwà kù ṣẹ́ ọmọlára ìyákọ̀ wọn ní ẹ̀ka àlẹ́ ẹ̀kú ètò ẹṣẹ̀un púpọ̀ tẹ wà ń bẹ̀ nítorí tiwa ojú tẹ fi ń wò wọ́ ní fọ́ ètí tẹ́ ẹ sì fi ń gbọ́ wa kò ní rí léde yìí láṣẹ Elédùmarè.

0: ọmọ ti bàbá ń dúpà.
1: Tọ́ ilé kòkó bá ń tagbẹ́ jẹ́ mọ́ sáré relé o láṣálẹ̀ tòní o ẹja fàdàgbà ètò rò síbi tá a bá dé lórí ètò tiwa làṣàlálẹ̀ yìí. Mo nígbàgbọ́ páwọn òwe kọ̀ọ̀kan èjè ìjìnlẹ̀ ìta láǹfààní àti túmọ̀ rẹ̀ lálẹ́ yìí ó ti yé wa. Ìtumọ̀ rẹ̀ ti yé wa tó ń ti bá a ti ń lò ó.
0: Mo ti sọ ọmọ tí ìyá ò gbọdọ̀ gbin ajé ṣe rí bí ọ̀yọ̀lá orin o.
1: Tí wá làṣà ń lè tò tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí níkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Oyé Ọlọ́run Adékòkè lorúkọ tèmi ń jẹ́ ó tún lè jẹ́ mẹ́jọ o. Eré àtayọ̀ báyìí ńlá fi pàdé o. Ọkọ̀ kan ńlá sì jí sí mọ́lẹ̀ àlàyé. Àní rogun ẹkún òun pàyín keke. Àní rogun máa mú mọ́ra tẹ̀ mọ́ra ẹkún àsun sínú. Olódùmarè ò ní járe. Bàtà ọ̀fọ̀ wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà kó wà wá o.
0: Yóò jẹ́ ẹsẹ̀ bíi.
1: Orun ayọ̀ lásán ọ̀kọ̀ọ̀kan láàjì óyé Ọlọ́run Adékòkè ìlú ọkọ̀ tèmi ń jẹ́ o. Ó dòwúrọ̀ ọ̀la o.
0: Bàbá ẹni.